0: sẹ orí òkè ogun sórí ẹdẹ ṣe.
1: Yàtí wọ́n pè mí pé ní plásítà kan òbí ti gbẹ̀gbẹ̀ débẹ̀ ìmọ̀ yà. Yẹ́n ni mo ní jẹ́ ìmọ̀ àgbà yà fi mi látò bá fi 500. Yẹ́n ni kéde mi kọ́ fún ẹgbẹ́ fún mi fún mi 200. Tí mo rí sọ̀dọ̀ pé 200 lẹ́yìn yẹn ni
0: 50,000 Kí ó tó pín ọjọ́ méje.
2: Before 7 days.
0: Aláti lórí fóònù.
2: Multiple alert on your phone.
0: Kí owó máa wọlé sí.
2: Amen.
0: Kó máa tinú ọ̀làdé.
2: Amen.
0: Ẹ bá ṣe congratulations.
2: Congratulations, sir.
3: Mo pé ní wíìkì yìí.
4: Say this week.
3: Mo fẹ́ ṣe rere.
4: I want to prosper.
3: Olúwa tì mí wọnú ìṣerere.
4: Wọ́n lọ́ kó tí mi tó prosper.
3: Ẹ tì mí wọnú ògo
4: tuntun. Tó mi tó yún gbé yìí.
3: Ẹ tì mí wọnú ìrànlọ́wọ́.
4: Tó mi tó hẹ́.
3: Ẹ tì mí wọnú àṣeyọrí.
4: Tó mi tó sẹ́ksì. Ọ̀yọ́
3: yọ yọ yọ yọ. Ní ọ̀sẹ̀
4: yìí.
3: Ẹ jẹ́ olúwa wa,
4: ó jagun àjàyè.

ọjọ́ wo lẹ́yìn òdìdẹ́ lónìí lónìí o. Sọ fún Olódùmarè, Olúwa mo ti pẹ́ lójú kan, ẹgbẹ́ mi dìde lónìí, ẹgbẹ́ mi náà dìde. Makabalia, ìdábalú ọ̀gádà, mo ti pẹ́ lójú kan,

0: like school bags, lunch bags, water bottles, and much more.
1: Bonvita, prepare them to win every day. Offer valid while stocks last.
2: Wọ́n tún bẹ̀rẹ̀. Fún olè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adò, chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara.

0: Adaba 88.9 FM. Àwòrán sọ̀lú dẹ̀rọ̀ pèsè.
1: Ẹ kú ojúmọ́, ìròyìn ní kùtù àìrí láti iléeṣẹ́ rédíò Adaba FM 88.9 Àkúrẹ́ ìlú Ìlọrin Mọ̀kínlá wà tá a ti ń gbóhùn sátẹ́gùn. Fọlájìn Oyetayo ló ní ìròyìn yìí ṣáájú náà. Ẹ gbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ fọwọ́ sí owó ọ̀nà tuntun fún ṣíṣe àtìlẹyìn fún àwọn ọjà tó ń jáde nílẹ̀ yìí. Àjọ elétò ìdìbò ilẹ̀ yìí ṣàgbéyẹ̀wò àwọn àtúndì ìbò ṣáájú ètò ìbò gbogbogbò ọdún 2027. Ìgbìmọ̀ ikọ̀ ìpolongo ẹgbẹ́ òṣèlú APC béèrè fún àlàyé lọ́wọ́

0: 即久lórí ààbò owó ìrànwọ́ epo bẹtiró.
1: Ìròyìn kalẹ̀ àdàbà 88.9 FM là ń gbọ́.
0: Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Igbákejì ààrẹ ilẹ̀ yìí Kassim Shettima ni yóò léwájú àwọn ìgbìmọ̀ orílẹ̀-èdè lọ sí ibi ìpàdé àjọ ìṣọ̀kan àgbáyé ẹlẹ́ẹ̀kọkànlélọ́gọ́rin rẹ̀ eléyìí tí ó wáyé ní New York níbi tí ó ti sojú ààrẹ Bola Ahmed Tinubu. Shettima ni gómìnà ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara, gómìnà ìpínlẹ̀ Zamfara Dauda Lawal, àwọn mínísítà tó ń ti àwọn ọ̀gá àgbà aṣojú ìjọba ilẹ̀ yìí yóò kọ́ wọ́rìn papọ̀ pẹ̀lú níbi ìpàdé náà. Ìròyìn jẹ́ kóyé ni wípé àjọ ìṣọ̀kan àgbáyé níbi àpérò rẹ̀ ọ̀hún òní yóò wáyé ní ọjọ́ 22 oṣù tá a wà nínú ẹ̀ títí di ọjọ́ 28 oṣù ìbákanáà pẹ̀lú àkòrí mú ìgbẹ́kẹ̀lé padàbọ̀ àti ṣíṣàkóso àyípadà àjọ ìṣọ̀kan àgbáyé tí ó ṣe àǹfààní fún gbogbo ènìyàn. Shettima ni ó fojú ọ̀rọ̀ ilẹ̀ yìí léde níbi ètò náà lójú náà àti lè jẹ́ kí ètò ọ̀hún kó kọ ẹsẹ̀ járe. Bákanáà ni ìròyìn jẹ́ kóyé ni wípé igbákejì ààrẹ ni yóò tún ṣe ìpàdé papọ̀ pẹ̀lú àwọn ẹ̀ka tọ́rọ̀ kàn lágbàáyé lójú náà àti lè jẹ́ kí wọ́n mọ bí gbogbo ti ṣe lọ nípa ìdàgbàsókè àti ìfọwọ́sowọ́pọ̀ lórí ọrọ̀ ajé ilẹ̀ yìí. Bákanáà, ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti ṣe lálàyé pé ààrẹ Bola Tinubu ló ti buwọ́ lu ló ti fọwọ́ sí àwọn owó náà kan báyìí eléyìí tí ó wà fún ṣíṣe àtúntò tó ń ti àgbéǹde tí ó jẹ́ bí àtìlẹyìn fún àwọn ọjà eléyìí tó ń jáde lọ kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà. Nínú àtẹ̀jáde kan eléyìí tí mínísítà fún ọ̀rọ̀ okòwò iléeṣẹ́ àti ìdáṣẹ́sílẹ̀ nílẹ̀ yìí Jùmọ̀kẹ́ Oduwọlé fọwọ́ sí fi léde ṣe lálàyé pé ìdá 40% lára àwọn owó ọ̀hún lóṣooṣù eléyìí tí wọ́n máa ń gbà lórí àwọn ọjà eléyìí tó bá ń jáde lọ nílẹ̀ yìí ni ó wà fún àlàkalẹ̀ ètò ọ̀hún lójú náà ti lè jẹ́ kí àgbéǹde tó lọ́rìn kó túbọ̀ bá ẹ̀ka náà. Ó ṣe lálàyé pé owó náà tuntun ọ̀hún ó ní wọ́n ti pe àwọn ẹ̀ka rẹ̀ báyìí lójú náà àti lè jẹ́ kí nǹkan dúró re sí lẹ́ka náà nípa ṣíṣe àtìlẹyìn fún àwọn ọjà eléyìí tó ń kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà àti láti lè jẹ́ kí àgbélárugẹ kó túbọ̀ débà lọ́wọ́ tá a wà yìí. Nínú ìròyìn tó dàbí rẹ̀, ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ló ti pàṣẹ lóníkamọ́kóbó báyìí wípé kí wọ́n ṣe àtúnṣe ojú ọ̀nà òpópónà Majẹ Dikko abala kan ti ojú ọ̀nà Súlẹ̀já Aminá ní ọwọ́ tá a wà yìí látàrí bó ti ṣe dá súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ sílẹ̀ ní agbègbè náà. Mínísítà kejì fọ̀rọ̀ ṣẹ́ lórílẹ̀‐èdè yìí Bello Mohammed Goroyo ló fi ìkìlọ̀ ńlédè lásìkò tó ṣe àbẹ̀wò sí apá ojú ọ̀nà eléyìí tí a kò dédé bá náà tó sì pàṣẹ fún gbogbo àwọn tó ń ṣiṣẹ́ ojú ọ̀nà náà láti lè jẹ́ kí wọ́n parí àwọn àtúnṣe iṣẹ́ ọ̀hún láàrin wákàtí 48. Goroyo ló fi ojú ọ̀rọ̀ ńlédè tó ṣe lálàyé pé àwọn akùdé eléyìí tó ti dé bá ojú ọ̀nà ọ̀hún ló fà á tí súnkẹrẹ gbà fàkẹrẹ ọkọ̀ fi pọ̀ pàápàá jùlọ láwọn agbègbè náà. Bákan náà ló wá ké sí iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ iṣẹ́ àti àwọn tọ́rọ̀ kàn láti lè jẹ́ kí wọ́n ṣe kánmọ́kóbó nípa dídá súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ eléyìí tó ti wà ní ojú ọ̀nà ọ̀hún kí wọ́n sì ṣe àwọn iṣẹ́ eléyìí tó bá yẹ kí wọ́n ṣe lásìkò tá a wà yìí. Wáyé o, àjọ elétò ìdìbò ilẹ̀ Nàìjíríà ló ti ṣe lálàyé pé àtúndì ìbò àwọn asòfin eléyìí tí yóò wáyé lọ́jọ́ Sátidé òní ó wà láti lè jẹ́ kí wọ́n ṣe àgbéyẹ̀wò tó ń ti rírí àwọn ẹ̀kọ́ kọ̀ọ̀kan ní ìmúrasílẹ̀ fún ètò ìdìbò gbogbogbò ọdún 2027. Alága àjọ elétò ìdìbò nílẹ̀ yìí Ọ̀jọ̀gbọ́n Joas Amupitan ló fojú ọ̀rọ̀ ńlédè tó ṣe lálàyé pé àjọ elétò ìdìbò ni yóò lo ètò ìdìbò náà láti mọ gbogbo bí nǹkan ti ń lọ, ṣíṣe àyẹ̀wò àwọn ohun èlò rẹ̀ àti ṣíṣe àwọn àyẹ̀wò kọ̀ọ̀kan lójú náà àti lè jẹ́ kí àjọ ọ̀hún kó múra sílẹ̀ de ìdìbò ọdún 2027 láti lè jẹ́ kí àgbéǹde tó ń ti àtúntò tó lónìí kó wà lẹ́ka náà. Àmúpìtàn ẹni tí ó máa mójútó gbogbo bí nǹkan bá ṣe ń lọ ní yàrá àjọ elétò ìdìbò tó wà nílùú Àbújá ló ṣàpèjúwe àwọn àtúndì ìbò náà gẹ́gẹ́ bí àǹfààní aláìlẹ́gbẹ́ gbà láti lè jẹ́ kí àjọ ọ̀hún kó tún ṣe àyẹ̀wò tó ń ti ìmúrasílẹ̀ eléyìí tó lónìí. Ó sì lálàyé pé àwọn ẹ̀kọ́ eléyìí tó bá rí kọ́ níbi àwọn àtúndì ìbò ọ̀hún ni yóò ràn lọ́wọ́ lójú náà láti lè jẹ́ kó múra sílẹ̀ dẹndẹn de ìbò ọdún 2027 tó jẹ́ ti ìbò gbogbogbò lórílẹ̀-èdè Nàìjíríà. bẹ́yìn bá sẹ̀ ń darapọ̀ mọ́ wa ìròyìn ní kùtù àìrè láti lè ṣe rẹ́díò àdàbà fm 88.9 àkúrẹ́ ìlú ìlọ́lámọ̀kẹ́lá wàtá tí ń gbọ́n sátẹ́gùn bá bá padà dé ẹ gbọ́ bí ikọ̀ ìpolongo ẹgbẹ́ òṣèlú apc ti ṣe bèrè àlàyé lọ́wọ́ àtìkù lórí ààbọ̀ owóranwọ́ epo pẹtiró à ń padà bọ̀ ẹ má yín kúrò ńbẹ̀ ẹ kú kalẹ̀
2: Hello, somebody, shala fi alewa. Shebe mo KK20 Enterprise. Ile ishe ton koni lona agba adolosin eja. Juveniles ati fingalisi to wa LG wa lodo wan fa wan losin eja. Special package leja aron wan nyinyan ti wan ti preserve lona ti o lalo kwe. Kusiru size ten fe lodo wan te ni ba. Agbibi ti wan ti smoke anwen eja wan mo toni toni kwe lua anwen o shishe ti o nidoti. Bakana lele beja tutu lodo wan lo wo ti o gupa wa lai. KK20 Enterprises tutu la wan adiye to wa LG fa wan losin adiye. Ose mefa ni wan fin todu a wan adiye wan koto di tita gade fa wan olusin. Eworo leyin fe ra ni abi ma jo eworo elede lomode atagbe to wa healthy wa ni KK20 Enterprises ko wa siru frozen food te fe ta oni ba lodo won bo se ran oya ere wure adiye abi toki mi wili agent suppliers to ni KK20 Enterprises fun gogbo awon olose ateronja e eronja ose olomi leyin fe ra ni aiza air freshener soda chemicals chemical ta fi ntoju omi organic materials ati be lo mo wa ni nta road oba le nilu akure fun chemical and foaming materials e lo si oja oba nla off oba adesida road akure tabi ke pe number 0916-229-4888
0: Ẹ káàbọ̀ padà fún ìròyìn lákọ̀tún lè kàn sí wa lórí ìtàkùn ayélujára wa www.adaba89.fm tàbí kẹ dánlódù application Adaba FM lórí Google Play Store. Bákan náà ni lè bá wa dọ́gba lójú àwọn òpó ìbánidọ́rẹ̀ẹ́ wa gbogbo wọ̀nyìí www.facebook.com/adabafm88.9 lórí facebook at adaba88.9fm lórí instagram àti x wa adaba fm tv láwà lórí youtube wa bákan náà ní ẹlẹ́ fèrè sọwọ́ sí wa ní newsroom at adaba88.9fm ìròyìn tẹ̀ síwájú ẹgbẹ́ àwọn akọ̀wé ẹ̀tọ́ ọmọnìyàn nílẹ̀ nàìjíríà ló ti ké sí ààrẹ bọ́lá tinubu lójú náà àti jẹ́ kó wa ọ̀nà àbáyọ tó ń ti ọ̀nà àtọ̀ láti mú àdínkù bá bí owó epo pẹtiró ti ṣe gbówó lórí báyìí tó ṣe lálàyé pé lílo àwọn ọkọ̀ afẹ́fẹ́ gáàsì nìkan kò lè yanjú àwọn pọ́npọ́nà yẹn tó ń ti eléyìí tó ń ṣẹlẹ̀ sí ọ̀rọ̀ ìgbésẹ̀ ọmọnìyàn lásìkò tá a wà yìí ẹgbẹ́ ọ̀hún ló ṣe lálàyé pé òótọ́ ni wípé ọkọ̀ bọ́ọ̀sì eléyìí tó ń lo afẹ́fẹ́ gáàsì àti iná ọba ló jẹ́ eléyìí tó mú àdínkù bá bí nǹkan ti ṣe ń lọ lórí ọ̀rọ̀ ìgbòkègbodò ọkọ̀ tó ń ti owó eléyìí táwọn èèyàn ná lórí owó ọkọ̀ ṣùgbọ́n tó jẹ́ wípé mímú àdínkù bá epo pẹtiró náà ló jẹ́ ara ọ̀nà kan gbòógì láti lè jẹ́ kí àdínkù kó bá ọ̀rọ̀ owó jẹ lọ́jà àti àwọn ohun èlò mìíràn pàápàá jùlọ lẹ́ka ọ̀rọ̀ ètò ajé ilẹ̀ yìí ẹgbẹ́ ọ̀nà wa sì lálàyé pé bí owó epo pẹtiró ti ṣe fòókè báyìí ló mú kí nǹkan tó má rọgbọ fún àwọn ènìyàn pàápàá jùlọ àwọn tó ń pèsè nǹkan àwọn àgbẹ̀ àwọn tó ń fi ọkọ̀ ṣiṣẹ́ àtàwọn mìíràn pàápàá jùlọ àwọn tó ní okòwò kéékèèké kan látàrí bí ohun gbogbo ti ṣe gbẹnu sókè báyìí àti pé bí nǹkan ti ṣe fararọ ẹgbẹ́ ọ̀nà wa sì lálàyé pé àwọn gómìnà ìpínlẹ̀ ni kò ní agbára tó ń ti àṣẹ láti lè jẹ́ kí wọ́n mú bí nǹkan ti ṣe lọ pàápàá jùlọ láti jẹ́ kí wọ́n mọ ta pẹtiró ní iye kan báyìí ṣùgbọ́n tí wọ́n ṣe lálàyé pé ìpèníjà ọ̀hún ló wà lábẹ́ ẹ̀ka iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ epo pẹtiró nílẹ̀ yìí ẹgbẹ́ òṣèlú All Progressive Congress ti ikọ̀ ìpolongo rẹ̀ ló ti pe igbákejì ààrẹ ilẹ̀ yìí Atiku Abubakar níjà láti ṣàlàyé lọ́nà ti òfin tó ń ti àgbékalẹ̀ ìṣúná eléyìí tó ṣe lálàyé pé ó ń gbà lábàá láti lè jẹ́ kí owó ìrànwọ́ kó padà pàápàá jùlọ lórí àwọn epo eléyìí tí wọ́n bá ń pèsè ní ilẹ̀ yìí nínú àtẹ̀jáde kan látọwọ́ agbẹnusọ ikọ̀ ìpolongo ẹgbẹ́ òṣèlú apc délé alákẹ́ ìgbìmọ̀ ń lọ wá sí lálàyé pé kó jẹ́ pé àwọn èèyàn mọ ọ̀nà àtọ̀ tó ń ti àbá pàápàá jùlọ lábẹ́ òfin eléyìí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ epo pẹtiró ti ọdún 2021 àti àlàyé lẹ́kùnrẹ́rẹ́ nínú ìròyìn ilẹ̀ òkèèrè wa fún ti àárọ̀ tòní olóòótọ́ àgbà lórílẹ̀‐èdè italy gogi amelone ló ti ṣe lálàyé pé ìjọba orílẹ̀‐èdè náà ló ń gbà lérò báyìí láti lè jẹ́ kí wọ́n fòfin de mímọ́ wọ àwọn nǹkan báyìí tí wà lẹ́tọ̀ọ́ láwọn iléèwé gbogbo lójú náà ti lè jẹ́ kí ó mú àgbéǹde bá òfin eléyìí tó ti wà nílẹ̀ láwọn kíláàsì lórílẹ̀‐èdè náà òòrùn ló fi léde níbi ìpéjọpọ̀ kan tó ń ti ètò àwọn ọ̀dọ́ kan eléyìí tó wáyé ní orílẹ̀‐èdè ọ̀hún tó sì ṣe lálàyé pé ìjọba orílẹ̀‐èdè náà ló ti ń gbé àwọn ìgbésẹ̀ náà pàápàá jùlọ láti lè jẹ́ káwọn kan tó dúró re fún àwọn akẹ́kọ̀ọ́ tó jẹ́ eléyìí tó wá láti ilẹ̀ òkèrè lójú náà ti lè jẹ́ kí ètò ẹ̀kọ́ lórílẹ̀‐èdè ọ̀hún kó túnbọ̀ lé gbákejì ọ̀hún lọ sí lásìkò tá a wà yìí ibi láórí mọ lórí ìròyìn ní kùtù àtàárọ̀ tòní láti lè ṣe rédíò àdàbà ẹfẹ̀ 88.9 àkùrẹ́ táǹgbọ̀n sátẹ́gùn láti lò láràmọ̀kín ayọ̀ọ́lá fátòkùn olólòtú ìròyìn fọlájìn oyè táyọ̀ ló mú wá sí ti gbọ̀yìn iṣẹ́ wa ò nídìíṣẹ́ o àkú àjọ òde.

0: HBM Nigeria PLC, formerly Lafarge, is inviting ambitious entrepreneurs with growth mindset to join its distributor network.
1: With 250 million naira working capital, 500 square meter warehouse, access to 520 or 40 ton trucks, you can partner with one of the top 10 most capitalized companies on the Nigerian exchange with over 1 trillion naira in annual revenue.
0: Become an HBM distributor today. Call 0913-901-3242, 0913-969-3510 and 0916-863-2019. Visit www.hbmngplc.com or HBM Nigeria on LinkedIn and on Instagram at HBM Nigeria PLC. Successful candidates will go through our Business Development Academy. HBM, Beyond Buildings.
2: Wọ́n tún bẹ̀rẹ̀. Fún olè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́ni gbàgbé.
4: Ẹyin èèyàn mi, ẹ káàbọ̀ sí ìkànnì mi. Lónìí, wọ́n máa ṣàfihàn bí mo ṣe máa ń pèlò Golden Mon aládùn tó kún fún mílìkì.
5: Ó pé o.
4: Màá kọ́kọ́ da Golden Mon mi sínú abọ́. Lẹ́yìn náà ló bomi tó lọ wọ́ọ́rọ́ sí. Màá wá rò ó pọ̀. Bẹ́ẹ̀ni, kí ẹ wá máa wò bí yóò ṣe dohun àjẹgbádùn tó lọ́pọ̀ mílìkì aṣaralóore nínú.
5: Dúró náà, nígbà wo ló fi mílìkì sínú rẹ̀?
4: Golden Mon 3-in-1 mẹ́ta lọ́kọ̀ ni mo lò. Mi ò nílò àti tún fi mílìkì sí mọ́.
6: Ìyá mi, ó mà dùn gan ni.
7: Golden Mon 3-in-1 jẹ́ èyí tí mílìkì aládùn bá wá.
8: Ẹ rà fún mọ̀lẹ́bí yín lónìí.
9: Golden Mon, sọ gbogbo èèyàn di wúrà.
10: Ó lọ sọ fún mi, kí ló mú wá?
11: Fún mi nílùú yẹn.

0: Specially formulated for babies and growing children. It contains essential vitamins for growth, immunity, and brain development. It's NAFDAC approved.
1: Give them AfraVite every day.
0: AfraVite is a product of AfraChem Limited, makers of Panda Paracetamol.
2: Mommy! Mommy! Iṣẹ́ yẹn ti bọ́ sí o. Ọ̀kàrí ọmọ dáadáa. Àwọn àǹfààní kọ̀ọ̀kan tún bá wà ọ́ ẹ̀. Bíi ètò ìdáàbòbò fún ìlera pẹ̀lú ètò ìyáwó fún ọkọ̀ àti ilé.
3: Iye náà dáa. Àmọ́ ṣó mẹ́tọ̀ ìfẹ̀yìntì tó jọjú dání ṣá.
2: Èmi ò mọ̀ bóyá yẹn bá wa o. Mi mọ́ o. Ṣó wá ṣe pàtàkì tó yẹ ni.
4: Kódà ó ṣe ju pàtàkì lọ. O ò lè torí pé oníṣẹ́ gidi lọ́wọ́ lónìí kó wá máa fi gbogbo ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun tán láì mọ bí ọjọ́ ọ̀la rẹ̀ ó ṣe rí. Nítorí náà o ní láti wá ètò ìnáwó tí ó máa rọrùn fún ọ láti kó ọrọ̀ jọ lọ́jọ́ iwájú. Bá wa dòwò pọ̀ lónìí ní Access Pensions kí a ba lè ràn ọ́ lọ́wọ́ láti gbé ìgbé ayé ìyọ̀tọ̀ mi ní ọjọ́ ọ̀la. Lápapọ̀ a lè jọ tún ọjọ́ ọ̀la rẹ̀ tò. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé kàn sí wa lórí www.accesspensions.ng tàbí kí o pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 02094613333.
4: Access Pensions, à ń tún ọjọ́ ọ̀la
6: tò.
7: Tí a bá ń gbọ́ Immaculate Academy, iléèwé olókìkí, akọ́mọ níwé, mọ̀wé, dọ̀gá, táwọn òbí àtàlágbàtọ́, pariwo ẹ̀ lọ́wọ́lọ́wọ́, tó wà ní olókùn street, síbi lọ́lú akọta, àgbálùkù àrígidi àkókò, ẹ̀yin òbí, àtàlágbàtọ́, tí ẹ mọ iyì ẹ̀kọ́, ẹ má dúró, ẹ má rosẹ̀, ẹ má wà lárò, ẹ débẹ̀, kẹ ṣàyẹ̀wò, kẹ ri pé àmàdánu lásán, Immaculate Academy, tá a mọ̀ bí ẹni mowó, Multiple Award Winning School, tó borí ọ̀fẹ́, àtúntẹ̀ ìjọba, gbogbo àwọn òbí tó mọ iyì, rúra Immaculate Academy ló ń gbé sọ́run káàkiri, iléèwé tó ti bẹ̀rẹ̀ láti Christ, títí Dénà Street, for primary school, tó tún wà gbọ́kọ́lẹ̀, Immaculate Academy, with correct and brilliant academic structure.

0: up your vibe with the irresistible aroma and rich taste of Nescafé.
1: Make my world my way, yeah.
0: Nescafé, make your world.
2: Dídùn ni ìrántí olódodo Chief Mrs. Selina Ọláìtàn Fọlọ́run sọ ìyá ìjìrẹ́ Ajáwésọlá ìyẹ́ ọ̀sẹ̀mọ̀wé ti ìlú Ìkọ́ta ilé ayé sílẹ̀ lọ́jọ́ Sátidé ọjọ́ kọkànlélógún oṣù kẹsàn ọdún 2019 bẹ́ẹ̀ ni bàbá wa bá tí ó sì Fọlọ́run sọ náà tún ní ọjọ́ kọkànlélógún oṣù kẹsàn ọdún 2021 láàyò láti lọ jẹ ìpínlẹ̀ dà wọn gbogbo àwọn ọmọ ọmọ ọmọ mọ̀lẹ́bí àna ará òun ọ̀rẹ́ níṣẹ́ lédè lẹ́yìn bàbá àti màmá wa lépa Joseph Fọlọ́runsọ àti Chief Mrs. Selina Ọláìtàn Fọlọ́runsọ ìyá ìjìrẹ́ Ajáwésọlá ó tún di ọjọ́ àjínde tí ìpínyà kò ní sí mọ́ ọpẹ́lọpẹ́ èjìká tí kò jẹ́ kẹ́wò jábọ́ ọpẹ́lọpẹ́ àwọn òbí rere tó bí wa lọ́mọ ẹ máa sùn láyọ̀ olùgbàlà yín à ń ṣèrántí yín lónìí.

0: ó báyìí.
1: Báwo lè ṣe fẹ́ sí?
0: Màálù odindi.
1: Ìlàjì.
0: Ìdásí mẹ́ta.
1: Tàbí ìpín mẹ́rin.
0: Ẹ̀rangó lóṣọ́ àti àgbòkún lẹ́bìbà.
1: Gbogbo ẹ̀yin alárìíyá òpin ọ̀sẹ̀ yìí.
0: Kílẹ̀ dúró de.
1: Ọkọ̀ tá bá yín gbé màálù débi tẹ bá fẹ́ wà lọ́dọ̀ wa.
0: Owó ẹran wa mu níwọ̀n.
1: Nítorí ìrọ̀rùn oníbàárà ló jẹ wá lógún.
0: Ẹ má rè kóde ṣakí.
1: Ọláluwa Káudìlà.
0: Kí dojú kojú.
1: Top Line Petrol Station.
0: Omi fan.
1: Fálàyé.
0: Ẹ pé
1: 070-31-20-95-08
0: tàbí
1: 080-51-38-53-91.
0: Ọláluwa Káudìlà.
1: Ọ̀tọ̀ ni káhún.
0: Láwùjọ òkúta.
2: Iṣẹ́ wa ni àṣà wa ni láti máa parapọ̀ sọdún ìbílẹ̀ wa lọ́dọọdún.
3: Èyí la fi pe gbogbo ọmọ olùgbé àtolùfẹ́ ìlú Àkúrẹ́ láti wá darapọ̀ sọdún ìbílẹ̀ wa.
4: Ilé funta 2026.
3: Ọdọọdún ni Sakóoruwé tọdún yìí ò yẹ.
4: Ẹgbọ́ látẹnu kábíyèsí.
3: His Imperial Majesty.
4: Ọba Aládétọ́ Yìnbọn Ògúnladé Aládé Lucy.
3: Ọdúndún kejì asòde dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
4: Deji and Paramount Ruler of Àkúrẹ́ Kingdom.
5: Mo kí dédé ọmọ Àkúrẹ́ yàrá kàálù dalẹ̀. Ilé funta dẹ̀ bọ̀bá yìí o. Kété ni mẹ̀ wálé bẹ̀ o. Àti ẹ̀rá kẹ́ ń lúlo òyìnbó pátápátá kẹ́ á lé wọ̀tìwọ̀tì. Ẹ ní tàbí gbé ṣáájú. Ìyá lè ya bá mi ṣe ọdún ilé funta o. Ìṣèlú ìwà Àkúrẹ́ àgbẹ̀ kété dẹ̀ o.
3: Kí ló wá ń dúró dé? Máṣọ mú bàtà ẹ̀kọ́ já darapọ̀. Nínú ọ̀jọ̀dún ilé funta 2026 yìí. Bẹ̀rẹ̀ látọjọ́ kejìlélógún sọ́jọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù tá a wà yìí.
4: Ó máa lágbára láàdù gan.
3: Níbi tí gbogbo àwọn ẹkún àtijọ́ ti mọ ríra kíra wọn káàbọ̀ ipò tọ́jọ́ mẹ́ta ojú ẹ̀rẹ́.
4: Àwọn èèyàn jàǹkàn tó làmì laka lórílẹ̀-èdè àgbáyé ni ó mọ darapọ̀ nínú ilé funta tọdún yìí.
3: Ọ̀pọ̀ àwọn àlàkalẹ̀ àtẹ̀tọ́ ló ti wọlé mọ́jẹ́ fi pàtàn fún ọ.

0: Yes, òun gangan nìyẹn. Tẹ bá ti gbọ́ tó dún bẹ́ẹ̀ ládàbà, ọjà ọdún ti bẹ̀rẹ̀.
1: Ọjà ọdún ti dé, àdàbà gbé.
0: Kí lẹ ń tàṣà, kí lẹ fẹ́ ṣe mà? Kábà yí gbé jáde lásìkò ọdún yìí àsìpé. Wọ́n ti kọ́jà ọdún dé, kárajà ọdún, kátajà ọdún, kájìfà ọdún, àpolówó ọjà ọdún. Ẹ ṣé àmọ̀nà o. Pápá tayọ orílẹ̀ ìgbà pé ṣẹ́jú iṣẹ́. Ètò ọjà ọdún òní Classmate. Tó bá débi kápolówó ọjà lórí rédíò àdàbà látàsìkò yìí lọ́dà ìparí December gbọ̀ngbọ̀n.
2: Oya ẹ máa bọ̀ wá o.
1: Ìrẹ́pẹ̀tẹ̀ ilé ọjà ọdún ti dé.
0: Tiwọ́ náà máa ń gbẹ̀yìn lọ́dún yìí o. Orí ètò ọjà ọdún làwọn ọlọ́jà tó nílé iṣẹ́ ti ń fe ní mẹ́ni fèjì méjì fìta mẹ́ta tájé ń kúra wọn tó ń jọra wọn. Ẹ kàn sí wa lẹ́ka ìpolówó ọjà àdàbà tó wà ní.
3: Mọ̀sílò Building lẹ́gbẹ̀ A Division Police Station Ọba Déṣídà Road Àkúrẹ́.
0: Kẹ́ ní ètò ọjà ọdún lẹ ti fẹ́ polówó. Ọdún yìí á dùn yògbàyògbà, á jì jọta warawara. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé Karim sórí 08030414344.
3: Grace 08032474686.
0: Tàbí Fẹ́mi sórí 08060864428. Ètò ọjà ọdún lórí rédíò àdàbà ó ti bẹ̀rẹ̀.
4: Tọ́pẹ́, mo sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti àwọn òṣìṣẹ́ tuntun Health Center wa. Àlàáfíà ni èmi àti ọmọ mi wà.
5: Ó ga ò lọ́lá, nígbà tí wọ́n sọ fún mi pé o fẹ́ bímọ, mo rò pé wọ́n máa darí rẹ lọ sílé ìwòsàn General ni bí wọ́n ṣe ṣe nígbà tí o bímọ kẹ́yìn.
4: Rárá o, gbogbo nǹkan tí mo nílò ló wà ní Health Center wa. Nọ́ọ̀sì yẹn kàn sọ fún mi pé kí n fi ọkàn balẹ̀ pé wọ́n máa tọ́jú mi, mi ò ra ẹyọ ògùn kan ní ìta.
5: Ṣé pé ibùsùn wà fún àwọn tó nílò ìtọ́jú?
4: Bẹ́ẹ̀ni o, yàrá ìgbẹ̀bí tó mọ́, àwọn nọ́ọ̀sì tó ní wà, gbogbo ògùn tí mo nílò ló wà níbẹ̀. Àwọn ìjọba wa ń gbìyànjú o.
5: Eléyìí dùn mọ́ mi nínú. Màá sọ fún àbúrò mi obìnrin kó lọ forúkọ sílẹ̀ fún ìpàdé àwọn aláboyún.
6: Ìjọba ń gbìyànjú lórí Health Center o nípa ìdánilẹ́kọ̀ọ́, ìpèsè òògùn àti ìtọ́jú tó péye.
7: Ìwọ náà sì bí Lọlá. Ilé ìwòsàn àwọn ẹsẹ̀ kòkó Health Center súnmọ́ ojú bí o ti lérò lọ. Ó ṣe pàtàkì kí o mọ àwọn ilé ìwòsàn náà nígbàgbọ́ nínú wọn kí o sì lọ síbẹ̀. Ó yẹ jájọ sọ́pọ̀ mọ ilé ìwòsàn ẹsẹ̀ kòkó tó súnmọ́ ẹ nígbàgbọ́ nínú wọn kí o sì lọ síbẹ̀.
6: Ìkéde yìí wá láti ọwọ́ àjọ tó mójútó ilé ìwòsàn alábọ́dé ti ìjọba àpapọ̀, National Primary Healthcare Development Agency, NPHCDA.
8: Yes, you would hear me like this. Make you bring one finger down. If you don't leave something where you won't buy before, but can't they wait? They hope say, in price go come down before you buy am. Make you bring another finger down. If you don't come out one shop, come waka go another place. Unto say, it dey cheaper for there. As far as say you don't put one finger down, now him be say, you self they like go where he pay you pass. So, why your choice for bank go come different?
9: You self don't try, for this your hustle. Download Smart Cash app today. Make your money come the hustle for you. You go get 15% interest per annum for your savings. No shishi as charges for any withdrawal way you do. All now free of charge and get up to 10% cash back for data bundles. No be cha-cha-cha. Terms and conditions apply. Smart Cash now by Airtel.
10: Ṣadé kò ṣe ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
11: Màá mi.
10: Ṣùgbọ́n dúró náà o, ò ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
11: yẹn. Hypo kẹ̀.
10: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
12: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.

0: 88.9 FM. Awolusonu dero pese.
1: Tọ yi la fin ki gbugbu awon eyan wo tan wa lori ijoko. Koko ti to lati je akara oyinbo fun igbeyawo toni.
2: Eto igbeyawo laye.
3: Ejowo, eduro na jare.
4: Ki lo sele?
3: Ki won to so wa po. Nje o ranti po sele ri television fun mi. Fi ri jinko, ero ofoso. Ise le wa ma fowo ofoso nle en 2026.
1: Eh ni tuto.
3: Ka ja so pe o ti ran won abi?
1: Ta lo ti so pe mo bodo ra gbugbu awon kan ile kan so ni bi ti CDK e wa.
4: Emo lo tun je CDK bayi.
1: Be ni o CDK e. E le ra fridge yin, ero ifoso ati be be lo.
3: Ka kuku wa gba pe gbugbu awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba ti soro ye abi.
1: Ah, lati osu to koja ni mo ti ra won.
3: O lu se agutan, e so wa po.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣọ̀n, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán. Àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èléwó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
5: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asunta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pé 0707-484-3351.
6: Yes, you will hear me like this. Make you bring one finger down. If you don't leave something where you won't buy before, but come they wait. They hope say, in price go come down before you buy am. Make you bring another finger down. If you don't come out to one shop, come waka go another place. Unto say, it dey cheaper for there. As far as say you don't put one finger down, now him be say, you self they like go where he pay you pass. So, why your choice for bank go come different?
7: You self don't try. For this your hustle. Download Smart Cash app today. Make your money come the hustle for you. You go get 15%. Interest per annum for your savings. No shishi as charges for any withdrawal way you do. Oh, now free of charge and get up to 10% cash back for data bundles. No be cho. Terms and conditions apply. Smart Cash now by Airtel.
8: Ẹgbà mi, ẹ̀rà mi kalẹ̀, ọ̀rọ̀ kọ mi yìí, máa ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe kan sùn lọ ni.
9: Abba, aṣọ òkú tí ìgbọ́ ni nípa 24/7 Abba Mixture. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé. 24/7 Abba Mixture. Kò lọ́tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegùn la fi pèlú rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó da alágbó ara. 24/7 Abba Mixture. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 09160626253 09160626253. Orúkọ mọ́ni Jánúọ́mọ́. 24/7 Abba Mixture. Gbogbo ìgbà ìjàwá ìjà òsì. Always guide me.
10: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
11: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kòlọ́fùrù.
10: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
11: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́ ni gbàgbé.
12: Your Nescafe is not just a drink, it's your

0: mo ti bẹrẹ.
1: Mo le ṣe aláìmọ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kòlọ́fùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣètò ohun ara.

0: tó mọ́lólo ó wà ní ìwọ̀n 90 ml, 318 ml àti 1 liter ní aládùn strawberry àti plain sweetened. Peak, reach for your peak.
1: Wọ́n ti bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kòmọ́fùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara wa.

0: Jésù.
1: Àbárẹ́ olùfẹ́ wọn.
0: Àgbẹ̀.
1: Àròkọ Bádúdé.
0: Àbárẹ́ Pàdánẹ̀.
1: Àjọ̀mọ̀lé.
0: Ọrẹ bíi Simi.
1: Níjọ́ kọkànlélógún.
0: Oṣù kẹsàn-án.
1: Ọdún 2011.
0: Ọdún kẹ́ẹ̀dógún lèyí.
1: 15 years.
0: Wọ́n ti dágbére kayé fún òun òdìgbò ṣe.
1: Èlú ọpẹ́ sọ́nà run.
0: Ògbé ayé rire.
1: Àbárẹ́ Pàdánẹ̀.
0: Àjọ̀mọ̀lé.
1: Olùláyé.
0: Ẹ̀ ọmọ.
1: Ọmọ ọmọ.
0: Àtẹ̀bí ṣe ṣùrọ̀ tirẹ̀ lónìí.
1: Kẹ́tẹ́hùn kàbárẹ́ ẹni.
0: Bí mo tọ́jú ìyá ọmọ rẹ̀.
1: Débi kèrú.
0: Kẹ́ẹ̀tẹ́ ní bàá.
1: Mo sùn ré.

0: nínú ohun gbogbo téèyàn fẹ́ dà àti ìrere téèyàn nífẹ̀ẹ́ sí láti dénú ayé ìpìlẹ̀ ṣe pàtàkì òun ni mo ṣe ń darí ẹ̀yin òbí àtàlágbàtọ́ tó ń fi ọjọ́ ọ̀la rere fáwọn ọmọ wọn láti darapọ̀ mọ́ iléèwé Clem International Nursery and Primary School níbi tí wọ́n ti ń fìbẹ̀rù Ọlọ́run gbé àwọn ọmọ ró sound and qualified teachers in a serene and conducive environment with affordable school fees come and register your child to our KG and primary classes iléèwé àwọn ọmọ rẹ ò bá ti mú àyípadà bá wọn tètè mú àyípadà bá iléèwé ọmọ rẹ lónìí nípa dídarapọ̀ mọ́ Clem International Nursery and Primary School ìgbaniwọlé ń lọ lọ́wọ́ láti yàrá akẹ́kọ̀ọ́ àwọn ọmọ ìwé sí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ níléèwé Clem gbogbo àwọn ọmọ wọn ní ṣe rere káàkiri àgbáyé wọn gborí ọ̀fẹ́ gbòǹtẹ̀ ìjọba Clem International Nursery and Primary School wà ní Clem compound behind Adegbemile Cultural Center Alágbàká Àkúrẹ́ telephone 0803-471-6904 or 0814-501-5695 Clem International Nursery and Primary School knowledge from above.
1: Ẹgbà mi, ẹ̀rà mi kalẹ̀, ọ̀rọ̀kọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe ẹ̀kan sùn lọ ni.
2: Abba, aṣọ òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mission. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé. 24/7 Abba Mission kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà. Ó da alágbò ara 24/7 Abba Mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 0916062653 0916062653. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mission. Gbogbo ìgbà ìjà wà ìjà òsì.

0: kababe oni yomi yon ilese NRI ti oro lera to je logun ti pin 700 cars fun awon onibara awon eni e ba ri ebi sugbon igba ti CEO NRI professor Clinton Brown ni on tun ti gbe omi idi oni iru nlagbara lati yo 50 million Nigeria kuro ninu ise ohun osi oni igbese yi je awon eyan si tin jafani e lowo lowo o le kan si ilese NRI to wa ni to si re tabi ki o pe 091 5754 9390 tabi 090 2912 8502 bere alaye lori financial empowerment value circle africa project ilese NRI ona kan gogiri lati da duro ko si kuro ninu ise ohun are sewari to ba tun di ojo 26 osu kesan odun yi ni genesis event hall challenge ni badan ni car world NRI mi yo tun waye nibi to ti pade CEO NRI funra re professor Clinton Brown NRI ti kuro ni adamalese oju ti nku ti o ro ko ya deku e ti mo sise
1: Ọpẹ́ o bàbá, ọpẹ́ ló mọ̀ yẹ fún ẹran o.
2: Honorable Olufunmi Alexander Gbologe ti di SSA of Community Engagement ni Southwest Central District of Ondo State for Governor Lucky Orimisi Ayédàtiwa. Ìlúfẹ́mi lóye o. Honorable Gbologe akọni ọmọlúwàbí. Tímọ̀ rẹ̀ gbòòrò lórí àkóso. Ìfẹ́ rẹ̀ gan fún tọmọdé tàgbà àpèjúwe ló jẹ́. Gbogbo olólùfẹ́ ohun rere. Lápá Gúúsù ìpínlẹ̀ Ondo ló ń fi ìfẹ́ hàn sí ipò ńlá èyí tí Gómìnà Ayédàtiwa ló fi dá ọmọ wa. Honorable Olufunmi Alex Gbologe lọ́lá. Ìdílé o. Tí àpapọ̀ àwọn ẹbí Gbologe ní ìlú Ìkọyà níjọba ìbílẹ̀ Òkìtì pupa. Tàbí dúpẹ́ lọ́wọ́ Gómìnà Orimisi Ayédàtiwa lórí ipò ńláńlá èyí tó fi dá ọmọ wa. Alex Gbologe lọ́lá. Láìsí tàbí ṣùgbọ́n o. Gbogbo olùgbé ẹkùn Gúúsù ìpínlẹ̀ Ondo ló wà lẹ́yìn ààrẹ Bọ́lá Tinubu. Dìgbé la dúró ti Gómìnà Ayédàtiwa o. Ìjọba ìpínlẹ̀ Ondo ẹ ṣeun púpọ̀ o. Honorable Comrade Gbologe Ṣẹ́gun former SA to the Minority Leader Ondo State House of Assembly ló ń kéde o. Lórúkọ àpapọ̀ ẹbí Gbologe lóde Ìkọyà.
3: The Financial Services Regulation and Coordinating Committee FSRCC and the National Broadcasting Commission NBC don't join body to warn everybody of the plenty wahala where the illegal financial operators IFOs they cause every day where they spoil and scatter balance the trust where public people get on top anything where concern money for Obodo Nigeria. Them they advise us to stop to they follow and do business with financial money operators where no get license. I beg, confirm the license of those kind company on top this website them www.cbn.gov.ng, www.nicom.gov.ng, www.pencom.gov.ng, www.sec.gov.ng, www.fsrcc.gov.ng. To report any fake financial people or money scam where you suspect, call CBN 0707-338-4828, SEC 0209-462-1168, 0916-772-3240. Announcer, FSRCC.
4: Ẹyin èèyàn mi, ẹ káàbọ̀ sí ìkànnì mi. Lónìí, wọ́n máa ṣàfihàn bí mo ṣe máa ń pè lò Golden Mon aládùn tó kún fún mílìkì.
5: Ó pé o.
4: Màá kọ́kọ́ da Golden Mon mi sínú abọ́. Lẹ́yìn náà ló ń bomi tó lọ wọ́ọ́rọ́ sí i. Màá wá rò ó pọ̀. Bẹ́ẹ̀ ni, kí ẹ wá máa wò bí yóò ṣe dohun àjẹgbádùn tó lọ́pọ̀ mílìkì aṣaralóore nínú.
5: Dúró náà, nígbà wo ló fi mílìkì sínú rẹ̀?
4: Golden Mon 3-in-1 mẹ́ta lọ́kọ̀ ni mo lò. Mi ò nílò àti tún fi mílìkì sí mọ́.
6: Ìyá mi, ó máa dùn gan ni.
7: Golden Mon 3-in-1 jẹ́ èyí tí mílìkì aládùn bá wá.
8: Ẹ rà fún mọ̀lẹ́bí yín lónìí.
9: Golden Mon, tọ gbogbo èèyàn di wúrà.

0: pàdé.
1: Ajá ẹ̀ṣọ́ àbọ̀ ara ẹni làbò lẹ́nu SDC ló ti fìdí àwọn 24 nínú òṣìṣẹ́ àjọ ọ̀hún gúnlẹ̀ sí àtìmọ́lé olórí ikú àwọn afurasí 37 tí wọ́n wa kùsà lọ́nà ọkùtọ́ nípínlẹ̀ Niger. Àwọn òṣìṣẹ́ àjọ NSCDC ọ̀hún ni ó dé orí ẹni tó jẹ́ adarí wọn ní ìpínlẹ̀ Niger o.

0: gẹ́gẹ́ bí agbẹnusọ àjọ NSDC ẹni tó jẹ́ AC Babawalé Àfọlábí ló sọ wípé àwọn òṣìṣẹ́ tí ọ̀rọ̀ kàn ọ́n iná wà ní ẹkùn ti ìpínlẹ̀ Niger ò léyìí tí ó sì jẹ́ pé wọ́n ti kó wọn lọ sí abẹ́ ààbò láti ọjọ́ 17 oṣù kẹsàn-án ọdún tí a wà ní oríta pé iléeṣẹ́ àjọ NSDC Ẹlọ́ Kàyúkù nínú ìwé ìròyìn Daily Post ìwé ìròyìn Punch àtọ̀pọ̀ ìwé ìròyìn míì tó jáde lónìí.
1: Káyọ̀dé lórí ìròyìn tó mú wá ni gómìnà ìpínlẹ̀ Niger níbi tí ìṣẹ̀lẹ̀ ohun ti ṣẹlẹ̀ ìyẹn Umar Bago lọ́nà ti sọ̀rọ̀ oníṣẹ́ rí ó ní kò sí nǹkan kan tó máa mọ̀ nípa ọ̀rọ̀ àjọ ẹ̀ṣọ́ aláàbò yìí tó wà ní ìpínlẹ̀ ọ̀hún o bó tiẹ̀ jẹ́ pé lóòótọ́ òfin gbé kalẹ̀ pé òun gan ni olórí ẹ̀ṣọ́ aláàbò ní ìpínlẹ̀ ọ̀hún ní ṣùgbọ́n ṣá ẹnu lásán lòun fi jẹ́ olórí ẹ̀ṣọ́ aláàbò onítorí pé sẹ́ẹ̀rí ọlọ́pàá ni àjọ NSDC ni àti àwọn tí wọ́n jẹ́ gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò ó ní gbogbo wọn pátá wọn kì í fi nǹkan tó wọn létí o ó ní tààràtà báyìí láti òkè wá ni wọn ti ń gba àṣẹ tí wọn sì ń sọ gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ tí wọn ń sọ fún wọn ní òkè ó ní àwọn gan tí wọn jẹ́ gómìnà wọn kì í jẹ́ kí wọn mọ nǹkan kan àyàfi ìgbà tí àwọn ará ìlú tí wọn bá mú ẹ̀sùn wá tàbí tí wọn bá sọ pé wọn ti ẹnikẹ́ni mọ́lé ní ọ̀nà àìtọ́ tí àwọn ará ìlú bá pariwo síta ìgbà yẹn làwọn tó lè gbé ìgbésẹ̀ nípa rẹ̀ nítorí pé wọn àti ẹ̀ mọ nǹkan kan tó ń lọ nípa nǹkan tó ń ṣẹlẹ̀ láwọn àjọ ẹ̀ṣọ́ aláàbò náà ó ní fún ìdí èyí ó ní tó bá jẹ́ pé wọ́n ń jẹ́ kí àwọn gómìnà kí wọ́n mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ni tí wọ́n sì fún wọn lágbára gẹ́gẹ́ bí olórí ẹ̀ṣọ́ aláàbò ní ìpínlẹ̀ kó wa wọn wọn yóò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ níbẹ̀ wọn yóò sì mọ ọ̀nà àti dènà irúfẹ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ náà ó ní ṣùgbọ́n ṣá o òun gẹ́gẹ́ bí ẹnìkan ó ní wọ́n kàn fi òun dí gẹdẹrẹ lásán ni àti pé wọ́n kàn ń pe òun gẹ́gẹ́ bí olórí ẹ̀ṣọ́ aláàbò ni ẹnu lásán-làsàn ni òun fi ń jẹ owó mọ nǹkan kan tó ń ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ ààbò ní ìpínlẹ̀ ọ̀hún o ẹ wo ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Daily Post kẹ́ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.

0: iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Anambra ló ti ra arábìnrin kẹni ọdún méjìlélógún Blessing Nwachukwu lórí ẹ̀sùn ìgbìmọ̀pọ̀ jìbìtì lílù àti jíjí ara ẹni gbé lẹ́yìn ìgbà táwọn mọ̀lẹ́bí tí wọ́n san mílíọ̀nù mẹ́ta náírà. Àfúrásì ọ̀hún ni wọ́n fi ẹ̀sùn ìkólẹ̀ dé àpòpọ̀ pẹ̀lú èèkan lára àwọn tí ó jẹ́ ọ̀rẹ́ rẹ̀ tó jẹ́ obìnrin tán porúkọ rẹ̀ ní Oyinye àti ẹlòmíràn tó jẹ́ ọkùnrin léyìí tí òun náà jẹ́ ẹni tí wọ́n jọ fọwọ́sowọ́pọ̀ láti hùwà kòtọ́ ọ̀hún ṣùgbọ́n tí wọn ò tí ì máa orúkọ rẹ̀ léyìí tí wọ́n sọ wípé arábìnrin ọ̀hún ló tẹ́ pẹpẹ ìjíra rẹ̀ gbé o léyìí tó sì gba owó lọ́wọ́ mọ̀lẹ́bí ara rẹ̀. Àtẹ̀jáde ọ̀hún lọ́nà ọjọ́ Àìkú látọwọ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà SP Tochukwu Ikenga ló ṣe àlàyé pé afurasí ọ̀hún nára mú ní ọjọ́ Ẹtì láti ọwọ́ àjọ ọlọ́pàá RRS ní Àkúsù lé látàrí ìròyìn tó gíríkì àti ìfimúfilẹ̀ léyìí tí wọ́n ṣe. Tẹ́ ẹ bá fẹ́ kàyúkù ẹ lọ sínú ìwé ìròyìn Punch, ìwé ìròyìn Daily Post àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí.
1: Káyọ̀dé
0: bí ọdún
1: ẹgbẹ́ òṣèlú Accord ní ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n mọ̀ ti fi ẹ̀sùn kan ẹni tó jẹ́ ààrẹ abala kan nínú ẹgbẹ́ òṣèlú nínú ẹgbẹ́ àwọn awakọ̀ tí a mọ̀ sí NULTW ìyẹn Musiliu Akisanya tí gbogbo èèyàn mọ̀ sí MC Olúọmọ àti àwọn kan nínú ọmọ ẹgbẹ́ òṣèlú APC wípé ìṣe ni wọ́n ń gbèrò láti pé kí wọ́n lè gba àkóso gbogbo àwọn ibùdókọ̀ èyí tí ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Nígbà tí wọ́n sọ̀rọ̀ náà láti ẹnu ẹni tí ó jẹ́ alága wọn ìyẹn Pastor Victor Akande ìyẹn lánàá òde yìí ló ti sọ pé ẹ wò ó gbogbo nǹkan tí wọ́n ń ṣe yìí káàkiri ló jẹ́ pé ó lè jẹ́ kí wàhálà kó máa ṣẹlẹ̀ láwọn ìpínlẹ̀ gbogbo. Wọ́n ní àìmọye àwọn ìpínlẹ̀ tí wọ́n ti ń sọ pé wọ́n á gbúdọ̀ rí kí ẹnikẹ́ni kó wọ aṣọ tàbí kó dé fìlà yìí tó yàtọ̀ sí ti ẹgbẹ́ òṣèlú APC. Wọ́n níbẹ̀ gẹ́gẹ́ ni wọ́n tún ti gbé dé ìpínlẹ̀ Ọ̀ṣun báyìí o níbi tó ti jẹ́ pé MC Olúọmọ ó ti lọ lu ẹnìkan tí orúkọ rẹ̀ ń jẹ́ Kasim Oyewale tí gbogbo èèyàn mọ̀ sí àṣírí ẹníbà láti pé kí wọ́n lè dá wàhálà sílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Nítorí ìdí èyí ni wọ́n sì wá sọ pé níwọ̀nba ìgbà tó jẹ́ pé àsìkò tó yẹ kí àwọn tí wọ́n jẹ oyè gẹ́gẹ́ bí ẹgbẹ́ awakọ̀ ń bẹ̀rù tí tó tí wọ́n sì wá lọ gbé oyè wálé tí wọ́n lọ gbé wọn gbélé wọn lórí báyìí wọ́n níbi ìgbà tí wọ́n bá mọ̀ láti dá wàhálà sílẹ̀ lásán-làsàn ni ọ̀rọ̀ náà jẹ́ o. Ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Daily Post kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.

0: great halls of Uyimekun Grammar School, Akure, to every proud member of the 1970 to 1974 set. Wherever you are, we say welcome home. You are cordially invited to our annual general meeting. It's not just a meeting, it's a reunion. It's a homecoming. On Saturday, September 26, 2026, 11 a.m. at the Alumni Building, Uyimekun Grammar School, Akure, let's come together to take a stock, to plan for the future of our school, and to strengthen the bond that has kept us together for over 50 years. Let's make OGSA 74 proud again. Ojo Saturday, Ojo Kerin Dilogbon Oshuta Wai, Agumoko Laro, Ni Alumni Building, Ilekowa, Uyimekun Grammar School, Akure. Announcer, Dr. Eso Ajayi, Chairman, Planning Committee. Up School!
1: Ẹyin èèyàn mi nípínlẹ̀ wọn bíréèkì tí ọ̀ṣọ́ àti gbogbo agbègbè rẹ̀ pátápátá oríire ló wọlé yìí ayọ̀ abara tíntín. Family arena ló máa sí gbogbo ènìyàn o àti pàápàá ọgbẹni tí ń ta báàgì ra báàgì ra bàtà tó ń ta aṣọ àwọn tí ń ta hóṣèèsì àtàwọn tí ń ta retail ń ta àwọn alọsókòtò rèé o lápòṣòkòtò alákùrẹ olóye mẹkùn fún ọgbẹni tí ń ra rárá túta bàtà aṣọ báàgì obìnrin báàgì ọkùnrin báàgì àgbẹ travel bíi bọ́ọ̀sì lórí ranran àtẹni tó gbẹni tó fẹ́ lọ sókè òkun kọ́ fẹ́ ra báàgì àti gbé lọ sí ìlú òyìnbó tàbí àwọn tó fẹ́ alára túta tí wọ́n fẹ́ ra hóṣèèsì ẹ máa bọ̀ ní wìtìwìtì ní family arena torí lọ́wọ́lọ́wọ́ yìí discount ń bẹ lórí gbogbo ọjà tẹ bá rà lọ́dọ̀ wa o family arena wà ní building opposite Weber Bank Adeshida Road Akure tàbí kí ẹ máa bọ̀ ní ṣọ́ọ̀bù wa tó bẹ ní ìdójúkojú First Bank after Texaco bí ẹ bá ń lọ sí ẹ̀sọ́ Lákùrẹ́ fún ẹgbẹ́ ní fẹ́ ra bàtà aṣọ báàgì aṣọ ọkùnrin bàtà ọkùnrin tó fi máṣọ ọmọdé bàtà ọmọdé báàgì ọmọdé báàgì gbére ìlú òyìnbó tàbí báàgì gbélọsọdé ẹ máa pè wá sórí nọmba yìí 08037453497 family arena iléeṣẹ́ tó bá mi òkè yọnu sí tó sì ń ṣe bẹ́ẹ̀ yọnu sí gbogbo ènìyàn.

0: Káyọ̀dé.
1: Ọba eléré pamọ́ ti pamọ́ Ayọ̀ Bámi Ògún Mákindé ló ti rawọ́ ẹ̀bẹ̀ sí ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Ahmed Tinubu àti ọ̀gá àgbà yẹn ti iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Ọlátúnjídé Sù ìgbé kí wọ́n dákúndábọ̀ kí wọ́n bá wọn gbé àgọ́ ọlọ́pàá kan ṣoṣo tó wà ní pamọ́ níjọba ìbílẹ̀ oríire kí wọ́n bá gbé e sókè kí wọ́n sì jáwé sóbì rẹ̀ gẹ́gẹ́ bó ṣe sọ. Ó ní àgọ́ ọlọ́pàá àwọn ni kí wọ́n sọ di èyí tó jẹ́ tòótọ́ àti ojúlówó ni kó sì jẹ́ orí tapé ní ìjọba ìbílẹ̀ ọ̀hún. Ògún Mákindé ń lọ́mọ̀ra wẹ́bẹ̀ nígbà tó ń bá oníròyìn fọ̀rọ̀ jẹ̀wọ̀ ní ààfin rẹ̀ ní ilé ìpamọ́ ní àná ọjọ́ Àìkú. Ó wá ṣe àlàyé wípé ìgbésẹ̀ àwọn ló ṣe kókó tó ṣe pàtàkì o láti rí i dájú pé wọ́n wa gbòó dẹ́kun fún ohun tó ṣẹlẹ̀ ní ọjọ́ 15 oṣù karùn-ún níbi tí wọ́n ti yí àwọn akẹ́kọ̀ọ́ tó lé 40 gbé àti àwọn olùkọ́ wọn ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ LA àti ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ Bami àti eléyìí tó wà ní Yawota pẹ̀lú ilé ẹ̀kọ́ girama tó jẹ́ ti ìlú náà tó wà ní ẹ̀sìẹ̀lẹ̀ gẹ́gẹ́ bó ṣe ṣe àlàyé. Ó ní gbogbo àwọn ilé ẹ̀kọ́ yìí inú wà ní ìjọba ìbílẹ̀ kan ṣoṣo ọ̀hún o. Ó ní àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n jí gbé ọ̀hún inú mọ̀ gbàyọ̀ǹda ní ọjọ́ etí ọjọ́ 10 oṣù kejì ọdún tá a wà lẹ́yìn ìgbà tí wọ́n ti lo ọjọ́ 84 lákàtà àwọn ajínigbé náà. Orí adáhùn wa ṣe àlàyé pé ìjọba ìbílẹ̀ kan ṣoṣo yìí wọn ló kó àwọn abúlé tí ó jẹ́ wípé 1,130 òun ló kó wọn sábẹ́ o tó sì jẹ́ pé lọ́wọ́lọ́wọ́ àgọ́ ọlọ́pàá kan ṣoṣo lóńdó ni ó ń darí gbogbo àwọn abúlé yìí níjọba ìbílẹ̀ náà. Ẹ wò tí a bá fẹ́ kàyíkù ẹ lọ sínú ìwé ìròyìn Punch, ìwé ìròyìn Daily Post, Vangard àtàwọn ìwé ìròyìn kan tó jáde lónìí.
0: Káyọ̀dé
1: bí ọdún
0: ẹgbẹ́ òṣèlú APC ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n mọ̀ ti ṣàpèjúwe bí gómìnà ìpínlẹ̀ náà lọ́wọ́lọ́wọ́ ìyẹn Ṣèyí Mákindé bó ṣe sọ pé òun fẹ́ díje sí ipò ààrẹ gẹ́gẹ́ bí ọ̀nà láti pé kó lè móríbọ́ nínú gbogbo àwọn ẹ̀sùn èyí tó jẹ́ pé ó rọ̀gbà yìí ká tí wọ́n ti fi kàn án o pàápàá jùlọ láti pé kí wọ́n mọ̀ lè tanáwádé rẹ̀. Ẹgbẹ́ òṣèlú ọ̀hún tí wọ́n sọ ọ̀rọ̀ náà láti ẹnu alūkkóró wọn ìyẹn Wàsíù Sádàrẹ́ ni wọ́n sọ lánàá òde yìí. Wọ́n níṣẹ́ rí wọ́n ní ọgbọ́n ẹ̀rẹ̀ ẹ̀rọ ni Mákindé ló fi ń ṣe ọ̀rọ̀ rẹ̀ nítorí pé bó ṣe sọ pé òun fẹ́ jáde sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú APM ni. Wọ́n ní ó mọ̀ pé wọn ní lè fi pápẹ́ òfin gbé òun. Wọ́n ní ṣùgbọ́n sá àwọn ti mọ gbogbo ète rẹ̀ o nítorí pé kó tó di ọjọ́ 29 oṣù karùn-ún ọdún 2027 ni Mákindé ló ti fẹ́ sá kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní kẹ́ ẹ wá máa wò ó bẹ́yẹn o. Wọ́n ní nígbà tá a bá fi máa rí inú oṣù kínní ọdún tí ó ń bọ̀ ni ẹ ní rí Mákindé mọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní torí ìdí èyí ń ló ṣe lọ fi ọ̀rọ̀ pé òun fẹ́ díje sí ipò ààrẹ bojú látàrí pé kí wọ́n bá lè má tanáwádìí rẹ̀ àti gbogbo àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn án. Ẹ kọjá lọ o sínú ìwé ìròyìn Daily Post kẹ́ ẹ lọ kà á.
2: Hello, doctor. Mo ní kí n dúpẹ́ lọ́wọ́ yín ni. Èròjà egbògi Rootmax tẹ ní kí n rà. Mo rà á, mo lò ó. Ara mi máa ti yá gágá. Àlàáfíà ti dé ságọ̀ ara mi. Gbogbo ìtọ̀ ní ìṣẹ́jú ìṣẹ́jú lóòrèkóòrè kílẹ̀ tó mọ tí mo máa ń tọ̀. Ó ti dópin. Ẹ ṣeun o.
3: Ọ̀nàrẹ́bù Alábí, mo sọ fún yín. Èròjà egbògi Rootmax ń ṣe bẹ́bẹ́. Òun ló ń kojú àwọn kùdìẹ̀kudiẹ lágọ̀ ara. Ká máa tọ̀ wẹ́lẹ́wẹ́lẹ́. Àbẹ́ ni tó nira fún láti ṣẹ̀yọ. Ẹni tí fúnpá rẹ̀ ń ga. Àbọ́kùnrin tí ò lè ṣe déédé tàtẹ̀ kanlẹ̀ lọ́dọ̀ olólùfẹ́. Rootmax Herbal Product ni wọ́n ń gbé lura tálàáfíà ń dé tara ń tù wọ́n pẹ̀sẹ̀. Ojúlówó ewé àti egbògi ilẹ̀ wa ni wọ́n fi pè lo ẹ̀. Àjọ NAFDAC fọ̀ǹtẹ̀lú iléeṣẹ́ iCare Herbal Company Limited ló ń ṣe. Branch office wọ́n wà ní plot 7 Ayọ̀dẹ́lẹ́ Taiwo Street lẹ́yìn Signature Alágbàká Àkùrẹ́. Ibi ìyówó kẹ wà ní Nàìjíríà. Ẹ ọ̀dà ẹ̀ kí wọ́n ó gbé wá fún yín. Ó yẹ pé wá sórí ago
4: 0707002-7274 lẹ́ẹ̀kan sí 0707002-7274
3: wẹ́bsáìtì wọn ni icare.com.ng. àṣírí ìlera tó péye.
5: Tọ́ èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
6: Ètò ìgbéyàwó láyé.
7: Ẹ jọ̀wọ́ ẹ dúró náà jàre.
8: Kí ló ṣẹlẹ̀?
7: Kí wọ́n tó so wá pọ̀. Ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìríìjì kan, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ nílé ẹni 2026.
5: Ẹ ní tòótọ́.
7: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí.
5: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀ kan ṣo níbi tí CDCare wà?
8: Èmo ló tún jẹ́ CDCare báyìí.
5: Bẹ́ẹ̀ ni o, CDCare, ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
7: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
5: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
7: Olùṣọ́ àgùntàn, ẹ̀sùn wa pọ̀.
5: pẹ̀lú CDK. O lè ra fóònù, tẹlifíṣọ̀n, ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
9: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asunta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
10: Ó gbà tún ti dé o, ọkùnrin pàtàkì ni.
11: Àrí ìró àlá òfìrìbájì gán òfìrìbájì gbọ́ àtókì àtókì.
10: Ẹ ti ẹ bèrè pé ta ni mo tún kì í.
11: Yéésù ni.
10: Ìgbà tá a gbélé lọ́wọ́ ò gbọdọ̀ fún àwo tá a bá gbélé lọ́wọ́ kì í fàyà.
11: Ẹ wá fọ̀rọ̀ yín lọ Jésù Olùgbàlà.
10: The right hand of God miracle ministry.
11: Tí a mọ̀ sí ní orúkọ Jésù.
10: Ní Jẹ̀gẹ̀lẹ́ last bus stop Ado Road Àkúrẹ́.
11: Gbogbo Tuesday lè tó bá mi ṣe.
10: Ní 9 to 11 AM.
11: Gbogbo
10: Wednesday
11: sì gbogbo ọjọ́ Tọ́sídẹ̀ẹ́
10: sì ní ètò pàtàkì tá a pè ní.
11: I disagree, mi ò fara mọ́.
10: Ní Jẹ̀gẹ̀lẹ́.
11: Every Saturday,
10: ìletò operation go for maximum.
11: Níbi tí kálukú ti máa bèrè gbogbo tó bá ń fẹ́ lọ́dọ̀ olùgbàlà.
10: Ìṣòro tó bá dẹ̀ ń bá ni débi ò ní bá ni padà lọlé mọ́.
11: Ògbó òtajà Fàdúrà Jágun ni.
10: Prophet Alfred Shitu.
11: Àwíṣẹ́ Jésù fún ara ẹ̀.
10: Òun ni ó máa fi àràbájì gan àwọn àdúrà kàǹkàǹkà ribitiribiti gbẹ
11: 0806-671-774.
10: Ẹ máa ń bí èsì ètò wọ̀nyí o.
11: God bless you as you come.
12: Bó ṣe ò ká pẹ́ láyé tó ayé lọ́jà ọ̀run nílé gbogbo wa.
13: Ilé ayé yìí àwa náà jà ní.
12: Èyí lápapọ̀ ẹbí ọmọ tó mogún àti ẹbí ayé gúúsì pẹ̀lú gbogbo ọmọ fi ń pe àwọn ènìyàn síbi ìrántí bàbá wọn.
14: Lẹ́pà tó mogún èèmọ̀
12: tó jáde láyé bí 30 ọdún sẹ́yìn
14: pẹ̀lú ìyá wọn.
12: Late Mrs. Alice Àdùnní ọmọ tó mogún
14: ní ayé gúúsì
12: tó jẹ́ pé olùgbàlà
14: ní 15 oṣù kẹrin ọdún yìí
12: ètò òsìnkú ṣe lọ ní
14: Wednesday 23 oṣù yìí
12: ni ìrántí bàbá wọn yóò wáyé
14: ní ọmọ tó mogún Copan Jegako Street Ọgbàdì
12: láago 12 ọ̀sán
14: Thursday 24 oṣù
12: ni ara màmá yóò di gbígbé láti General Hospital Ìkàrẹ́ Àkókò
14: wá sílé wọn ní No/26 Ẹ̀gàkò Street.
12: Alẹ́ ọjọ́ yìí kan náà ni wẹ́ẹ̀kì fún màmá nílé wọn yìí kan náà
14: láago 4 ìrọ̀lẹ́
12: Friday 25 oṣù yìí
14: ni ìsìnkẹyìn fún màmá nínú ìjọ
12: The Salvation Army Corps
14: Ọgbàgì Àkókò.
12: Kété lẹ́yìn èyí
14: gbígbàlejò àti ju ẹni ọmọ sí
12: ìyó wa tẹ̀lé ní Ọgbàgì Civic Center.
14: Ẹ máa gbọ́run sọ̀run re wa bí yamọ tòótọ́.
12: Ilẹ̀ o.
15: Ọmọ òru máa dìgún.
16: Ọmọ abọ́lọ̀ ń pa ìró.
15: Ọmọ wúre ṣùrù kóbi.
16: Ọmọ rọ̀dìgbà lẹ́kàn.
15: Aya ọlọ́pàá ẹ̀mọ̀ wíwẹ́.
16: Aya ọlọ́pàá ẹ̀mọ̀ jìgínì.
15: Ọmọ alákòwòrò wòrò ọ̀kúta.
16: Káre o, yé mi o.
12: Tó ǹjẹ́ lórúkọ àpapọ̀ ọmọ àwọn ló ní kí n kéde.
17: Ó mà ti dé o, ó ti kó wọ̀n lú. Part and part, oríṣiríṣi sọ́là ló kó dé. Part and part.
18: Bẹ́ẹ̀ni, part and part tún ti dé pẹ̀lú sọ́là.
19: Bí náà ẹlẹ́tíríkì wá tàbí ò wá.
18: Bí jẹnẹrétọ̀ àti epo wọ́n tàbí ò wọ́n.
19: Ìyẹn ò kàn yín mọ́.
18: No shaking.
19: Wọ́n ti dé pẹ̀lú the best solar energy supplier.
18: Pẹ̀lú 201,999 naira.
19: Ẹ̀wọ̀ ara sọ́là tó máa gbé gbogbo ilé yín.
18: Àti TV àti fan àti iná táwọn ọmọ máa fi kàwé pẹ̀lú gbogbo èròjà alẹ́ tó kù bẹ́ẹ̀.
19: Bẹ́ẹ̀ni, o ní 310,999.
18: Tún bẹ́ẹ̀.
19: Tó máa dáwọn èròjà yín fún wákàtí tó pọ̀.
18: Bẹ́ẹ̀ sì lèyí tó ń gbé freezer ń bẹ pẹ̀lú just 1,000,000 naira and above.
19: Bákan náà ni part and part tún dé pẹ̀lú CCTV.
18: Léyìí tẹ́ máa fi wo ilé, wo ọ́fíìsì, wo ibi iṣẹ́ tàbí gbogbo àdúgbò.
19: Lórí fóònù yín for security purpose.
18: Ẹ wò ó.
19: Promo ń lọ lọ́wọ́ báyìí o.
18: Just 53,999.
19: Fún tòní 2 cameras.
18: Ṣùgbọ́n just 32,999 naira.
19: Fún tòní kámẹ́rà kan.
18: Ẹ máa bọ̀ ní new ọ́fíìsì part and part.
19: Tó kalẹ̀ sáàrin Yellow House, Rekabi
18: àti Weber Bank ló bá Adéṣidà Road Àkúrẹ́.
19: Telephone 070-6642-3064.
17: Oríṣiríṣi sọ́là ló kó dé. Pátápá.

0: káyọ̀dé.
1: Ó kéré táwọn mẹ́sàn-án lè tí pátọ̀ kan ń bẹ lára wọn náà ti ṣẹ̀mí wọn ní kúkúrú náà kọlu ọ̀tọ̀ọ̀tọ̀ tó wáyé látọwọ́ àwọn agbébọn kan ní ìjọba ìbílẹ̀ Bakinlade Riyom àti àwọn ìlú tí ó jẹ́ alámùlégbè nípínlẹ̀ Plateau láàrin alẹ́ ọjọ́ Àbámẹ́ta sí àárọ̀ ọjọ́ Àìkú. Àwọn márùn-ún ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n fara káṣá léyìí tí wọ́n jẹ́ arìnrìn-àjò tán rìnrìn àjò lọ sí Ghana Rock níjọba ìbílẹ̀ Bakinlade ní agbègbè ọ̀hún gẹ́gẹ́ bó ṣe sọ wọ́n ni wọ́n ṣe àkọlù sí wọn ní alẹ́ ọjọ́ Àbámẹ́ta nígbà tí àwọn méjì tí pátọ̀ kan ń bẹ lára wọn tí wọ́n gbẹ̀mí wọn ní pópónà níbi tí wọ́n ti lọ sí ilé ìjọsìn ní Dòrówà Bàbújè ní àárọ̀ àná ọjọ́ Àìkú nígbà tó ń fìdí ìṣekúpani ọ̀hún múlẹ̀ lánàá ẹni tó jẹ ààrẹ yányán fún ẹgbẹ́ ìdàgbàsókè Wàgbáhù yìí ni Blues David ìyẹn ló mọ̀ sọ pé àwọn márùn-ún ìyẹn ni wọ́n ṣẹ̀mí wọn ní kúkúrú ní Ghana Rock nígbà tí dàbí wa tẹ̀síwájú ó bẹnu àtẹ́lúrú àkọlù náà o ó sì ní irú àkọlù yìí léyìí tí ó ń tẹ̀síwájú tí ó sì dáwọ́ dúró yìí ó ló ti fa inú fu àyàfo àti ìbẹ̀rù bójú sí ọkàn gbogbo àwọn olùgbé agbègbè ọ̀hún o ó ní wọn ò gbúdọ̀ fi àyè gba irú eléyìí kó máa tẹ̀síwájú bíbẹ̀ ẹ̀kọ́ ìlú òtú òkú ní ku ẹnìkan ṣoṣo bẹ́ẹ̀ ló kí sáwọn ẹ̀ṣọ́ aláàbò pé kí wọ́n bá wọn tọpasẹ̀ àwọn aṣekúpani náà kí wọ́n rí i dájú pé gbogbo wọn pátá ń ló wájú ojú ẹ̀sìn níwájú òfin ẹ wò tẹ́ bá kàyókù ẹ lọ sínú ìwé ìròyìn punch àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí.
0: Káyọ̀dé
1: bí ọdún
0: iléeṣẹ́ ààrẹ ilẹ̀ yìí ti fìdí rẹ̀ múlẹ̀ báyìí pé ṣé ẹ rí ìpàdé àjọ ìṣọ̀kan àgbáyé èyí tí wọ́n fẹ́ ṣe ní New York ní orílẹ̀-èdè Amẹ́ríkà ni léyìí tó yẹ kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó lọ ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ò mà ní lọ o wọ́n ní dípò bẹ́ẹ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti pàṣẹ fún igbákejì rẹ̀ ìyẹn Kassim Shettima láti pé kó lọ síbi ìpàdé ọ̀hún gẹ́gẹ́ bí wọ́n ṣe fi léde láti iléeṣẹ́ ààrẹ náà ni wọ́n sọ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti fi orúkọ rẹ̀ léde gẹ́gẹ́ bí ẹni ìkẹwàá tí yóò sọ̀rọ̀ níbi ìpàdé náà ṣùgbọ́n pẹ̀lú bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bí wọ́n ṣe sọ pé ó rin ìrìn àjò tí yóò sì padà dé sí orílẹ̀-èdè Nàìjíríà kò tún yẹ kó dé sí orílẹ̀-èdè Nàìjíríà kó tún ṣe bẹ́ẹ̀ kó tún máa sá wárawára lọ sí orílẹ̀-èdè Amẹ́ríkà o wọ́n ní fún ìdí èyí ló ṣe pàṣẹ fún igbákejì rẹ̀ láti pé kó lọ sójú òun níbi ìpàdé ọ̀hún nítorí pé òun fúra ara ẹ̀ kò ní sí níbi ìpàdé náà ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Daily Post kẹ́ ẹ lọ kà á.

0: Ayọ̀dé.
1: Arábìnrin kan tó jẹ́ èrò orí alùpùpù tí wọ́n tí ìmọ̀rúkọ rẹ̀ ní ọkọ̀ ṣe bẹ́ẹ̀ tẹ̀pá o. Lẹ́yìn ìgbà tí oore jabọ lẹ́yìn alùpùpù tó gbé ní pópónà Àgbáládù Sádà níjọba ìbílẹ̀ Adó-odò-ọ̀tà nípínlẹ̀ Ògùn. Gẹ́gẹ́ bíròyìn tó ti ẹnu ìròyìn lọ́wọ́ látọwọ́ ojoojú mi kò tó pa ẹ̀mí kúnlé. Ní ọ̀nà ọjọ́ Àìkú ló sọ pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló wáyé nìkan aago méje alẹ́ ọjọ́ Àbámẹ́ta ní ibùdókọ̀ Kashia ní pópónà Másọ̀sẹ̀ ọ̀hún. Kúnlé ló sọ pé ìjàmbá ọ̀hún ló wáyé nígbà tí alùpùpù tí ó gbé arábìnrin náà tó ń gbìyànjú àti ya ọkọ̀ àjàgbé kan sílẹ̀. Gẹ́gẹ́ bó ṣe sọ ni arábìnrin ọ̀hún lórí jábọ́ lẹ́yìn alùpùpù náà o. Ọkọ̀ àjàgbé tó fẹ́ yà sílẹ̀ ló bá tẹ arábìnrin ọ̀hún pa. Wà á tẹ̀síwájú ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló kan arábìnrin lè tí ó jẹ́ èrò ọkọ̀ lẹ́yìn alùpùpù àti alùpùpù lè tó ń gbìyànjú àti ya ọkọ̀ àjàgbé sílẹ̀. O ní ibi tó ti ń gbìyànjú lèrò ẹ̀yìn ẹ̀ tó jẹ́ arábìnrin ọ̀hún tó mọ̀ ń ṣe bẹ́ẹ̀ tó ti rí jábọ́ o. Ṣùgbọ́n oúnjẹ tó bá ń lọ́kàn jẹ́ pé ọkọ̀ tán fẹ́ yà sílẹ̀ òun ló tẹ arábìnrin ọ̀hún pa. Agbẹnusọ àjọ tí ń rí sí lílọ bíbọ̀ ọkọ̀ àti jágere ní ìpínlẹ̀ Ògùn ẹni Babatunde Akínbíyì ló fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ lórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ pẹ̀lú oníròyìn ní ọ̀nà ọjọ́ Àìkú. Akínbíyì wá ṣe àlàyé wípé kẹ́ ẹ lọ sínú ìwé ìròyìn Punch, ìwé ìròyìn Daily Post, ìwé ìròyìn Vangard àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí kẹ́ ẹ kàyókù bẹ́ẹ̀.
0: Káyọ̀dé.
1: Dọ́dún.
0: Pápẹ́ni àpè ikú atúpẹ́ni tí ń pe ni o. Èyí ló dífá fún gómìnà ìpínlẹ̀ Kogi ń gbà kárí ìyẹn Alhaji Ibrahim Idris lẹ́yìn tí wọ́n sọ pé ó ti ṣe bẹ́ẹ̀ ó ti jáde láyé ní àná òde yìí o. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wọ́n ní orílẹ̀-èdè United Kingdom gómìnà tẹ́lẹ̀ rí ọ̀hún ní ìpínlẹ̀ Kogi ló ti dágbére o. Nítorí pé wọ́n ní ó ti ṣe díẹ̀ tó jẹ́ pé ó ti wà ń bẹ̀ nítorí àìsàn yìí tó jẹ́ pé ó ń bá a fínra. Kódà wọ́n ní ọmọ ọdún 87 ìyẹn 77 years ni kó tó di pé ọlọ́jọ́ dé o. Látàrí ikú rẹ̀ náà ìyẹn gómìnà ìpínlẹ̀ Kogi ìyẹn Ahmed Usman Ododo àti gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ ọ̀hún Yahaya Bello tó fi mọ́ kọmíṣánná tó wà fún ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ àti oyè jíjẹ ìyẹn Abdullahi Bello àti àwọn kànìkànì nínú ìṣèjọba ìpínlẹ̀ ọ̀hún ni wọ́n ti kúrò ní ìpínlẹ̀ náà tí wọ́n sì ti lọ sí ìlú Àbújá o láti pé kí wọ́n lè lọ kẹ́dùn pẹ̀lú àwọn mọ̀lẹ́bí ẹni tó dolóògbé náà. Níbẹ̀ ni wọ́n ti sọ oríṣiríṣi ọ̀rọ̀ léyìí tó lè wúyàn lórí nípa ẹni tí ó di olóògbé ọ̀hún. Ẹ rí i pé ní àkọ́kọ́ ní Idris ló ti jẹ́ gómìnà ìpínlẹ̀ Kogi láàrin ọdún 2003 sí ọdún 2012 lẹ́yìn ìgbà tí wọ́n ti búra wọṣẹ́ fún ìyẹn ní oṣù karùn-ún ọdún 2003 nígbà tó wáyá ni wọ́n tún padà dìbò yàn ó ní ọdún 2007 láti pé kó lè jẹ́ gómìnà ìpínlẹ̀ Kogi ọ̀hún. Ẹ wo ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Punch àti ọ̀pọ̀ àwọn ìwé ìròyìn míì tó jáde lórí yín.
1: Àwọn agbébọn náà ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti gé orí ẹni tó jẹ́ olórí abúlé kan tí wọ́n sì gbé sá lọ. Àwọn agbébọn kan náà ṣẹ̀mí olórí abúlé kan ní kúkúrú kan tó gé orí rẹ̀ sá lọ ní ìlú Làfágù níjọba ìbílẹ̀ Bàgúdù nípínlẹ̀ Kẹbí. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún SP Bashir Usman òun ló fìdí ìṣekúpani ọ̀hún múlẹ̀ nínú àtẹ̀ránṣẹ́ eléyìí tí ó fi ránṣẹ́ sí oníròyìn nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún léyìí tó wáyé lánàá ọjọ́ Àìkú. Usman bó tilẹ̀ jẹ́ pé kò dárúkọ orí adé ọ̀hún o ṣùgbọ́n ó ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ pé orí adé náà náṣẹ̀ mi rẹ̀ ní kúkúrú nígbà tí àwọn ọlọ́pàá tí wọ́n ti fi kílò fi gbé àwọn afurasí kan lórí ikú ọ̀hún àti ìṣẹ̀lẹ̀ náà léyìí tí wọ́n sì sọ wípé gbogbo bí iṣu ọ̀rọ̀ náà bá ṣe kú tí ọ̀bẹ́bẹ́ gbogbo rẹ̀ ni wọ́n ṣe àlàyé fún oníròyìn. Onílòótọ́ ni o, ó ní olórí abúlé ọ̀hún ni wọ́n ṣẹ̀mí rẹ̀ ní kúkúrú ní Làfágù léyìí tó wà lábẹ́ ìjọba Bàgúdù. Ó ní wọ́n sì ti fi kílò òfin gbé àwọn afurasí kan lórí ìṣẹ̀lẹ̀ náà o, ṣùgbọ́n gbogbo bí ó bá ṣe rí nígbà tí wọ́n bá pọ̀ wọn nífun pọ̀ wọn lẹ́dọ̀ gbogbo rẹ̀ ni wọ́n ṣàlàyé fún oníròyìn. Nígbà tó sọ pé ìwádìí tí wọ́n ṣe lórí ikú orí adé ọ̀hún àfàìmọ̀ kó ń jọ ti àwọn tí ó ń jà ìjà ilẹ̀ àti ìjà ìlú lè tán gbiná ojú ara wọn lágbègbè ọ̀hún léyìí tí wọ́n sọ pé ọ̀rọ̀ wọn tó fẹ́ dàbí ti pé ó fẹ́ yàtọ̀ sí àwọn aṣèrùbàlú àbí àwọn ti làkúráwà. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ṣe sọ ẹ lọ sínú ìwé ìròyìn Punch, ìwé ìròyìn Daily Post àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí kẹ́ kàyókù bẹ́ẹ̀.
0: Káyọ̀dé.
1: Dọ́dún.
0: Ẹni tó jẹ́ ọmọ oyè sí ipò gómìnà ní ìpínlẹ̀ Ondo lọ́dún 2024 lábẹ́ ẹgbẹ́ òṣèlú Senate Labour ìyẹn Dr. Abbas Mimiko lo ti so bayi o pe ka ma paro ka ma seke o se ri are Bola Ahmed Tinubu yi o to si ye lati pe ka dibo yan fun sa keji lati le dari orile de Nigeria o bi di to nfi so be ni pe ta ba wo orisirisi awon ise idagbasoke ati awon aseyori eyin ti are ohun ti se ni o fi ye ki won pada dibo yan ni elekeji se ri Abbas yi o gan ni aburo eni to ti fi igba kan ri je gomina ni ipinle Ondo iyen Dr. Olusegun Orinmiko o lo wa soro bayi o oni se ri oni ko to di pe are Bola Ahmed Tinubu gori alefa oni orile ede Nigeria ati gbogbo oro aje re lo ti denu kole su o oni ti ki ba se pe Olorun oba fura ara en lo pe are Bola Ahmed Tinubu lati wa dari orile ede yi ni oni ki se nkan ta nso lowo Olorun lowo lowo la ba ma so oni tori eni to nse ijoba ngba na iyen Muhammadu Buhari oni kini ohun gan ti su ati pe are Bola Ahmed Tinubu din ti so pe oni kini ohun kan ati pe ohun ti se tan lati pe ko gbe ajaga orile ede Nigeria oni ase lo to Olorun lo ran oni e wa wo asiko to ti de ori alefa bayi oni ka wo eyin wo ka wo ibi ta de ka si tu wo ibi ta nlo a ri daju pe lo to ati lo dodo Olorun fura ara en lo pe are Bola Ahmed Tinubu lati wa do la orile ede Nigeria fun idi eyi o ye ki won pada dibo yan fun sa keji e ko ja lo sinu iwe iroyin punch ke lo ka lekun rere.

0: Káyọ̀dé.
1: Àwọn mẹ́rin ni kó ti pajú wọn dé o nígbà tí àwọn agbébọn tí wọ́n gẹ̀gùn dé àwọn tí ń wa kùsà ní ìpínlẹ̀ Plateau. Ọ̀kẹ́rẹ́ tán àwọn afurasí mẹ́rin léyìí tí wọ́n wa kùsà lọ́nà kòtọ́ inú ìdórí òkú wọn nígbà tí àwọn agbébọn tí wọ́n ṣínà ìbọn bò wọ́n nínú ọkọ̀ lásìkò ìgbà tí wọ́n ń bọ̀ láti Oríkò tí wọ́n ti lọ wa kùsà ní Ganarob ní ìjọba ìbílẹ̀ Bakinlade nípínlẹ̀ Plateau ọ̀hún. Ẹnìkan tó máa ń ṣàlàyé nípa ọ̀rọ̀ ààbò ẹni Zagazola Mahkama onímọ̀ṣẹ́ bẹ́ẹ̀ tó mú ọ̀rọ̀ wà nígbà tí ó sọ wípé ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ ní nǹkan aago mẹ́rin òrukù bíi ìṣẹ́jú méjìlélógún ìṣẹ́jú méjìdínlógún ní àná ọjọ́ Àìkú tó jẹ́ ogúnjọ́ oṣù kẹsàn-án ọdún tí a wà yìí o nígbà tí àwọn ẹ̀ṣọ́ sector 4 operation enduring peace tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n dáhùn sí ìpè pàjáwìrì látàrí bí wọ́n ṣe sọ pé wọ́n ṣínà ìbọn bo ọkọ̀ kan ọkọ̀ opel gẹ́gẹ́ bí àwọn ẹ̀ṣọ́ aláàbò ọ̀hún bí wọ́n ṣe lọ síbi ìṣẹ̀lẹ̀ náà náà fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn mẹ́rẹ̀ẹ̀rin tí ń bẹ nínú ọkọ̀ náà ni wọ́n ti yìnbọn pa oní Zagazola Mahkama ló ṣe àlàyé oníwọ̀n wọ̀nyí nọ́mbọ̀ láti Oríkò tí wọ́n ti lọ wa kùsà ní Ganarob nígbà tí ọkọ̀ tí wọ́n wà nù rẹ̀ tí ó ṣe bẹ́ẹ̀ tí ó rọ́lu àwọn agbébọn kan tí wọ́n sọ wípé wọn ò mọ̀rọ̀ ẹyẹ tó sun wọ́n tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣínà ìbọn bò wọ́n nípa tí ó kú sí ìtàkùn wọn. Ẹ lọ kàyúkù nínú ìwé ìròyìn Daily Post àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí.
2: Adúgbò lọ gbogbo ẹ̀jẹ̀ bá gbé tòtún lọ sí ọjọ́ wájú. Gbogbo ẹni tẹ́sí fún kùnú ọjà yẹn wà àmọ́rírì yín ẹ̀ ṣeun ṣeun.
3: Adúpẹ́ o.
2: Ẹni tí ẹ̀ ń ṣe àtìlẹ́yìn fún ètò ìbúṣe wọn sáfẹ́ àmọ́rírì yín o. Ṣé gbára lọ́wọ́ ọlọ́run ilé lájọ mọ́ àríbára.
3: Àmì ọlọ́run.
2: Lópẹ́ ní kejì mi.
3: Chief Commander Abiodun Ilorin lè ní jẹ́ Aládé Alẹ́lẹ̀ lórúkọ tó fi ń gbé mi lárugẹ.
2: Olúkàdé ló kọ tèmi Akínwéde Fálẹ́gàn bàbá tó bí mi lọ́mọ.
3: Rọkọ kò gbà gbé ilé.
2: Ó yá fẹ́ gbé mi. Abẹ́ ọ̀pẹ àánú yá lẹ́rìndínlẹ̀ Èkìtì.
4: Ó dá kọ́kọ́rọ́ mọ́tò tèmi dà, ó dára mọ́kọ́ Èkìtì.
5: Say you don't hear about African Import and Export Solutions, AIES. Yes, so time don't come now when we say all goods where you want, whether from China market or USA market, could you reach you for here for Akure easily? You like waiting you they save for online for China market or from US market? Oh yeah, now consult African Import and Export Solution for Bodondo State. Make them bring up for your domot. Then they help do procurement, buying, get up, import them, give you for Akure. If you want export goods to Bodo Yibo, AIS na baba. Then they do export training with license registration. Unwe Luile, Oko, Electronics, Kabawan Kombele Mere, Ton Rilore Rokai Lujara, Lamo Jagbaye, Mi China, Tabi America. Kosi, African Import and Export Solutions. Karaja no, Kuteji no one nibi, Lai Siwa Hala, Wotumbani, Koja Rokioku. Visit African Import and Export Solutions at Shop 8, beside Groovy Hotel, Ijako Gate, Akure Undo State. Then get office for Lagos, USA and China. Telephone 0806-1600309 African Import and Export Solution, increasing the wealth of Africans.
6: 2026 Pastor Conference is here again.

0: Nigerian Overseas ń pè gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run ju apostle ti Christ ti bi pàgọ́ lọ́dọọdún níbi tí gbogbo àwọn olùkópa yóò ti gba agbára àfàmì Ọlọ́run tó fi sí ìránṣẹ́ tí a pè wọ́n sí. Wá gbójúlówó òkodo ọ̀rọ̀ Ọlọ́run ìdánilẹ́kọ̀ọ́ lórí ètò ìlera rẹ ni ìrò lágbára fún gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run àdúrà àti ìsọjí tó gbóná jẹjẹn. Àkókò láti lé ìdàpọ̀ mímọ́ pẹ̀lú Ọlọ́run bí a ti ń retí sí agbára rẹ̀ láàrin wa. Àkórí gbòòrò ìpàgọ́ tọdún yìí ni bíbélì náà ọ̀rọ̀ Ọlọ́run sí gbogbo ènìyàn. Tí ìsìn ọjọ́ 22 sí Friday ọjọ́ 15 oṣù kẹsàn-án 2026 ló máa wáyé lórí ilẹ̀ Májẹ̀mú Àpọ́sẹ́lì Àjọ Babalọla International Miracle Camp kejì ara kejì nípínlẹ̀ Ọ̀sun. Àdúrà pàtàkì fún orílẹ̀-èdè Nàìjíríà àti ìjọ Àpọ́sẹ́lì ti Kírísì lágbàáyé. Ọgọ́rùn àwọn ènìyàn àbúrò Ọlọ́run tó kún fún iná ẹ̀mí mọ́ àti agbára rẹ̀ ni Olúwa máa lò. Prophet Ezekiah Owoladeji Ajimire Àgbàjọ Àpọ́sẹ́lì ti Kírísì Nigerian Embassy. Pastor E. Owodejobi Alábòjútó Àgbà. Pastor S. Owoladele Ààrẹ Ìjọ Àpọ́sẹ́lì ti Kírísì Nigerian Embassy. Mọ̀ gbàgbé Tuesday 22nd sí Friday 25th September 2026 ni Conference Planning Committee. Àwọn olórí ajẹ́
1: ọ̀rẹ́ mi, wọ́n ní nǹkan máa ń rìn káàkiri ara ẹ bí kòkòrò tàbí bí aràn. Ara tún máa ń yan lẹ́yìn ìwẹ̀. Ẹgbẹ́ kan ara ẹ máa ń kú tàìtàì. Ìjáfara léwu o.
2: Ọ̀rẹ́ mi, pajápajá ń kọ́ iṣan ara fífà so. Ọwọ́ àtẹsẹ̀ tó ń kú rìrì kú tàìtàì.
1: Gbogbo, oògùn téèyàn lè lò kó ròyìn ẹ̀fẹ́ lòmí.

0: BNC capsule wa kakakiri bi ti won tin ta ojulowo ogun jake jado ipinle Ondo. BNC capsule wa nilu Akure, Ondo, ile Oluji, Ore, Okiti pupa, Igbokoda. BNC capsule tun wa nilu Owo, Ikare Akoko, Isu Akoko, Oka Akoko, Ifo ati nilu Kaba. Ile ise Temetayo Trade American Nigeria Limited lo nse BNC capsule jade lati mo pharmacy te ti le ri BNC capsule aladugbo yin. E pe 08103369434.
1: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
2: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
3: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
4: Mi confirm ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin tí mo fi sọwọ́ sí yín.
5: Mo ti rí o. Bá mi gbé aláwàárọ̀ fún wọn.
4: Ilé ìtajà yín yìí ti wá kún fọ́fọ́ o.
5: Tó bá jẹ́ pé nígbà kan tó ṣe tábìlì kan ṣoṣo níta ni. Nínú òjò, ọ̀rá ni mo máa fi ń bọ àwọn ọjà míì tí màá gbàdúrà pé kí òjò náà tètè dá. Lónìí, tábìlì kan ti di ilé ìtajà. Ilé ìtajà kan ti ní ẹ̀ka mẹ́ta.
6: Open dàgbàsókè, ọjà mi dàgbàsókè.
7: Ọdún mẹ́jọ Opay, àwọn èèyàn gidi, ìtàn tó dára, ó sì dára náà síbẹ̀.
8: Opay, it's okay.
9: Wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
10: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kòmọ́fùrù.
9: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
10: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
11: Akí ẹ̀yẹ ìwọ̀n apẹ́ ẹ̀kú dédé àsìkò yìí láì gbogbo tí atẹ́gùn ìkànnì tí ó ń fẹ́ dé. Ìròyìn ayọ̀ lámútọ̀ yìí wá pàápàá jùlọ gbogbo àwọn ọmọ tó fẹ́ wọlé ìwé gíga àti àwọn òbí tá à ń sáré pé kí àwọn ọmọ wa náà lè wọlé ìwé gíga. Ẹnì kan bẹ́ẹ̀ ń bí pẹ̀lú mi, ẹ bá mi káwọn tó ń gbọ̀ wá lé.
12: Akú dédé àsìkò yìí o, gbogbo ẹ̀yìn ará ilé a kú ọjọ́ méjì mẹ́ta. Orúkọ mi ni Olórí Daniel láti iléèwé Cedar Seductional Consult tí a kalẹ̀ sí ẹgbẹ́ Kajola Hotel ní Ẹdọ̀lọ́jì lókè Ìjẹ̀bú Lákùrẹ́.
11: Ẹ ṣeun, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti mọ iléèwé yìí, kí ni ti ẹni fún àwọn tó ń gbọ̀ wá báyìí?
12: Gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe mọ̀ wá nílùú gbogbo pé iléèwé Cedar Seductional Consult láti gbé kalẹ̀ láti ọjọ́ pípẹ́ láti máa ran àwọn ọmọ lọ́wọ́ láti bọ́ sí ipele kejì ní yunifásitì ní orílẹ̀-èdè wa ń bì báyìí tí ọmọ bá fẹ́ lọ.
11: Kí ni àwọn tí ọmọ gbọdọ̀ ní láti kópa níbi ètò yìí?
12: Akẹ́kọ̀ọ́ tó bá fẹ́ kópa ó kéré tán ó gbọ́dọ̀ ní kírẹ́dìtì 5 ní NECO tàbí WAEC. Ó ní í ṣe pẹ̀lú ẹ̀kọ́ tí ọmọ bá fẹ́ lọ kọ́ ní ìpele kejì ní yunifásitì tó bá wùn lórílẹ̀-èdè wa Nàìjíríà níbí.
11: Bó o ní ti ọ̀rọ̀ owó san àti ilégbèé, níbo ni iléèwé yìí sì wà? Kí ni àwọn ojú òpó tí wọ́n fi mọ̀ bá yín sọ̀rọ̀?
12: Gẹ́gẹ́ bí a ṣe mọ iléèwé Cedar Seductional Consult pé a wà ní ẹgbẹ́ Kajola Hotel ní Edo Lodge ní Òkè Ìjẹ̀bú ní Àkúrẹ́. Owó iléèwé wa kò gún pa rárá o. Àkí ni àwọn òbí lára torí gẹ́gẹ́ bí a ṣe mọ bí àkókò yìí bó ṣe rí. À ń fi ẹrù àwọn òbí lọ́rùn láti máa san nípele nípele. Owó stẹ́ẹ̀lì wa náà kò dẹ̀ gún pa rárá. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wá, a kì í fi owó iléèwé àti owó stẹ̀, a kì í fi ni àwọn òbí wa lára. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ni 08033331794 lẹ́ẹ̀kan sí 08033331794. Iléèwé Cedar Seductional Consult ó kalẹ̀ sí ẹgbẹ́ Kajola Hotel ní Ẹdọ̀ Lodge ní Òkè Ìjẹ̀bú ní Àkúrẹ́.
11: Kí ni àwọn ètò tuntun eléyìí tí iléèwé yìí tún ní fún àwọn ọmọ tó fẹ́ lọ kàwé lókè òkun?
12: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àṣeyọrí àti àṣeyege eléyìí tí Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ ṣe fún wa ní dédé àsìkò yìí. Ní ọwọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí, Ọlọ́run ti ràn wá lọ́wọ́ láti lè ran ọmọ lọ́wọ́, àwọn ọmọ tí wọ́n bá ní ìfẹ́ láti lè lọ kàwé ní òkè òkun lọ́wọ́lọ́wọ́ báyìí. Àti ní yunifásitì ní country 4 ní Europe, àdẹ̀tí ní yunifásitì ní country 4 ní UK. Ọmọ tó bá fẹ́ ṣe foundation program ní Europe, a ní ọmọ tó bá fẹ́ ṣe first degree, àdẹ̀ ní master's degree fún anybody tí ó bá fẹ́ ṣe. Owó tí wọ́n fi ṣe kiní kò gún pa rárá torí ìpele nípele ní owó wọn. won ki san ni ekan tori won ti mo bi gbogbo e se ri so won fi ni anybody lara ni pele bi o ba de se ntese waju ni admission process yen iwo furare wa ma ri gbogbo e ninu mail ye bi gbogbo e ba se nlo ilewe seda seductional consult olorun ti ran wa lowo de bi a le seju country merin lo awo ki n se oni jibiti ati no itese waju awon mo wa oun lo je wa logun nitori e la se tugbin oju lati tesiwaju nkan ti ilewe wa le se lati ran awon omo lowo ni asiko yi gege bi orilede wa se ri lowo lowo bayi olorun de ti ran wa lowo lati le ri ile iwe merin ni country merin ni europe country merin ni united kingdom lowo lowo bayi
11: awon to ba fe kopa kini igbese ti won ma gbe bayi bayi
12: igbese akoko ton ma kokko gbe na ni pe won wa si ilewe wa ni seda sectional consult ibe lati ma alaye fun won ni ekunre ni ipele tori ipele meta ni eto yi ni ipele eja si so one step after another bo se wa niyan ti olorun se ma ran wa lowo tun wa fi release iwe teniyan fi ma lo si ilu bi ti won ba ta ba se admission yin si o ilu bi to ba fe ninu awon country merin ni europe tabi ni uk yi
11: awon ojo opo ni won le lo lati ma ba yin soro bere bere kan tabi keji
12: lekan si ero ibanisoro wa ohun ni 08033312794 lekan si 08033312794
11: imoran yin ni soki fun awon obi atalagbato
12: imoran mi fun awon obi ni akoko yi ni pe on gbogbo ni akoko wa fun anfani ta ri gba ni owo awon university ti a ri ni oke okun e je ka lo anfani yi awon ta ba de ti ni agbara lati le lo awon eto to wa nle ta nse si ipele keji ni university fun omo to ba ni ife lati lo gbogbo e lo wa e je ka make use of this opportunity to wa nle lati le tete lo tori atumo nkan to tun ma sele ni awon odun to nbo niwaju
11: to won ni ke dun ko po soki bayi lo bi oge titi igba mi mu kiyin ire o
13: You, yes, you wait to hear me like this. Make you bring one finger down. If you don't leave something where you won't buy before, but can't they wait? They hope say.

0: the irresistible aroma and rich taste of Nescafe.
1: My coffee, my Nescafe.
2: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
3: Wọ́n tún bẹ̀rẹ̀. Fún olè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́ni gbàgbé.
5: Ìjẹun ọ̀nà láti dáàbòbò àmúlò dátà rẹ. Ìdáàbòbò àmúlò dátà rẹ wà lórí áàpù rẹ. Yọ àwọn áàpù tí ò wúlò mọ́ kúrò lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ láǹfààní lórí àmúlò dátà rẹ. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo dátà rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
6: Dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí a tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀ bẹ́ẹ̀ sì ni má jà gbọ́kùnrin sí ń bẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní ẹ ti máa gbọ́ nípa CDCare. Èyí ni iṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan gbogbo ní onírànràn tá a bá ń fẹ́ lò. Tá a mọ̀ sí dúkìá iṣẹ́ móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí ẹ fi mú kí ayé ó dẹrùn fún ni. Ṣùgbọ́n tá a ń wò wípé bílé ayé ṣe rí lóde òní ǹjẹ́ ọ̀nà àtirí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà. Bẹ́ẹ̀ ni èyí ni ìdáhùn ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkànlá ti gbọ́pọ̀n. Lọ́jọ́ òní àlejò kan ń bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ CDCare. Màá fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn aráalé.
7: Ẹ ṣeun olóòtú, ẹ kú òun ní àtàrọ̀. Orúkọ mi ni Okunola Abdulrakeem. Gẹ́gẹ́ bí ẹ ṣe sọ lẹ́ẹ̀kan CDCare, CDCARE, application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mímúṣẹ nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò onílé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà látòrí inú yàrá mattress la fẹ́ rà ni o, a fẹ́ ra fan ni o, AC ni a bọ́ sí ilé ìdáná, a fẹ́ ra gas ni o, pot ni o, microwave, fridge ni a fẹ́ ra freezer ni o, àti bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣe ń ṣe mọ̀nàmọ́ná báyìí tá a fẹ́ máa ra bí solar inverter kankan àtúntà ní CDCare. A tún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra. Ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò mo fẹ́ ra sewing machine fún ẹ̀yìn mi fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá mo fẹ́ máa fi ṣiṣẹ́. So gbogbo àwọn kan báyìí ló wà lórí CDCare app tẹ́ mọ ra. Alákọ̀ọ́kọ́ ń bẹ̀ kò sí èlé kankan lórí rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà láàtún wá tà fún yín. Ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pàpáǹbarì ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ. Àǹfààní tí a fún àwọn ẹni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá. Tó bá jẹ́ pé ọ̀sẹ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn. Tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CDCare máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn. Kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ̀kan lọ́wọ́ wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o rárá o. Tí wọ́n yá mo ra mattress lọ́wọ́ mo rò pé ok mo fẹ́ ra gas cooker ẹlẹ́ mu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tẹ́lẹ̀ mo sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan CDCare wà fún nìyẹn. Kántọ́ sọ pé ṣé wọ́n ń ta mọ́tò? Bẹ́ẹ̀ ni. Ṣé wàá rí tóní mọ́tò dé? Òun ẹ̀ à níyẹn lórí app nítorí wípé a fáwọn èèyàn láǹfààní pé ẹ lọ wá ru mọ́tò tó wù yín kẹ wá sọ fún àwa káwọ wa lọ bá yín sanwó rẹ torí a ní ẹ tó bá tara mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó èyí tó jẹ́ 36 months. So tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú CDCare rò pé ẹni tó sanwó kí oṣù kíní oṣù kejì oṣù mẹ́jọ ló mú eléyìí serious a jẹ́ pé ó níbì kan tó owó ti ń jáde torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbà yín gbádùn. Mo ń gba 70,000 sọ pé kí n má le ra washing machine 200,000 nígbà tí mo ti mọ̀ wípé màá mú mu osu mewa ni madara mo san die die mo le mo san 20,000 ni osu osu ti madara ti mu osu mewa ti mo ti de osu marun si de ke o de pa le washing machine wo gbo wa fun mo tun mo san wo se be ti ma so fun wi pe mo san wo die die so to madara je pe oso ose le mi fe mo san wo ti mo je bi iya loja ma ti rora mu ye ose to ba ro mi lohun lato ose merin titi de ose di meji la daughter that is 48 weeks ti ba mo se mejo ti ba ti san ose kini keji keta kerin si de ke mo pe eni oni bi ti wo ti n jade a gbe oja re fun yo de tun mo san wo lo nkan ti CDK wa fun ni ko wa so yi pe a n gbe apa bi kan ni Nigeria a le ra oja o gbogbo bi te ba ma gbe Nigeria te ba ti bere fun te ti download app wa lori Play Store tabi App Store CDCARE te ba ti download e te foruko yin si te fi phone number yin si e ti ra awon yen wa ti o ti mo ki yin ka bo CDK o wa ni so pe ke sanwo si account kankan o gbogbo nkan te ba te se patapata ninu app yen li e ti se te ba ti download app yen ba aye te mo fi wo yin si e mo ri nbe bo se wole bo se n jade afani tu wa fun yin lati pe ile ise wa lori app yen te ba ti download abi ke chat lofe ko sibi te le wa
8: office nigba to je pe ni epe kan kaakiri
9: ile ise wa wa ni Exodus filling station lalojuko ofe to chief pharmacy oluwa to yi quarters akure e le pe 0707-454-2995
8: oro le ti gbowo re yan gbogbo eyin ti en fe lati ni dukia kan abu mi to je pe e tin ro ipe bo le se se bawo ni kini awon se bo si ona na re e tele won CDK odigba kan na won seun
9: ile ise wa wa ni Exodus filling station lalojuko ofe to chief pharmacy oluwa to yi quarters akure e le pe 0707-454-2995
10: CDK there for you
11: You, yes, you with the hear me like this. Make you bring one finger down. If you don't leave something where you won't buy before, but can't they wait? They hope say.

0: tó mọ́lólo ó wà ní ìwọ̀n 90 ml, 318 ml àti 1 liter ní Aladdin Strawberry àti Plain Sweetened.
1: Peak, reach for your peak.
2: No firewood. Not
3: okay, it's okay.
4: Kí ló bí ẹjọ́?
5: Mo wà ní kílódún àkọ́kọ́. Lọ́dún 2020 sọ pé okòwò yìí kò lè dára sókè, ṣùgbọ́n mo sì wà níbí o.
6: Fámìlì kan di ilé ìtajà kan di ẹlẹ́ka mẹ́ta.
7: Ọdún mẹ́jọ òrùlé kan ṣoṣo.
8: Owó iléèwé mi di sísan, ìyá mi gan lè fẹ̀dọ̀ lórí ọ̀rọ̀.
9: Ohun ọ̀tọ̀ọ̀tọ̀, ibùgbé ọ̀tọ̀ọ̀tọ̀, ìtàn kan ṣoṣo.
10: Síbẹ̀, ó dára.
11: Obey at 8, real people, real stories. Obey is okay.
12: Wọ́n ti bẹ̀rẹ̀. Mo lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀ kan lásán, àrí kankan ò sí lẹ́yìn ẹ̀.
13: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
12: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
13: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́ ni gbàgbé.
14: Yes, you wait to hear me like this. Make you bring one finger down. If you don't leave something where you won't buy before, but come they wait. They hope say, in price go come down before you buy am. Make you bring another finger down. If you don't come out one shop, come waka go another place. Unto say, it dey cheaper for there. As far as say you don't put one finger down, now him be say, you self they like go where he pay you pass. So, why your choice for bank go come different?
15: You self don't try, for this your hustle. Download Smart Cash app today. Make your money come the hustle for you. You go get 15%. Interest per annum for your savings. No shishi as charges for any withdrawal way you do. Oh, now free of charge and get up to 10% cash back for data bundles. No be cho. Terms and conditions apply. Smart Cash now by Airtel.
16: Atoto Arere G Herbal Mixtures. To yo ko pada ko lati Golden Herbal to di G Herbal Mixtures bayi nkan kan na to ngbenu Golden Herbal Mixture tele na lo ngbenu G Herbal Mixture bayi oya eyin ti ilera ara yin je logun gidigidi ete ti yin bele je ke gbomi yeke alaafia logun oro o alaafia la fin saye alaafia la fin gbaye alaafia si la fin logba eko number yi sile nitori anfani te ma je lorisirisi 0907-720-7928 tabi 0906-166-6538 tabi ke pe 0808-173-2777 eje ka gbiyanju ki a ma se ayewo ara wa dede lore kore. Prevention they say is better and even more cheaper than cure. Eje ka dena aisan ninu ago ara wa pelu egbogi G Herbal Mixture. Mo lero wipe e ti gbo nipa G Herbal Eye Drop, egbogi oju to lagbara pupo to si n sise bi arira lati reverse glaucoma ati cataract to ma n da oju laamu. Lowo ta wa yi te eyan ba ti le ra pack G Herbal Mixture kan yo lanfani lati gba G Herbal Eye Drop kan lofe si G Herbal yi kaju e o si koju osun ati wipe ki se orile-ede adúláwọ̀ ní pàtàkì orile-ede Nàìjíríà wa nìkan ń bí ló yẹ kó máa ní àǹfààní sírú egbògi tó ń ṣiṣẹ́ dáadáa yìí. Ìbàjẹ́ infertility ni àìrọ́mọbí, rọpárọ́tẹ̀, stroke, high blood pressure, ẹ̀jẹ̀ ríru tàbí ìfúnpá gíga, diabetes ìyẹn ìtọ̀ ṣúgà, tààtúmọ̀ ní àtọ̀gbẹ, àìsàn ojú, cholesterol, kòkòrò inú ẹ̀jẹ̀, káka díẹ̀ ká dákẹ́ ńbẹ̀ náà ni o, torí wípé gbogbo ìṣe gbà làbá máa pe egbògi tí orúkọ rẹ̀ ń jẹ́ G Herbal Mixture. Ẹ̀yin tẹ́ ẹ ti mọ Golden Herbal tẹ́lẹ̀, ẹ má mi kan orúkọ rẹ̀ lásán lakàn yí padà kó lè wọ international market. Àwọn èso àti ewébẹ̀ tó ń ṣe oríṣiríṣi iṣẹ́ ìwòsàn lágọ̀ọ́ ara wa ni wọ́n pò papọ̀. Ojúlówó egbògi awogba àrùn tó ń gbénu nínú ike rẹ̀ yóò yí padà rárá o. Iṣẹ́ ìwòsàn tó ń ṣe lágọ̀ ara, kódà iṣẹ́ rẹ̀ tún peléke sí i ni. Kò sí kẹ́míkà kankan bó ti wò kéré mọ́ nínú gbogbo àwọn èròjà èso àti ewébẹ̀ tí wọ́n fi pè é lo G herbal mixture yìí. Kò kòrò, kò lọ́tí nínú rárá. Àwọn èso tẹnu oúnjẹ náà ló wà nínú ẹ̀, àti àwọn ewébẹ̀, vegetables, àwọn èso bíi carrot, pineapple, tomatoes, cucumber, kàkà díẹ̀ kádàkẹ́ ńbẹ̀ ni. Téèyàn bá ti jí lóòrọ̀ kùtùkùtù, kó fi tẹ́lẹ̀ ẹnu kó máa báṣe ajé rẹ̀ lọ. Ẹ wá rí wípé ara ó máa jí pépé pépé yàtọ̀. Bó bá tún dọwọ́ àṣálẹ́ lẹ́yìn téèyàn bá jẹun alẹ́ tán, kó tún gbé díẹ̀ lura. Bógo ti ń jẹ t'Ọlọ́run, bí ọmọ tuntun lèèyàn ó máa sùn. Kò síbi tẹ́ ẹ ti nílò G herbal mixture. Tẹ́ ẹ ní rí, a ní àwọn alágbàtà l'Amẹ́ríkà, alágbàtà ń bẹ ní Europe, alágbàtà ń bẹ ní Canada, alágbàtà ń bẹ ní South Africa, alágbàtà ń bẹ ní London, láwọn Asia countries àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn tí NAFDAC ti lù ú lóǹtẹ̀ gbà, ó kájú òṣùwọ̀n lórílẹ̀-èdè Nàìjíríà wa ń bí. Iṣẹ́ gbòógì G herbal mixture yóò ṣe é ròyìn tán lórí afẹ́fẹ́, àfi kéèyàn náà nawọ́ mú tiẹ̀. Nígbà náà ni nǹkan tá ń sọ yóò lè yé eyín. Ẹ̀yin tẹ́ ẹ bá ní arúgbó ńlé tí àárẹ̀ àgbà máa ń ṣe wọ́n, ẹ gbìyànjú kẹ́ ẹ ra G herbal mixture kẹ́ ẹ gbàrí lẹ́nu àgbà. Ilé iṣẹ́ Martin's Herbal Products ló ń ṣe gbòógì G herbal mixtures jáde o. Ẹ̀yin náà lè lọ sí àwọn olú-ìlú gbogbo ìpínlẹ̀ ilẹ̀ Yorùbá láti lọ ṣe àwọn àyẹ̀wò lọ́fẹ̀ẹ́ ni o. Wọn ò ní gbowó lọ́wọ́ yín, kẹ́ ẹ lè mọrú àrùn tó ń bẹ lágọ̀ọ́ ara yín. Lẹ́yìn àyẹ̀wò, kẹ́ ẹ ra G herbal mixture, kẹ́ ẹ sì gba G herbal eye drop oògùn ojú lọ́fẹ̀ẹ́. Lẹ́ẹ̀kan sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè pèrè 09077207928 tàbí 09061666538 tàbí 08081732777. Gbogbo àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí lẹ lè kàn sí wa lórí ẹ̀ yálà pẹ̀lú text messages, WhatsApp chat, tàbí kẹ́ ẹ pè wá tààrà. G herbal mixture, golden herbal mixture tẹ́lẹ̀ náà ló ń jẹ́ bẹ́ẹ̀ o.
4: In a fast-paced world, Funke is always prepared. Introducing new Silkly with advanced quick foam technology, dissolving faster, foaming instantly, and removing stains deeply to give you 2 times cleaner results. And now with its newly improved perfume, every wash leaves your fabrics beautifully scented, so you can show up clean and confident. So clean, it's your time to shine.
12: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
13: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adò, chili àti kòmọ́fùrù.
12: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ má bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
13: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó tún kà wá yẹn láti wà lórí ètò yìí ní ti ọjọ́ òní. Ètò yìí ètò wa Seventh Day Adventist Herald of its coming tí a máa ń ṣe ní ìkànnì yìí ní ọjọ́ mẹ́jọ mẹ́jọ orúkọ tèmi ní Ọmọwé Akínmọ́láfẹ́ Abiodun. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀, abala méjì ni ètò yìí pín sí. Abala kínní ni ètò ìlera tí a ti máa ń sọ nípa ohun tí ó yẹ kí a jẹ àbí èyí tí ó yẹ kí a mu àbí àwọn ìwà tí ó yẹ kí a hù láwùjọ. Abala kejì ni a ti máa ń wà sọ ọ̀rọ̀ Ọlọ́run tí ò lábàwọ̀n nípa bíbọ Jésù lẹ́ẹ̀kejì, èyí tí ó dé ṣe pẹ̀lú Bíbélì. Tí Bíbélì bá sọ bẹ́ẹ̀, mo gbà bẹ́ẹ̀. Pẹ̀lú mi ní ilé ìgbóhùnsáfẹ́fẹ́ yìí ní wákàtí yìí, ó ní Àlùfáà Ọ̀ṣágúnà Ayọ̀dèjì ṣáájú. Ẹ jẹ́ kí a kọ́kọ́ gbọ́ nípa ètò ìlera. Ẹ kú kalẹ̀.
1: A kí wa wípé a kú ọjọ́ mẹ́ta o. Àkòrí ohun tí a tún fẹ́ sọ lónìí ni wípé ọgbọ́n tàbí èrè wà nínú ìdákẹ́. Ìwé òwe orí kẹwàá ẹsẹ̀ kọkàndínlógún. Nínú ọ̀rọ̀ púpọ̀ a kò lè fẹ́ ìṣẹ̀kù, ṣùgbọ́n ẹni tí ó fi ètè mọ́ ètè lè ó gbọ́n. Solomoni jẹ́ ọba tí ó ń fi òye wo ọ̀rọ̀ kí ó tó lanu láti dájọ́. Ẹran tí ọ̀dọ́mọkùnrin ọba nì tí àwọn ọ̀rẹ́ rẹ̀ gbà níyànjú láti fi àkéèké na gbogbo àwọn tí ó joyè lé lórí. Yánpọnyánrin máa ń ṣẹlẹ̀ níbi tí àìfòye gbọ́ ọ̀rọ̀ bá ti ṣẹlẹ̀. Dídákẹ́ ní àkókò tí ọ̀rọ̀ bá ń hóruru kò túmọ̀ sí wípé òmùgọ̀ ni ọ̀, ṣùgbọ́n olóye àti ọlọ́gbọ́n ènìyàn ni ó jẹ́. Dídákẹ́ máa ń fi àkókò sílẹ̀ fún irú ẹni bẹ́ẹ̀ láti ronú lórí ọ̀rọ̀ tí a sọ. A wá ìdí rẹ̀, a sì ṣe é sí wẹ́wẹ́ láti mọ irú èsì tí ó tọ́ láti fún irú ọ̀rọ̀ bẹ́ẹ̀. Ṣùgbọ́n ní àkókò tí a wà yìí, pàápàá jùlọ bí ìgboro kò ṣe rẹ́rìn yìí, ọ̀rọ̀ òdì lóríṣiríṣi ló ń jáde nígboro ẹnu. Ṣùgbọ́n onísùúrù ni yóò jẹ ọlọ́gbọ́n jùlọ. Nínú ariwo ni igi, pónpó, àdá, ìbọn tí ó ti ń fọhùn tí ó sì ń ṣekú pani. Ṣùgbọ́n nígbà tí ènìyàn bá fi làákàyè ro ọ̀rọ̀, Ọlọ́run pàápàá bá ru ẹni bẹ́ẹ̀ sọ̀rọ̀ láti tọ irú ẹni bẹ́ẹ̀ sọ́nà fún ohun tí ó tọ́ tí ó sì yẹ láti ṣe. Ní gbogbo ìgbà, ẹni tó bá kó ara rẹ̀ ní ìjánu tí kò sọ̀rọ̀ àlùfàǹṣá ló sábà máa ń jàre nígbà tí họ́wùhọ́wù bá wa parí. Ẹni tí ó bá ń sọ̀rọ̀ wówówó á gba ìtìjú lẹ́yìn ọ̀rẹ́ yìí ni. Òun ni Bíbélì fi sọ wípé kí a fi òye la ẹnu wa, kí ọ̀rọ̀ wa jẹ́ èyí tí a fi yọ̀dùn. Yorùbá náà dẹ̀ sọ wípé ọ̀rọ̀ rere máa ń yọ obì lápò, ṣùgbọ́n ti ìdàkejì ó lè yọ akọ̀ tàbí idà lápò. Dídákẹ́ lóòótọ́ ó nira díẹ̀, ṣùgbọ́n òun mà ló dára jù. Ẹ má ṣe já Ọlọ́run yín kulẹ̀ nítorí pé kíni, òun ni ọ̀rọ̀ láti àtètè kọ́ ṣe. Ẹ jẹ́ ká wo oríṣiríṣi nǹkan tí wọ́n ṣe sí Ọlọ́run wa. A dẹ̀ rí pé lẹ́yìn ọ̀rẹ́ yìí ó tilẹ̀ tún gbàdúrà fún wa ni pé kí bàbá kí ó dáríjì wá. Ẹ jẹ́ kí a kọ́ láti ṣe bí Jésù ṣe ṣe. Ẹ dẹ̀ rántí o, ẹ jẹ́ kí àdúrà yín náà kí ó wá jẹ́ wípé Olúwa, jọ̀wọ́ fún mi ní ọgbọ́n kí n mọ àkókò láti sọ̀rọ̀ tàbí àkókò láti dákẹ́. Kí sísọ̀rọ̀ àbí dídákẹ́ mi kí ó lè fi ògo fún orúkọ rẹ àti ìwàláàyè rẹ nínú ayé mi. Ọ̀pọ̀lọpọ̀ dákẹ́ á mú wàhálà kúrò ní orí ara rẹ̀. Ohun tí ìbá sún ẹni lọ sí bèbè ẹ̀wọ̀n á mú kúrò ní ọ̀dọ̀ ara rẹ̀, nítorí wípé kíni, ó fi òye wo ohun tí ẹni náà ń sọ. Nígbà mìíràn tí èèyàn bá ní kó ń dáhùn bí ọ̀rọ̀ tí a bá sọ sí ní ṣe dunni tó, Yorùbá tiẹ̀ sọ pé ó dunni dé egun. Tí a bá ní ká họra débẹ̀, a mú yan pọ̀nyanrin tó dẹ̀ lè má tán títí láéláé wá. Nítorí náà, ọ̀rọ̀ tí a bá sọ kó má lọ di ẹyin tí kò ṣeé kó mọ́ ngbà tí ó bá fọ́. Ẹ jẹ́ kí a ronú sí, kì í ṣe wípé a ò gbọ́n o, tabi ti awon omo isin a so ru pe ko ja si ohun to n so e fara mo e je ko so pe e ja si sugbon eyin le loye ju e je ki oye olorun ki o ba yin se ohun gbogbo ni gbogbo igba ki o si dara fun okan yin ni oruko jesu oluwa

fún Ọlọ́run fún ọ̀rọ̀ iyè tí a ti gbọ́. Bákan náà ni a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ ti ń ṣe onígbọ̀wọ́ ètò yìí láti ẹ̀yìn wá. A gbàdúrà pé kí Ọlọ́run túbọ̀ máa bùkún yín sí ní ọ̀pọ̀ yanturu. Olú ilé-iṣẹ́ ìjọwa tí ó ń ṣe agbátẹrù ètò yìí ni a mọ̀ sí Sunday Adventist Church, Ìjàpọ̀ Estate, Àkúrẹ́, Ondo State. Tí a bá wá rí ẹni tí ó fẹ́ ran ètò yìí lọ́wọ́, ẹ lè sanwó sí àpò ìfowópamọ́ ètò yìí. Orúkọ ètò yìí ni Sunday Adventist Herald of His Coming. Account number 101-637-3401. Lẹ́ẹ̀kan sí SDA Herald of His Coming ní account name. Account number ni 101-637-3401 Zenith Bank. Tí ẹ bá wá ní ìbéèrè lórí ìwàásù tòní àbí lórí ètò ìlera tí ẹ ti gbọ́, ẹ lè pe èyíkéyìí nínú àwọn nọ́mbà wọ̀nyí: Alifa Ayodeji Ajayi 080-34-90-6542. Ẹgbọ́n lẹ́ẹ̀kan sí Alifa Ayodeji Ajayi 080-34-90-6542. Ẹ lè pe Ẹ̀dá Faladé sí orí nọ́mbà yìí 080-33-50-0203. Lẹ́ẹ̀kan sí 080-33-50-0203. Ẹ tún lè pe elétò ìlera wa sí 080-34-44-06-12. 080-34-44-06-12. Tó bá ní ohun tí ẹ fẹ́ bá mi sọ àbí tí ẹ bá fẹ́ pè mí, ẹ lè pè mí sí orí nọ́mbà yìí 070-33-22-1182. Ire ni fún gbogbo wa o. Lórúkọ Jésù, a ò ní kùnà ilé ológo.

iléeṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dún bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè 88.9 Àdàbà FM.

0: ẹ ṣeun ṣeun mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ tẹrutọmọ tó nílé tàlejò tí ń gbọ́ mi lọ́kùnrin lóbìnrin tí ẹ̀ ń gbọ́ mi ní àárọ̀ yìí wípé a tún kú ojúmọ tòní a kú ojúmọ mọ ojúmọ tó mọ lónìí látòtúfẹ̀ ló ti mọ wá gẹ́gẹ́ bí ìgbàgbọ́ yorùbá bó tiẹ̀ jẹ́ pé ìgbàgbọ́ àwọn sáyẹ́ǹsì onímọ̀jìnlẹ̀ sáyẹ́ǹsì láyé òde òní kò fara mọ́ ọ̀rọ̀ tí mo sọ yẹn ṣùgbọ́n mo kí gbogbo apá kú ojúmọ bóòlù olóṣèré lọ́dọ̀ tẹ̀yìn ní iléeṣẹ́ àdàbà 88.9 FM iléeṣẹ́ tí ń lọ ń wájú táwọn tó kù ń tẹ̀lé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi màá ní ẹ wo kíkẹ́ àrọ̀ ni ẹ wo kíkẹ́ ọ̀pẹ́ rẹ̀ ẹ wo tìbákà ẹ fi kíkẹ́ ẹyẹ wéra wọn ẹ mọ̀ wípé ìkánjú kan lọ mo kí yín káàbọ̀ sórí ètò lójú ọjà pẹ̀lú pẹ̀sẹ́ǹtà yín tó bẹ̀sẹ̀kẹ̀bẹ̀jẹ́ olúwaye tí bántì níjẹ́ ìjọ láǹfààní láti gbọ́ mi wọ́n ní tí ọgbà nídìí obìnrin kì í jẹ́ kó mólú ọjọ́ monday tó kọjá lọ ọjọ́ tó dúdú lójú mi ni ìmọ́lẹ̀ ń bẹ lójú ọ̀pọ̀lọpọ̀ èèyàn ṣùgbọ́n ó jẹ́ ọjọ́ tó dúdú ṣùgbọ́n ju gbogbo ẹ lọ a dúpẹ́ pọ̀ lọ́wọ́ ọlọ́run ọlọ́run ọba tí ó sì ṣẹ́ wa kù dásìkò tá a wà yìí ṣùgbọ́n kí n tó máa bẹ́ ètò bọ̀ àti n tó ṣẹlẹ̀ lọ́jọ́ monday tó kọjá lọ tó jẹ́ kí ó jẹ́ ọjọ́ monday dúdú lójú tèmi tó sì funfun lójú àwọn kan bọ́lọ́ ti dálé ayé nu arẹmu musa adébíyì ló kọ tèmi pírẹsẹ́ńtà tó bẹ́sẹ̀kẹ́sẹ̀kẹ́bẹ́ jẹ́ olúwaye tí bántì ẹ jẹ́ iṣẹ́ báyìí onígbọ̀wọ́ ló lè tò ètò ló lo onígbọ̀wọ́ mò ń bọ̀.
1: Mami, kò tí ì pé.
2: Ọmọ mi, kí ló tún kù?
1: Ọmọlúàbí bread.
3: Ó tọ́ ni o, èmi náà ti wọnú ẹrù yẹn mi ò rí ọmọlúàbí bread inú ẹ̀ o. Ó ṣàmọ̀pá fẹ́ràn ẹ̀.
2: Ẹ fẹ́ràn ọmọlúàbí bread ṣá, òórè o.
1: Thank you.

0: kò ti pé
1: ọmọ mi kí ló tún kù
0: ọmọ olúwàbí bread
2: o tọ ni o èmi náà ti wonu ẹrù yẹn mi ò rí ọmọ olúwàbí bread inú ẹ o ṣe mọ pa fẹran ẹ
1: ẹ fẹran ọmọ olúwàbí bread ṣá ore o
0: thank you mommy
3: ọmọ olúwàbí bread ajọjẹ
4: ṣàdédé kọ ni gbogbo ẹbí yan búrẹ́dì ọmọ olúwàbí láàyò tọpọlọpọ sí jẹrìí sáwọn èròjà tó ṣara lóore tá a fi pèlú ẹ níbi iṣẹ gbogbo níbi òwò gbogbo lásìkò oúnjẹ béèrè fún búrẹ́dì ọmọ olúwàbí àjẹgbádùn nísà kòrọjù rẹgí ló ṣe lẹnu ó ti wà ní gbogbo ilé ìtajà supermarket lágbègbè rẹ wò àti lórí àwọn alátẹ ládùúgbò rẹ ọmọ olúwàbí bakery and confectionaries ló ṣe nọmba 204 òkè àrò road ìdójúkọ adélàkẹ summit àti ní plot 16 block k ìgbọjàrò off àwọn ẹrọ odò àkúrẹ nípínlẹ ọsùn b29 arárọmí sun 2 iléṣà road òṣogbo telephone 0704290 5515 jẹbúrẹ́dì ọmọ olúwàbí kò mọ ìyàtọ̀ adùn tí ò lẹ́lẹ́gbẹ́
3: Come on, Lou, I'll be

0: Blue Sky Mall. Ilé ìtajà ńlá nílùú Àkúrẹ́. 24/7 láàárọ̀ lọ́sàn-án àti lálẹ́. Wọ́n fi ṣílé ìtajà yìí o. Supermarket tó fẹ́ wà ń bẹ̀.
1: Fún gbogbo ohun èlò nílé, èyí tẹ́ nílò fẹ́ bí yín àti èyí tẹ́ nílò fún ara yín. Ilé oúnjẹ

0: búrẹ́dì blue sky mall tó gàgàrà tó gogoro tọmọ ọdún mẹ́wàá ò lè dágbé àjẹgbádùn ni fún gbogbo ẹbí number 49b ìsìnkàn roundabout nílùú àkúrẹ́ la gbé kalẹ̀ sí telephone 0704025564
1: gbogbo ìgbà 24/7 lẹ́yìn máa bá òṣìṣẹ́ wọn ní sẹ́pẹ́
2: blue sky
0: ti ara rẹ lọ́rùn kó o bèrè ohun tó bá fẹ́.

0: Blue Sky
1: as
0: Mall.
1: Blue Sky Mall don't land it there. For Akure, Munda de Como, all your household needs, for man or woman, youth, adult, begin then. All on our quality. For the supermarket, Mother Eatery, DDL, where they provide delicious food or chotorototo. If not take away, you need them, no problem.
0: Say you don't hear them?
1: Say Blue Sky Bread, now the latest Okrikri giant bread, oh, with 10 years begin no fit curry, with the correct ingredient inside for all family. All smartphone users, correct smartphone, don't they, oh, now 24-7, then they hope on. You fit visit Blue Sky Mall, anytime, any day. Now number 49B, second, is a roundabout, then tanda for Akure on those states. Telephone 070-40-255-164.
2: Blue Sky
1: Mall, buy what you want, satisfy yourself.
3: A dupe fun Olorun Oba Oba ti o fun wa nigba laye. E je ki a gba awon ogoro awon eyan laye lati je pe kawon na ki won da sin to wa nle yi ke alema bo se nlo kaakiri lawon ile itaja afefe gas ni awon ipele wa kaakiri papa julo ni pele ondo ta wa yi ki awon eyan le mo wi pe looto o na ni wi pe awon iye ta awon eyan ra oja o yato sira won ke ma ma joko soju kan ka ri wi pe awon ti won ba fe ra oja won tun le lo lati bi kan si bi kan lati lo ra ki se wi pe oju kan na o na ni wo ma joko si lati ra oja 08162519991. Hello, Eka Aro.
4: Hello,
3: Eka Aro. Kilo ko yin bo le tin pe wa.
4: Amo ko jumo.
3: E se baba mi oju ni tin.
4: Oruko temi ni Adibola Folabi. Ole.
3: Eshun.
4: Gege bi oro ti e so. Akoko na te koko ti bere pe na nipa side olu omo.
3: Beni.
4: Well. Adupe lodo Olorun na.
3: Adupe.
4: O ku ni ko ya.
3: Ah,
4: gbogbo yan bu ki je bi kan. Awaye ko si gbogbo wa la dagbada ni gbogbo na si lawo.
3: Orun dede mo kanju gbogbo wa la nbo.
4: Kolo mo kan si Taylor ti n ba dagbada ku, kolo mo ti kan ti o pari e bayi ni. Kolo sanu wa. Kolo dele fun.
3: Amen.
4: Atomo atebi to fi lele kolo n ba sanu wa.
3: Amen.
4: Ni pa ta fe fe gas. Ni oju le bayi lowo lowo bayi, temi ti tira lana. 14 ni. Tẹ̀sí àwọn alẹ́ afẹ́fẹ́ gáàsì kan wà nílùú ọ̀dọ̀ jẹ́pà àgbọ̀dọ̀ dákọ̀ wọn kó má dàbí ìpolówó ọjà. Ibẹ̀ wọn à ń ra 1,340 nǹkan ta 370 àgbọ̀dọ̀ dákọ̀ wọn.
3: Bí àwọn ilé epo bonu bí àwọn ilé ebo ni.
4: Afẹ́
3: darí àwọn èèyàn síbi tí wọ́n ti máa ra nǹkan ọ̀pọ̀.
4: Ẹ
3: ṣeun.
4: Ilé afẹ́fẹ́ gáàsì kan bẹ lọ́nà òkùnkùn pa gbogbo wa la mọ̀ bẹ̀. Ilé afẹ́fẹ́ gáàsì wọn lẹ́sìn.
3: Kí lorúkọ ilé epo ọ̀hún? Ilé afẹ́fẹ́ gáàsì ọ̀hún. Ẹ sọ bàbá. Mo ń gbọ́ yín.
4: Ẹ má yà pẹ̀lú ọjà bàbá ìdàkùn ìjọ.
3: Ẹ sọ ilé epo bo ni ètò yìí afẹ́ mọ ibi táwọn èèyàn ó ti rí nǹkan ọ̀pọ̀ rà èlò ni wọ́n ń tà níbẹ̀.
4: Anybody tó bá gbà nílùú ọ̀rẹ́. Ilé afẹ́fẹ́ gáàsì mo sọ yìí. Tó bá ti kọjá ògbè.
3: Ọ̀dà
4: the right side the left. Bẹ́ẹ̀ bọ̀ ilé afẹ́fẹ́ gáàsì yẹn wà bẹ́ẹ̀.
3: Bẹ́ẹ̀ bá gba tiyín mo gba tèmi. Èlò wọ́n ń tà bẹ́ẹ̀.
4: 1,340 ọmọ ẹja 370.
3: Ẹ ṣeun púpọ̀. Ṣùgbọ́n 1,400 ni wọ́n ń tà káàkiri lójúlé nílùú ọ̀rẹ́. Ẹ̀lọ́ ẹ̀ káàárọ̀ o.
5: Atọ́kùn kò ní bàjẹ́.
3: Ojú ò ní tìyìn lágbára Ọlọ́run.
5: Ògùnkó lè dá.
3: Ẹ ṣeun.
5: Saidi Oluomo.
3: Saidi Oluomo.
5: Kọ́lọ̀ndẹlẹ̀ fẹ́ ní eré.
3: Ami.
5: Àmọ́ ẹ sọ pé kò tí 50 pé less than 50 ṣì ni.
3: Less than 50 ni o.
5: Lóòótọ́ ikú tó mú ní ìrònú lọ́wọ́ ni.
3: Bẹ́ẹ̀ni.
5: Àmọ́ àwọn baba ńlá baba wa àtàwọn ìyálà ìyá wa náà wọ́n ti padà sọ̀rọ̀ wọ́n kòwe. Wọ́n ní ká kú lọ́mọdé ká ní adìyẹ ìrànà. Ó sàn ju ká dàgbà àtọrọ jẹ lọ. Ṣùgbọ́n ọmọdé ló fi kún sílẹ̀ ẹ̀yin fúráìgán lẹ́fipọ́ dídí ètò jẹ. Tó bá yẹ pé èèyàn wóróworo níṣẹ́ ni sọ pé òun ló mọ̀ bí ẹ lọ́ máa ṣètò mi lọ́ntẹ̀mí jàre.
3: Kábíyèsí Ọlọ́run. kabisi
5: to ka ku lo mo de kanadi era na to ton ju ka dagba toro je lo olon de le fani re awon omo iyawo awon omo iyawo e bi ara to file saye lo ani rogo akufa
3: ami e mo ti en be nipa igbesi aye okunrin yi
5: ola tu dile won ninu
3: eseun
5: nipa igbesi aye ti ni ka se ti le ko lojo saturday
3: bo ba di ojo saturday e mo ti be nipa igbesi aye awon aso tele re won so fun yin e da seto igan pato
5: ati so we gas mora won fo lana won ara won fo lana ni bi ko loke aro
3: loju adugbo
5: adugbo ni loju adugbo amọ mo fe ta ko yin sa laro isa nfm aju ebi ti nkan ti dinwo fun awon eyan
3: to ti yato mambele
5: awon japo ati pe le won lati gbe teyan wa to je pe dodan o na leyan ma ra
3: Bẹ́ẹ̀ni.
5: Ẹjọ́, mo ni mo ra wọn fọ lánàá. Ara tiri kejì. Ara tiri kejì, that's 5,200 kan nìyẹn.
3: Bẹ́ẹ̀ni.
5: Ẹjọ́, tó bá wá sọ mi pé ní ìsọ̀lọ̀ Lákùrẹ́, 1,012 níbẹ̀. Tí mo wá fẹ́ lọ ra tiri kejì. Ẹjọ́ tí bá ṣí fáfọdẹ láti tí bá ṣí fáfọdẹ náírà Márúwá láti ọmọdára dé old garage. Tí mo tún ṣe fáfọdẹ Márúwá láti old garage ọmọ dára that's 1,000 naira ẹjọ ṣépò ti kú sí nkankan náà.
3: Ẹ ṣeun ṣẹ́ẹ̀bí mi lèrè béèrè ni.
5: Náà ẹ̀kọ́ tẹ̀mí sá láti sọ ni pé
3: àwọn ọ̀gá ṣe mọ̀ pé ngbà míì ẹ lè fẹ́ lọ jọba kó jẹ́ pé ọ̀tọ̀ ni tẹ́ fẹ́ lọ rà ẹ sì wọ ẹ wọ mọ́tò lọ ẹ wà fún kòkan pẹyẹ méjì.
5: Atọ́kùn kọ́lọ́gbà lọ́wọ́ ìjọba kíjọba tọ́lúdẹ̀rọ̀ ó tún ráyé.
3: Ẹ̀ṣẹ̀ wọ́n á fọ̀ lẹ́rà lójú àdúgbò yín. Ẹ̀ṣẹ̀ púpọ̀.
5: Àtàtà náà ó
3: ti
5: lè sọ nǹkan tó ṣẹlẹ̀ lẹ́ni sọ́la.
3: Ẹ̀ṣẹ̀ púpọ̀. Ẹ rí wípé tí wọ́n wí yìí ó rí bẹ́ẹ̀ lóòótọ́ ṣùgbọ́n lápá ibòmíì náà kò tún rí bẹ́ẹ̀ torí wípé a yàtọ̀ síra wa. Ẹlòmíì ibi tó ti ń ṣiṣẹ́ ó yàtọ̀ sí ibi tó ń gbé. Ẹlòmíì ń gbé ní ìdarí garage ó sì ń ṣiṣẹ́ ní Car Street nílùú Àkúrẹ́. Ìdarí garage ni ti ń fìlí gas ẹ̀. Bàbá wa sọ fún pé ní Car Street nǹkan tí wọ́n ń fìlí gas ń bẹ̀ ó yàtọ̀ sí ti àdúgbò ẹ̀ ó lè gbé kílókù ẹ̀ kíní gba gáàsì rẹ̀ kò gbé dání. 08162519991. Hello, ẹ káàárọ̀.
0: Ẹ bá ní wọ́lẹ̀.
3: Ojú ò ní tí yìnyín.
0: Ẹ yẹ́rẹ́ jùlọ gbọ́ lọ.
3: Ami.
0: Gbajúgbajà máa dáa jọ máa wẹ̀ bẹ̀rẹ̀ lórúkọ Jésù.
3: Ami.
0: Lọ́kùnrin àjọyọ̀ ló gbé láti ìjàgbọ́n lábẹ́ ẹ̀jẹ̀ àná.
3: Ẹ ṣeun bàbá mi, ojú ò ní tí yìnyín.
0: Ẹ ti ṣe látàárọ̀.
3: Ẹ ṣeun.
0: Fáwọn ká wọ ọ̀rọ̀ gáàsì lọ́dọ̀ wa nílùú ẹ̀. Wọ́n wá fáìsì láti yín fìlì gáàsì kan.
3: 1,005.
0: Bẹ́ẹ̀ni. Pẹ̀sẹ̀ ó dẹ̀ lágbára díẹ̀. Wàá bí pé báwọn ṣe ṣe wọlé tó máa lọlẹ̀ díẹ̀ ládẹ̀ kí ẹ ṣe. A rò pé ìjẹ̀gàn ló tó wá máa mú lé sí èsì. Wọ́n lọ sọ́n à ń bẹ̀ gbogbo wọn tó bá ti gbogbo kó lè kárí. Ìṣẹ̀lẹ̀ ìṣìlà ń lò ìgbà tí ègbò rẹ̀ tún wá rọ̀ àti wàá bẹni jáwà ní káàdà ẹ̀wò gáàsì nǹkan tó dáa ni. Ìṣẹ̀lẹ̀
3: Ami. Ẹ ṣeun púpọ̀ onígbọ̀wọ́ ló lè tò ètò òun ló lo onígbọ̀wọ́ mò ń bọ̀.
6: Mọ́mì kò tí ì pé.
7: Ọmọ mi kí ló tú kù.
6: Ọmọlúàbí bread.
8: Ó tọ́ ni o, èmi náà ti wọnú ẹrù yẹn mi ò rí ọmọlúàbí bread inú ẹ̀ o. Ó ṣàmọ̀pá fẹ́ràn ẹ̀.
7: Ẹ fẹ́ràn ọmọlúàbí bread ṣá oore o.
6: Thank you, mommy.
9: Ọmọlúàbí bread àjọjẹ.
10: Ṣàdédé kọ́ ni gbogbo ẹbí yan búrẹ́dì ọmọlúàbí láàyò tọ́pọ̀lọpọ̀ sì ń jẹ́rìí sáwọn èròjà tó ṣara lóore tá a fi pèlú ẹ̀. Níbi iṣẹ́ gbogbo níbi òwò gbogbo lásìkò oúnjẹ béèrè fún búrẹ́dì ọmọlúàbí àjẹgbádùn níṣà. Kòrọ̀jù rẹ́gí ló ṣe lẹ́nu ó ti wà ní gbogbo ilé ìtajà supermarket lágbègbè rẹ̀ wò àti lórí àwọn alátẹ̀ládùúgbò rẹ̀. Ọmọlúàbí bakery and confectionaries ṣe number 204 Oke Aroro Idojuko Adela Kesome Achidi plot 16 block K Igbojaro off Aune Road Agure Nipele Osun B29 Arabi Sontu Ilesha Road Osogbo telephone 070-4290-5515 Jebure Jomoluabi Omo Iyato Adun ti o lelegbe

0: Blue Sky Mall. Ilé ìtajà ńlá nílùú Àkúrẹ́. 24/7 láàárọ̀ lọ́sàn àti lálẹ́. Wọ́n fi ń ṣílé ìtajà yìí o. Supermarket tó fẹ́ wà ńbẹ̀.
1: Fún gbogbo èlò nílé, èyí tẹ nílò fẹ́ bí yín àti tẹ nílò fún ara yín. Ilé oúnjẹ ìgbàlódé ìtú wà ńbẹ̀ fún oúnjẹ ilẹ̀ yẹ́ tuntun òkè òkun. Ìbá jẹ́ ní take away. Blue Sky Mall á package ẹ̀.
0: Wọ́n tún ní ààyè fún smartphones lóríṣiríṣi. Fún gbogbo ẹ̀yin tẹ dárú ẹ̀ mọ̀. Smoothies, ohun tẹ́nu oúnjẹ àtàwọn ohun tẹ́nu mu gbogbo.
1: Bí ìtẹ̀ fẹ́ ra lẹ́yẹyọ àbẹ̀yàn lára tún tà.
0: Bàbá ń bá rí ìwádìí ti bàbá ńlá búrẹ́dì Blue Sky Mall tó gàgàrà tó gogoro tọmọdún mẹ́wàá ò lè dágbé. Àjẹgbádùn ni fún gbogbo ẹbí. Number 49B, ìsìn.

búrẹ́dì wẹ́wẹ́ ṣe bá káìkáì ara mẹ́rìírí búrẹ́dì tó ga fíó fíó tó ki tó kún tó fẹ̀ ọ̀gá ńlá búrẹ́dì wúwo débi pé ọmọ ọdún márùn-ún lè dágbélẹ̀ ọmọ ọdún mẹ́wàá tó bá gbé gan yóò gbé àwọn èròjà tó ṣara lóore ló jẹ́ kókún bẹ́ẹ̀ tó fẹ̀ bẹ́ẹ̀ tó ga bẹ́ẹ̀ gbogbo agolí ẹ̀ bèrè fún ti yí o.

0: àti lórí àwọn aláte ọmọlúàbí bakery and confectionaries ló ṣe bóyá júwe fún wọn pé búrẹ́dì tó kí tó fẹ̀ tó ga ọ̀gá ńlá bread
1: ọmọlúàbí ló gbé jáde ọ̀gá ńlá.
2: Ẹ ṣeun púpọ̀ ojú òní ti yín. Hello.
3: Hello.
2: Ẹ káàárọ̀ o.
3: Olùṣọ́àgùtàn pọ̀. Ẹ káàárọ̀ o.
2: Ẹ ṣeun.
3: Ẹ kú iṣẹ́ ìlú o.
2: Ẹ ṣeun bàbá mi ojú òní ti yín.
3: Àsìkò tó dọ́rọ́ ládàárọ̀.
2: Ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun.
3: Olùṣọ́àgùtàn Paul Akimade láti ilẹ̀kùn ọ̀dà ló ń sọ̀rọ̀.
2: Ẹ káàbọ̀ sórí ètò.
3: Àdẹ̀kú ọ̀rọ̀ ti yàn tẹ dárúkọ lẹ́ẹ̀kan o.
2: Saheed Olúọmọ.
3: Àníríru ẹ̀mọ ọjọ́ jìnnà síra wọn.
2: Àmì àmì.
3: Àwa tó kú tá a wà lórí Ọlọ́run lọ́rọ̀ ẹ̀mí fún wa o.
2: Àmì àmì àmì.
3: Àníròògùn àkú fàmọ́ lórúkọ Jésù.
2: Àmì àmì àmì.
3: Ní ìlú ọ̀dà tí mo wà. Ìlẹ́kùn tí mo wà. Epo asat now. Torí ànágbà tí mo wọ tí mo gbé Márúwá.
2: Afẹ́fẹ́ gáàsì ni.
3: Afẹ́fẹ́ gáàsì. Ní àdúgbò mi gangan ẹnìkan ti ń ṣe ńbẹ̀. Fún mẹ́ta gan ni. Inside ilẹ̀kùn yẹn. 1514 ni wọ́n ṣe as a present now as a tana torí mo ṣe lọ fílì gáàsì lánàá.
2: Lánàá.
3: Bẹ́ẹ̀ni.
2: 1415.
3: Bẹ́ẹ̀ni. Àwọn kan 14 àwọn kan 15.
2: Ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun púpọ̀ ojú òní ti yín. Ẹ rí i pé bí a ti ń gba ẹ̀lọ́ ẹ̀ káàárọ̀ o.
4: Ẹ káàárọ̀ olóòtú.
2: Ẹ bá wa yí rédíò yín sílẹ̀ o kẹ́ lè gbọ́ wa dáadáa. Ẹ ṣeun. Orúkọ yín àti ibo lẹ ti ń pè wá.
4: Olúwawa pẹ̀lú mi ló ń sọ̀rọ̀.
2: Láti lubo.
4: Láti fún.
2: Ẹ káàbọ̀ sórí ètò.
4: Ẹ kú ètò.
2: Nílùú fún èlò ni wọ́n ń ta jálá gáàsì kan kìlò gáàsì kan.
4: Eléyìí tí èmi ra ohun mo rà ní 1-3 o.
2: 1-3.
4: Ìwà mọ.
2: Ìjọ wo lẹ rà á.
4: Àbí ìṣíṣẹ́.
2: Hello.
4: O ti lọ bí ọ̀sẹ̀ méjì báyìí.
2: Àgbọ̀nrín ìsínlẹ̀ ń jẹ́ lọ́bẹ̀. Ọ̀sẹ̀ méjì. Nígbà bá padà dé bẹ́ẹ̀. Ẹ sáà mú bí 100 naira dání sí.
4: Ọ̀ọ́kì.
2: Ẹ ṣeun. Ẹ ṣeun púpọ̀. Èló ni wọ́n ń ta òkúta gáàsì kan ní ọ̀dọ̀ yín yẹn kílò kan. Ẹ̀ló ẹ káàárọ̀ o.
5: Ẹ káàárọ̀ Aláàjì.
2: Kí ló kọ yín bilẹ̀ tí ń pè wá?
5: Orúkọ mi ni Bàbá Wáhé láti Ọ̀rẹ́.
2: Bàbá Wáhé láti Ọ̀rẹ́.
5: Ẹ dákun ọ̀rọ̀ tí ẹ sọ yìí ó bá àwọn èèyàn lẹ́rù. Gẹ́gẹ́ bí ẹ ti sọ ti Olúọmọ. Ẹ yọ ẹ dákun mo ti gbàgbé ibi tí ẹ ti mọ fọ̀rọ̀ wa lẹ́nu wò. Ní ọ̀sán ni àbí ti Ọ̀yọ́ ti ẹ dákun.
2: Ó máa ń ṣe tí n bá ṣètò lọ́sùn tí n bá wá nítorí tó tẹ́ ẹ máa ń gbọ́ lọ́sùn yẹn òní ó ṣètò lẹ́nujọ́ mẹ́ta yìí. Tí a bá ń ṣe ètò níkànnì náà ó wà lára àwọn aṣojú tá a máa ń rán káàkiri láti lọ bá wa wo àwọn prices tí ó sì ṣe analysis ẹ̀ fún wa dáadáa. Ẹ ṣeun.
5: Àpọ̀lọ̀ yóò ká mi lára gan.
2: Onílágbára olágbára ẹ ṣeun púpọ̀ Bàbá Wáíkè látọ̀rẹ̀ ẹ ṣeun o. Ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ fi irú ẹ̀ gbá Ọlọ́run ní ṣe láàárọ̀. 08162519 máa gbẹ́ nìkan láyè sí kí n tó sọ pé òdìjọ́ mẹ́jọ. Hello. Hello.
6: Ẹ káàárọ̀.
2: Ẹ káàárọ̀ kí ló kọ yín bó lẹ ti ń pè wá.
6: Àbáyọ̀mí Oyèlèsè láti olókùn Arigidi Àkókó.
2: Ẹ ṣeun púpọ̀.
6: Ẹni tó lọ náà Ọlọ́run àforíjì.
2: Àmì.
6: Àwọn dẹ̀ foríjì àwa náà.
2: Àmì.
6: Ọlọ́run adẹ́ tu ìdílé wọn nínú.
2: Àmì.
6: Àmì. Ọ̀rọ̀ nípa afẹ́fẹ́ gáàsì tá a sọ yìí. Olóòtú epo àti gáàsì yeye kan là ń rà á mí bàyí sí 1400 naira.
2: 1400 naira.
6: 400 naira olóòtú. Kọ́lọ̀ ń ṣàánú wa ni. Ààrẹ wa dẹ̀ ń fẹ́ kí kan wálẹ̀. Wọ́n máa fẹ́ kí gbogbo kan wálẹ̀. Gbogbo kinní wọ̀nyẹn ló gbúdọ̀ wálẹ̀. Tẹ́pọ̀ bá wálẹ̀ tafẹ́fẹ́ gáàsì bá wálẹ̀ ipò arọrùn.
2: Bẹ́ẹ̀ni
6: lábalọ̀ ìrànwọ́ adé bá wa.
2: Àmì ẹ ṣeun púpọ̀. Ní ìjọ mẹ́jọ ni a tún láǹfààní láti máa pàdé ara wa lórí ètò yìí. Nọ́mbà mi ni 08035086685. Ó di ìjọ mẹ́jọ ó dàbọ̀.
0: Ẹ ta ìbéèrè ìbéèrè yìí. Bread kan wà, ó tóbi gan, ó ṣẹ̀ṣẹ̀ jáde ni. Kí ló orúkọ ẹ̀?
7: Ọ̀gálá bread ni, ó ẹ̀ṣẹ̀ jáde ni.
0: Ẹ pa àtẹ́wọ́ fún Ọ̀gálá bread.

0: abami sọ
1: kọrọ jọgbọn ogun bile tawọn ọkùnrin bere fun gba gbogbo akanse gogi bile
0: ta gbe kale lọna ti gbalode
1: 24/7 abami sọ
0: ko lọ ti nu rara
1: o kagu eyin didun ara riro
0: afọ gẹdẹgẹdẹ idọti ara danu
1: lọgọ lọmọ ọkùnrin abaduro tọ
0: ti o si ma sise akọni lọdun lolufẹ rẹ
1: iwe atego lati pe lo rẹ
0: ajọ nadak fonte lugba
1: o da alagun ara
0: 24/7 abami sọ
1: lati je alagbata jake jado le nigeria
0: e ma pe 0916062653 0916062 6253
1: Uruko money
0: Januamo 24/7
1: Abamixo Rubiga Ijawa Ijausi always guiding.
2: Mo gbadun adaba.
3: Yìí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀tán wà lórí ìjòkó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
4: Ẹ tọgbẹ́ ìyàwó láyé.
5: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
6: Kí ló ṣẹlẹ̀?
5: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé òṣèlè rí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí ìṣe ìlú wa máa fọwọ́ fọṣọ nílé ẹ̀ ní 2026.
3: Ẹ ní tòótọ́.
5: Kájà sọ pé ò tí ì rẹ̀ wọ́n àbí.
3: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoṣo níbi tí CDK wà?
6: Èmo ló tún jẹ́ CDK báyìí.
3: Bẹ́ẹ̀ ni o, CDK, ẹ lè ra fíríjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
5: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
3: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
5: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
3: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
7: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, Lẹ́gbẹ̀ẹ́ Olú Motors, Ládojúkọ, Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado-Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
8: Dídùn dídùn ni ìrántí olódodo Chief Mrs. Selina Ọláìtàn Fọlọ́runṣọ́ ìyá ìjìrẹ́ Ajáwésọlá ìyá òsèmàwé ti ìlú Ìkọ́ta ilé ayé sílẹ̀ lọ́jọ́ Sátidé ọjọ́ 19 oṣù kẹsàn-án ọdún 2019. Bẹ́ẹ̀ ni bàbá wa bá tí ó sì fọlọ́runṣọ́ náà tún yan ọjọ́ 19 oṣù kẹsàn-án ọdún 2021 láàyò láti lọ jẹ ìpínlẹ̀ dà wọn. Gbogbo àwọn ọmọ ọmọ mọ̀lẹ́bí àna ará òun ọ̀rẹ́ ní ìṣẹ̀lẹ̀dẹ̀ lẹ́yìn bàbá àti màmá wa nípa Joseph Fọlọ́runṣọ́ àti Chief Mrs. Selina Ọláìtàn Fọlọ́runṣọ́ ìyá ìjìrẹ́ Ajáwésọlá. Ó tún di ọjọ́ àjíǹde tí ìpínyà kò ní sí mọ́. Ọpẹ́lọpẹ́ èjìká tí kò jẹ́ kẹ́wò jábọ́. Ọpẹ́lọpẹ́ àwọn òbí rere tó bí wa lọ́mọ. Ẹ máa sùn láyọ̀ olùgbàlà yín. À ń ṣèrántí yín lónìí.

0: tokeji afi ko joko ko simi ko le to ma rin lo si waju elomi ere orun sun arara balo mi ba ti egbeju to so orun wakati kan aborun wakati meji to ba ji laaro bayi ati dide nile re isoro na ni o je bi ogun seju ogbon seju koni le dide nile yo tabe ko se wahala loju orun ni tabe enikan ti na ni papa loju orun to ba tun gbianju to dide le bayi to ba fese le le bayi yo ri pe sele se kan gogogogo bi eni to fi ese le agun tabi egbo wa ninu atelese re iru eleyo oda le mi fi ma so pe e ma ja daka ti wa na ba tin ru apere bayi gbianju ko wa yoju semi baboke ogun fun imore ati oni abayo mo ti ko awon egbogi to wulo fun okunrin ati fun obirin mo ti ko wa lati ilu sayoro ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akura ero bani soro mi re o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 ika yi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko ti e le dagbe elomi o le darin afi ko se ma fi opa sikete ese tabi to ba fe jade ko mo se ma fa jade elomi ati soro re isoro ni agba kan ara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se n kuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri pa tele se ohun bere si ma kan ohun gogogogo be elomi ba sun bayi kile o to mo elomi le se eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun ise ara ni mo fi so pe ka gbìyànjú ká dìde nlẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gú èyí tá a lọ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn ta ti kó wá láti ìlú sẹ́yìnòrò tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ nílẹ̀sẹ̀ bàbá òkè ogun ní number 4 dúdú yemi lane opposite oyemekun grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè ó sẹ́wọ̀n o 64 60 64 19 oh samu o 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se npe ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti lo yi mo ti lo hun mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mowo kuro mo ti mu wa si ilu akura to je pe a ri anfani re je nilu akura ati agbegbe re ngba teyan ba ti gbianju soto to gbianju sosin awon agbalagba ni beru ba koke to ba kan ile o ni bi kan gbe si ngba ti won na ba le gbianju to ba le yoju si mi ti olohun ba ni won ni o le janfani egbogi mo kuro yi o ri pe logun olohun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbianju si wa to ti gbianju sawo yen o ri pe lagbara olohun won no dupe o dupe fa olohun ni o dupe ta lo mi esoju lasan o ngba to ba dodo wa a gbìyànjú a ṣe bẹ lọhùn fún ọ bá bá jẹ pé nǹkan kan wà ń bẹ ni lọgbàrà tọlọhùn ó sì rí pé ọlọrun ọba yóò gbàdúrà tiẹ náà níléeṣẹ bàbá òkè ogun ní number 4 dúdú yemi lane opposite oyemekun grammar school nílùú àkúrẹ ẹrọ ìbánisọrọ mi rè ó sẹmu o 64 60 64 19 ó sẹmu o 64 60 64 19.
1: Ẹ ṣeun bàbá, mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ yín. Ṣé oúnjẹ tí à ń jẹ lásìkò yìí tàbí wàhálà wa ló pàpọ̀ jù tó ń ṣàkóbá fún àgọ́ ara wa? Torí àwọn bàbá wa wọ́n á máa dàgbà, wọ́n á máa dògbó, wọ́n sì máa ta kébékébé, kí ni ó fà á?
0: Ó ṣe àtọ́kùn ìbéèrè tó béèrè yìí ìbéèrè tó dáa ni. Ẹ jẹ́ káwa náà ṣàkíyèsí àwọn kan tá à ń jẹ lásìkò yìí àtàwọn nǹkan tá à ń mu báwọn nǹkan yìí ṣe dáa tó tí wọ́n dùn tó bẹ́ẹ̀ náà ló ń ṣàkóbá fún àgọ́ ara wa. Ẹlòmíì iṣẹ́ ìjoko ló ń ṣe, bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ìdúró ló ń ṣe, bẹ́ẹ̀ ẹlòmíì wàhálà lọ́sàn-án wàhálà lóru ni. Bẹ́ẹ̀ ẹlòmíì bá wá wọnú ilé yóò máa rí i pé gbogbo bàrá àdínlọ́bẹ̀rẹ̀ sí máa ro òun kò ní lè ṣojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ilé mọ́. tabi ko ke ma go gbogbo ara ni wohun bale mi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju ko ni le ri gbonse se ta ba tun mi ejo sese gbonse yan bayi ko le bi tewura bayi ni o ma se ese awa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin terin pada wale be ni won si tun ma ta kebe kebe kebe ogbon ewe ategboyi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta wu ni elomi to ba ni eleyi ni yohun lenu leni elomi ani eleyi lo tun yohun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfani ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite Oyemekun grammar school ni ilu Akure baya wa fe bere one abo ni mara kan to fe bi mi se pe mi sori ero bani soro mi yi 07 64 60 64 19 07 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagba ninu ewe ategbo mo ah nbe ko ibayawo ti bayi to je ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa janfani egbogi mo wa kuro o mo ri pe bi ewe ategbo ti wa laye atijo be na lo wa lasiko yi lo to ewe ategbo ona won ti jin ko si n tosi mo sugbon won ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode a ri ewe tutu a si ri egbo tutu to wulo fun okunrin to wulo fun obinrin ngba ti won le ba wa si odo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbo ogi to wulo fun okunrin to wulo fun obinrin mo ko wa lati ilu seyin oro eyin na mo pe mo ma so pe ode ni mi ọdẹ ni bàbá mi àwọn ọdẹ sì ni a lè rìnrìn ogójì ìṣẹjú a lè rìn ọgọta ìṣẹjú a lè rìn látàárọ títí dalẹ tá a sì ní ìṣòro kankan nínú iṣẹ ara wa bẹẹ náà ní ìṣòro kankan nínú egungun ara wa ṣé bí àǹfààní ewé àtẹgbò yìí náà làwa náà jẹ nítorí àmọfin kẹyìn ní ọwọ àjẹ àǹfààní ewé àtẹgbò mo ti kó egbòogi tó wúlò fún wa láti ìlú sẹyìn oro pàápàá egbòogi mo wá kúrò mo ti kó wa wọ́n tọ́lá wọn bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo tó ti nẹ́gbàrá tó ti nẹ́gbọ̀rọ̀ tó ti rò bí báyá o lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọ́n náà bá wá ọjà àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo tó ń rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá nílé iṣẹ́ bàbá òkè ògùn nàmbà 4 dúdú yẹmi lane opposite Oyemekun grammar school nílùú Àkúrẹ́ ńbẹ̀ la wà a ní fara nira wa báyọ̀ fẹ́ bèèrè ọ̀nẹ̀ tàbí onímọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 64 60 64 19 07 64 60 64 19 bẹ́ẹ̀ lẹ́lòmí yóò máa rí pé báyà bóun bá ti ń ṣe ẹ̀yọ́ ìnira lòun fi ń ṣe ẹ̀yọ́ ẹlòmí a máa ta ẹlòmí a máa ró lágbára ọlọ́run ìwọ náà wà nínú àwọn tí wọ́n máa gbégbá ọpẹ́ nàmbà 4 dúdú yẹmi lane opposite Oyemekun grammar school nílùú Àkúrẹ́ tó o bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀nẹ̀ tàbí onímọ̀rẹ̀ tó o fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ni yìí 07 64 60 64 19 07 64 60 64 19 àlàáfíà ara wa ò ní di fi àfíà ó rìgbà.
2: A ò máa ti rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wò ó bẹ́ẹ̀ là á bí ní ìṣòro ìsara iná ọ̀nà ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí ìsara yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú agbo ni isinu si je lobe se wo ko nipa baba oke ogun ni ogulugo ade to fi wi atego so mo ara aye lore lori eyike yi isoro to jo mo idalenu iwo na gbianju ko si baba oke ogun loni e ma pe 0706460649 0706460649 baba oke ogun agbalagba ode to fi wi atego se wo san.

aṣẹ tó sẹ tó ki ó fẹ́fẹ́ ó kẹ́ǹkẹ́ ó wá sẹ́wẹ́ wẹ́ ó dún bí ìlú dòdò létí ó dùn bí dòdò ìkirè 88.9 àdàbà fm.

0: ele gbese ti Nigeria je. E to npe ni servicing of Nigerian debts, interest on Nigerian debts, 97% of the total revenue of Nigeria.
1: So ere ni kon se so won ti soju owo gangan.
0: Won kon soju owo ere lati service e pe owo te ya wa yo ere ori e asan ka ba le ro pe gbese ta je a le so lojo waju 97%.
1: Ida meta tu wa ku kina kini yen wa to
0: ko ko se nkankan nitori na ijoba wa lo si central bank won wa be si print owo won ge currency ti ko si backing ko si asset to won le gbe kale pe nkan ta ni re o ta fi je ki owo po si central bank gege bi a se mo won pe ni the borrower of the last resort ngba ti eyan ba ri bi gba mo lo ma lo si central bank la ni ko ya won lowo owo ti central bank de ma ja ni re central bank o taja central bank ko loko won o ni factory won o ni kankan wa lo ge owo wa print owo te ba ranti igba ti idi ami de uganda shilling was equal to 1 pound sterling ki idi ami to de idi ami de o ni won ko so wo ni society o ni ki central bank lo be si print owo won be si print owo as at today sir 45,000 uganda shilling is equal to one pound.
2: Lati one
0: Benin lati one Uganda shilling to equal one British pound. As at today is 45,000 Uganda shilling equaling $1. Tori nkan ti Idi Amin bẹrẹ lọjọ yẹn. Tó bá ṣe pé President Bola Ahmed Tinubu kò tètè ṣe pé kí a remove subsidy nkan táwọn èèyàn fi ń tán fi ń kówó jọ yìí ká gbé kúrò ká kúkú mọ pé ibi tí owó wa dé rèé mo fẹ́ fi yé eyín sà pé ní èní o owó wa ìbá ti máa lọ sí 5,000 or more naira to $1. Ẹ rí pé ìgbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ owó yẹn ń ṣe bí 1,100 naira to $1. Ó kù díẹ̀ kó dé 1,800 naira to $1. Ó tó dúró. Ó tó dé dókè tó wá bẹ̀ sí sinmi. Láti òkè tó dé ńgbà yẹn. Gẹ́gẹ́ bá ṣe ń sọ̀rọ̀ yìí, owó wa ti ń lọ sí 1,300 naira to $1 láti 1,800.
1: Ǹjẹ́ ìrètí wà pé ó tún máa tún wálẹ̀ jù bẹ́ẹ̀ lọ?
0: Ó máa wálẹ̀ ṣùgbọ́n díẹ̀díẹ̀ ni kì í kò lè wálẹ̀ lọ́jọ́ kan. Ọkàn mi sọ fún mi pé by the time tí Bola Ahmed Tinubu fi máa ṣe 2 times ọdún mẹ́jọ, $1 should be close to 1,000 naira in Nigeria. Tábà dẹ̀ tó níjọba tó dúró tì í tó ń bá iṣẹ́ lọ bó ti ẹ̀ ṣe ń ṣe yẹn bó ṣe máa lọlẹ̀ díẹ̀ nìyẹn tinú àwọn ọmọ Nàìjíríà ti máa dùn. Tí ò bá ṣe pé ìgbésẹ̀ tí President wa gbé mò ń fi dá yín lójú pé bá a ṣe ń sọ̀rọ̀ léni owó wa ìbá ti máa lọ sí bíi 5,000 naira to $1.
1: Ó dà ẹ jẹ́ ká wò ṣe mọ̀ pé lára àwọn pàápàá jùlọ àwọn tó wà nínú ẹgbẹ́ òṣèlú alátakò àbí nínú ADC ni àbí NDC àbí ẹgbẹ́ yòówù àti wọ́n bá wà wọ́n ń bẹnu púpọ̀ nínú wọn ní gbogbo ìgbà tó máa láǹfààní àti sọ̀rọ̀ wọ́n ń bẹnu àtẹ́lu gbogbo àwọn ìgbésẹ̀ ìṣèjọba Bola Ahmed Tinubu pé ó kàn ń pé gbogbo ìgbésẹ̀ yìí ló mú kí nǹkan le kó le kó le ṣùgbọ́n ká bí wọ́n lè rè pọ́dà kí ni wá ní ìgbésẹ̀ tó yẹ kí ìṣèjọba kí ó gbé tí tó yẹ kó gbé ní ọ̀tá ní

0: tí nǹkan tí ó ń ṣe lọ́wọ́ ẹ̀ púpọ̀ nínú wọn ni ìfẹ́ ń sọ̀rọ̀ gba ìlànà bẹ́ẹ̀ ṣùgbọ́n kí wá nídìí ẹ̀ tó fi lè jẹ́ tí àwọn ẹgbẹ́ òṣèlú alátakò tí wọn kì í fi ń rí ní ojú tí ẹ̀yin fi ń wo yìí àbí gbogbo nǹkan táwọn kàn mọ̀ ni pé kán ká ṣàkọsí àtakò àbí ṣó ní nǹkan táwọn lè ṣe táwọn bá débẹ̀ yàtọ̀ sí nǹkan tí ìṣèjọba yìí ṣe ni.
1: Kò sí nǹkan tí wọ́n lè ṣe. Ẹṣin ọ̀tá ẹni kì í ga lójú ẹni a ní tẹ bá rẹ́ṣin ẹ̀ a ní kò tó àgùntàn. Òun wọn ṣe kí ọ̀run nínú wọn fẹ́ ṣe tó yàtọ̀ sí nǹkan tí Bọ́lá Ahmed Tinubu ṣe tí Nàìjíríà fi lè lọ síwájú. Ibì kan tí mo rí tó kù fún ìjọba yìí tí mo dẹ̀ ń gbàdúrà pé kọ́ Ọlọ́run ran President wa lọ́wọ́ láti lè tún ṣe òun ni pé à ń jiyàn pé èyí security. Àwọn yòókù irọ́ òtúgba tẹ̀ gbogbo nǹkan tó ń sọ òdo ni. Nítorí pé wọ́n láti rí nǹkan kan sọ tá a bá sọ pé ṣé àwọn wa máa pọ́n ìjọba Bọ́lá Ahmed Tinubu ni pé òun ṣe dáadáa tó bá ń ṣe dáadáa kí nìdí ẹ̀ tí wọ́n fẹ́ fi gbàjọba lọ́wọ́ ẹ̀. Wọ́n láti máa sọ̀rọ̀ ìburúkú náà ni mo ń sọ nsìn ìgbà míì tí èmi àtàwọn ọ̀rẹ́ mi bá ń ṣeré a lọ síbì kan lé ní a lọ ṣeré torí mo máa ń bá gọ́ọ̀fù díẹ̀díẹ̀ nígbà tí mo dẹ̀ ti fẹ̀yìntì díẹ̀ yìí. Ọmọ kan wà tí a máa ń sọ pé kó lọ bá àràkàrà ká jẹ́ ta bá ń sinmi díẹ̀ ṣé mọ̀ pé àáfọ́mọ̀ yìí ní ₦1,000 kí ó lọ ra àkàrà wá a mú àkàrà mẹ́wàá wá èní ìlà tó mọ̀ pé ₦50 làkàrà kan pé tá a bá fún ní ₦1,000 pé ogún àkàrà
0: lè yẹ kókó wá
1: bẹ́ẹ̀ ni so gbogbo wa sọ ń bẹ́ àní Tinubu tún ti jẹ́ pé àkàrà wa ó dé. Ẹlòmíì tó bá tún ti ìyàwó ẹ̀ léni tó ní olólùfẹ́ mi súnmọ́ mi tíyẹn ló rẹ̀ ń díẹ̀ Tinubu ni o. Ẹni tí ó ń lọ tó fẹsẹ̀ kọ nínú yàrá ẹ̀ Tinubu ni o. Ẹni tí ó fẹsẹ̀ da epo tó fẹ́ fi ṣe bẹ̀ nù bóyá ẹdìyẹ ń yọ lẹ́nu ó dẹ̀ ṣe mistake ó fẹsẹ̀ da epo yẹn nù Tinubu ni o.
0: Kí wá nídìí ẹ̀ tó fi rí bẹ́ẹ̀ tó fi jẹ́ pé gbogbo àfibẹ́ ni pé gbogbo ìgbé ayé gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà orí ìjọba àpapọ̀ ń lo súnmọ́ bó tiẹ̀ jẹ́ pé púpọ̀ nínú wọn ń ṣe oníṣẹ́ oṣù wọn ń ṣe oníṣẹ́ ìjọba àpapọ̀ àbí nǹkan tí nǹkan kan bá ṣàṣẹlẹ̀ ìjọba àpapọ̀ ìjọba kí ló dé tó fi rí bẹ́ẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà tí ò dẹ̀ rí bẹ́ẹ̀ láwọn ilẹ̀ ibòmí.
1: Nítorí pé àwọn ẹ̀bọ́ wọn kò wé kan wọn ní a lazy man usually blames his tools. Kí làwọn èèyàn àwọn ọ̀lẹ́ àfàjò àtàwọn aláìní nǹkan ṣe àtàwọn alátakò fẹ́ sọ ju pé kàn rẹ́ni tí wọ́n máa kó gbogbo wàhálà wọn lé lórí. Ohun mo ṣe sọ lẹ́ẹ̀kan yẹn pé tẹ́lòmíì bá fẹ́ tọ̀ títọ̀ tètè jáde díẹ̀ ìjọba ni tá tí ẹ̀ níjọba pàpà. Ṣé obìnrin tí mo èmi àti ẹ̀gbọ́n mi kan ń sọ̀rọ̀ lẹ́yìn ní bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn mo ní ìgbà kan wà nígbà tí ìjọba Bọ́lá Ahmed Tinubu ṣẹ̀ṣẹ̀ dorí oyè tí wọ́n ń ta kóńgò gàárì ó mà fẹ́ wọ ₦2,000 gbà yẹn.
0: Bẹ́ẹ̀ni.
1: Tí gbogbo ẹ̀ lé kókókó dọ́là ni o ilé kan ni o bí ìjọba ṣe ṣe ni o lé ní báyìí kóńgò gàárì ò tó ₦500 o.
0: Bẹ́ẹ̀ni.
1: Kí ló ti wá sáré ṣẹlẹ̀ láàrin ìgbà tí ìjọba ẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ yẹn títí dì sí tí owó gàrí fi wá sílẹ̀. Irọ́ ni àwọn èèyàn jókòó tì í àti pàápàá ajẹ́ ìlú kan ajẹ́ èèyàn kan tó jẹ́ pé a ní farabalẹ̀ a ní ronú a kì í ronú jinlẹ̀ gbogbo nǹkan wa pátápátá. Bí a ṣe máa di olówó lénìí ni gbogbo wa ń rò. Ẹni tó bá jáde kúrò nílùú tó lọ sí àwọn ìlú tó yí wa ká bíi kútonú ìkọ̀ǹkọ̀ lórí bá àwọn èèyàn tiẹ̀ ṣe ń dá títí kọjá rí pé Nàìjíríà yàtọ̀. Because nítorí lọ́dọ̀ wọn lọ́hùn wọ́n á dúró wọ́n á farabalẹ̀ kan to da titi koja ibi ba owo la ma fi da moto koja pe ori e buru ni so o le duro fun wa a wa la Abuja nbi ba won se na pe ti moto ba nbo ka le ni to nbo lapa otun ti na ba ko ni ko ma lo ko le ma lo traffic light che mo pe wo o ki nduro nbi ina duro ina so pe ko nlo o tabi ko ni ko nlo o won ma jana ni se ijoba tun niyan Bola Tinubu tin niyan Bola Tinubu se na o den won tun wa gbagbe nkan kan pe ijoba ti e pe meta ijoba ti local government wa
0: ijoba ibile
1: ijoba ibile ijoba ti state wa gbogbo owo ti wa lo lati lati federal level lo si state lo si ibile won soro npa o oro president wa dabi oro laye atijo ta ma fe pa lo wa ni alo wa lo alo o dare ile alabaun state government wa be local government wa be owo ti won o riri labẹ ijọba Ahmed Bola Tinubu won ri
0: sari gẹgẹ bi iriri mo mọ pe e ti ni iriri nipa ijọba apapọ nitori e ti jẹ minister lorilede e ni iriri ni ijọba ijọba ipinle na tori e wa nbe na koda e se commissioner ni ipinle Ondo ṣugbọn pẹlu bo se ri ki wa ni idi to fi jẹ pe sari pe ni ijọba fun apẹrẹ nipa eto ọgbin sari pe ijọba apapọ nile ìjọba ìpínlẹ̀ àwọn ló ní gbogbo ló láṣẹ lórí gbogbo ilẹ̀ now ẹlẹ́ tó túmọ̀ sí pé àwọn èèyàn gan ìjọba ìpínlẹ̀ àti ìjọba ìbílẹ̀ àwọn ló láṣẹ púpọ̀ jù lórí wọn ṣùgbọ́n kí ni ìdí ẹ̀ tó fi wá jẹ́ pé pẹ̀lú owó tùlùtùlù tí àwọn ìjọba ìpínlẹ̀ tí wọ́n ń gbà bí kùdìẹ̀kudiẹ bá wá láti ọwọ́ ìjọba ìpínlẹ̀ orúkọ ìjọba àpapọ̀ òun náà ni wọ́n sì máa ń pè ṣé kásẹ̀ pé ẹ̀rù àwọn gómìnà ń ba àwọn ará ìlú ní àbí kíni.
1: Àìmọ̀kan ni o àìmọ̀kan ló ń dàwọn èèyàn wa láàmú ká bá mọ ibi tó yẹ ká gbé ẹjọ́ wa lọ àní máa gbé gbogbo ẹ̀ lérí ìjọba àpapọ̀ ọ̀rọ̀ wá dàbí ẹni tó yẹ kó tó ní kéè tó yẹ kó lọ sí kóòtù kékeré tabẹ́lé tó ń ṣe ní local government level tó gbẹ́jọ́ tó gbé lọ sí supreme court ṣé ẹ mọ̀ pé òdo ló máa gbà bọ̀ gbogbo nǹkan tó yẹ ká bi ìjọba ìbílẹ̀ àti ìjọba state àbí wọn mo rántí ìgbà tí mo jẹ́ commissioner lábẹ́ late dr agagu owó tá à ń gbà kò bí ìgbà tá a gba nǹkan kan ni pẹ̀lú nǹkan táwọn èèyàn ń gbà ń sìn ṣùgbọ́n àwọn èèyàn rí nǹkan tá à ń fowó ṣe nígbà tí wa tá a bá gbowó dé láti Abuja àtowó abẹ́lé tá a gbà tó ń pè ní kí ló orúkọ tá a tún ń pè
0: ní IGR
1: IGR ní state level a máa pe gómìnà á pe èmi gẹ́gẹ́ bí commissioner for finance síbẹ̀ wọ́n á pe deputy governor wọ́n á pe chairman of labour union ní Ondo state wọ́n á pe chairman of traditional council lOndo state wọ́n á pe chairman of CAN lOndo state wọ́n á pe chairman àwọn agbọ̀ràndùn yìí orúkọ wo lẹ̀ ń pe àwọn agbọ̀ràndùn àwọn activist ní Ondo state wọ́n á pe alága wọn exactly wọ́n á pe alága wọn gbogbo wa yẹn lájọ máa jókòó lájọ máa sọ pé iye owó báyìí ló wọlé no kó tó di pé iye owó báyìí ló wọlé èmi ni mo wà ń díẹ̀ o tó nǹkan tí mò ń sọ yìí bó ṣe rí ni mò ń sọ
0: yìí
1: iye owó báyìí ló wọlé ní oṣù tó kọjá o bẹ́ẹ̀ ṣe pin rèé owó tẹ́ ẹ pín yẹn iye tá a ná bẹ̀ rèé iye tó kù rèé tó ń pè ní balance carried forward iye tá a wá gbà lóṣù yìí rèé o gbogbo owó tó wà nílẹ̀ láti ná lóṣù yìí tẹ́ mọ̀ pé june 1 la wà ń sìn gbogbo owo to wa lati na ni June ohun re o bawo le so fe ka na a de pe iye to ma lo sori road construction iye to ma lo sori school building iye to ma lo sori salary iye to ma gbogbo all the areas to ye ki government nawo si gbogbo wa yen ati labor union ati everybody la jo ma take decision ngba ta ba wa take decision to emi gege bi commissioner for finance ma wa lo pin e up bi awon ti o ni agbara to ni owo bo se ni ka na ma wa lo pe press both electronic and paper at awon yoku awa salaye fun won bi won se pin owo ba bi mo se so nibi ta tin pin owo yen ma tun wa so be fun press nitori pe awa ni gbagbo pe owo to wole ngba yen ki sowo agagu ki sowo alaso adura owo ondo state ni a wa ni ipo ti awon lawyer n pe ni fiduciary position awon kon fi wa so owo won ni ki se pe awa la ni an lati jise fun won bo se ri e kon fun mi leni ta lo mo ye owo to nwo state kokan ni Nigeria mo
0: sheri eje n bi lere bayi pe ni isejoba isejoba ologbe olusegun agagu ta ba de gboro leni ti awon eyan ba n soro won le toka si pe ah laarin iye odun bi odun mefa bi nkan ti ijoba olusegun agagu lo ni ori alefa pe awon nkan bayi se kuda ona kan wa nibi ni soka laarin ile garage awule si custom ni Ondo Road to ye pe oruko agagu na si fi npe titi di ni ati ni apa Ondo South lawon ibomi ni ori omi lawon to ye pe tele won le gbe moto de adugbo won le gbe moto dele sugbon la tari awon bridge atawon kankan se ti agagu se ti awon eyan so pe agagu ni ari nti awon eyan toka si esi ni pe nigba na owo te ngba ko fe to nkan si nkan ti won gba leni lawon ipinle now ki wa lo de to fi je pe leni awon isejoba awon ijoba to wa ni subnationals won wa seto iru awon ijoba pelu aduro owo ti won gba won seto pelu awon ijoba to ti se seyin bo te pe awon eyan de wa gba owo to awon to wa nbe leni kile ro pe to fa to sonu laarin gba laarin lenu be yen
1: nkan to sonu ni ikini awon eyan wa obere ikeji ijoba funra e won o rira won pe ki sawon lolowo pe awon to wa lori ijoba won o rira won pe ki sawon lolowo pe won je fun so ni ijoba je fun owo to nwole on ni mo se so pe nigba ti wa ati labor union to wa ni state ati awon oba ati awon religious body ati awon agborandun ati awa gangangan ti won dibo fun pe ka lo se ijoba gbogbo alajo ma joko la ma mo owo to wole gbogbo alajo ma pin owo to wole then a tun wa dide a wa lo so fun gbogbo ilu pe mo owo se rire o ba se fe na re o to ba do tu to nbo se mo pe wa le bi wa pe se be a so pe a ma nawo si nkan bayi lo tu to koja kilo de te ta se ile ko ti ru e mo ko se to mo yo owo to nwole ko se to mo bo se na ko se to bere nkan kan so ibi to ti wo wa niye then nigba yen a seto pe a gbudo gbe ise kankan sita lai se pe boya owo e ti wa nle tabi ati mo bi to owo ti nbo nisin wa gbe ise sita wa mo bi won se nse gbogbo e ti daru sugbon eyi to le ju e owo awon eyan wa lo wa tori pe won o bere lowo ijoba won pe owo to nwole ko le se nse owo to nwole owo wa ni ki se owo yin a fe mo be se nse nigba ti wa leto gan o tori ba se de ani a fe joba to je pe o ma se sapa kan nigba yen Southern Territorial District ni agagu ti wa awa joko ani owo to wo na Ondo State pe owo Ondo State ni ki so wo Southern Senatorial District alo ni ba se ma pin alo si council executive council ani ki 30% ko ma lo si Northern Senatorial District gbogbo capital projects 30% to the north, 30% to the south, and 40% to the center. To the state capital wa ni center. E jo sa lodun mefa ta lo yen o. Ba se no owo Ondo State ni yen throughout.
0: Oda. Now kini di ti e fi nigbagbo wi pe isejoba Bola Ahmed Tinubu o deserve abi o to ki awon omo orilede Nigeria ki won shatileyin isejoba yi lati tesiwaju ju odun 2027 lo.
1: Alakoso eto yi ti o ki ba nse pe eyan o le laju le ki taluwo towo po ba so pe ki ijoba Bola Ahmed Tinubu ko yowo lodun merin kawon mi wole kon wa wo iya Nigeria sugbon ta ba se be iyaya to bo po si lori awon omo eyan nitori pe bo obirin o ba lo le oko meji ko n mo re to pe on ju o mo so se pe ti o ki ba se pe omokunrin gbajoba pe owo wa o kere tan iba ti ma lo si 5000 naira to $1 se a tun gba ijoba mi laye bayi to a de gbogbo ise to ti se sile yen to a daru ta wa pada si orisun aro eyi ta awon ebo npe ni square one ti a tun ma ma fi gbogbo owo san gbese ti o ni sowo to n lo si ijoba ipinle mo ti o ni sowo to n lo si ijoba tiwantiwa mo to je pe gbogbo ilana to ti wa nle wọ́n tún gbé gidi wọ́n bẹ̀rẹ̀ wọ́n tún bẹ̀rẹ̀ tiwọn. Ibi tí Nàìjíríà máa ń forí kọ́ sí ni pé tí ìjọba kan bá dé àwọn ìbò ló ń sọ pé government is a continuum but tí Nàìjíríà kò rí bẹ́ẹ̀. Tẹ́lòmíì bá ti dé gbogbo nǹkan tí ẹni tó ṣáájú ẹ̀ tẹ́lẹ̀ tó bá ń ṣe àgbètì a bẹ̀rẹ̀ ti ẹ̀ lákọ̀tún ẹ̀ wá rí abandon projects rẹpẹtẹ àwọn iṣẹ́ tá a ṣe láṣemọ̀nà láṣetì owó a ti run síbẹ̀ nítorí náà tá a bá fẹ́ kí ìlọsíwájú kó túbọ̀ pọ̀ sí ní Nàìjíríà ibi tí ìjọba ẹ̀ bá dé ó ní láti continue kì í ṣe pé kó continue nìkan kó parí iṣẹ́ nìkan torí kò tún lè parí ẹ̀ tó bá tún ṣe ọdún mẹ́rin tí ẹ̀ sí ẹni tó ní ìgbàgbọ́ sí bí ìjọba ẹ̀ ṣe ń lọ ó tún láti wà ńbẹ̀ nítorí pé a ti rẹ̀yìn fún bí 50 years fún bí 50 ọdún àbá bẹ̀rẹ̀ sí wa ọkọ̀ wa kó máa lọ síwájú ká má tún dá dúró débi tá a tún ti ń wa ọkọ̀ sẹ́yìn kò ní dá rárá o. Òun ni mo ṣe sọ fún àwọn ọmọ Nàìjíríà pé àsìkò ti tó o a ti mọ̀ pé president ti wa ó máa gba ticket ìyẹn ò kì í ṣe
0: ó dẹ̀ ti gba ticket
1: nsìn lọ́jọ́ tó gba tíkẹ́ẹ̀tì yẹn ọjọ́ kejì ló yẹ ká ti bọ́ síta láti máa ṣàlàyé fáwọn èèyàn bá ṣe ń ṣàlàyé lórí ẹ̀rọ gbohùngbohùn yìí pé ẹjọ́ àyè èèyàn wa ìdí ẹ̀rí tí ìjọba Bola Ahmed Tinubu ṣe láti continue torí tí ò bá síbẹ̀ ọlọ́run ní jẹ́ kí iná wa tún dó padà sẹ́yìn o. Torí gbogbo àwọn tó ń sọ pé wọ́n fẹ́ gbàjọba wọn ò ní any program o ẹbí wọn pé kí ni wọ́n fẹ́ ṣe tó máa yàtọ̀ sí ti Bola Ahmed Tinubu wọn ò rí nǹkan kan sọ o wọn ò lè sọ pé wọ́n máa jẹ́ kí ibi fuel subsidy padà o wọn ò lè sọ pé wọ́n máa jẹ́ kí bá a ṣe ń fi owó kún náírà kó padà o because nǹkan méjì tó gbé ìjọba Bola Ahmed Tinubu duro niyan o ti o ba sibe ko towo ma o gbese ni gbogbo owo wa tele o 97% of our total revenue a de ti ta epo wa ti waju to je pe a fin di gbese ni as at the time tomo kunrin fi do ri oye 800 about 800 million 800,000 barrels per day le pota wa nta o lati o nkan to ko ja 2 million naira 2 million barrels per day o ti bo si less than 800,000 oun de ti gbe nsin o ti gbe de 1,800,000 o de ni target pe oun ma wo 2,500,000 ipo la ro pe ati n rowo ti o ba so owo epo lo po ju lowo wa e de wo tax reform to se tele ri onikaluku ko se n ti o n sanwo ori ni Nigeria nisin ti salary e ba owo to n pa to ba less than 1 million naira o ni san kobo ati gbogbo nkan yoku to se lati na awon mekunu lorun e jo ko onikaluku bo sita
0: continue. Senator Alasho Adura, ewa wo pelu bi ta ba wo reali mo ni fe lati ma stalk asi ori aye loja yan social media nitori orisirisi oni awon ni a ri nbe ati pe awon odo pupo ninu won ori ibe oni won wa ton ti ma fi erungba okan won ton ti ma fi yan now ta ba ni ka wa wo pelu igbese te ni akoko ti to lati bere si ni gbe now bo ba wo ni e se ro pe o se o ma rorun si lati le yi awon omo orilede Nigeria pa lokan pada yen convince awon orilede Nigeria iyen lara awon ton paro pe inflation e pe o wa o ton se n ra baba pelu alekun gbogbo nkan ati pe high cost of living ta awon ton koju isoro yen na bawo ni o se ma rorun si lati yi won lokan pada epe reforms awon atunto isejoba Bola Ahmed Tinubu epe un sise
1: se ri eru won ba mi temi o mo fe ke mo kini kan te ba ku eyan mewa jo ti meji ninu won ba ja laruwo te ba wo le dada a ro pe awon meji enikan lo wa nbe o the loud minority won po awon to po lo won pe ti won o je ni ti won lodi so hun daada ti won o je alafenu hole alafenu je won wa nbe won lo po ju o te ba fe mo e lo sawon igberiko ke ba won soro ton ba fe dibo e je ka fi akure ta fi se apeju eleni ta ba se se wa dada lakure a le ribo 40,000 to 50,000 votes but eyan melo le ro ko n gbe lakure yen lójú tèmi lé ní báyìí àwọn tó ń gbé lákùrẹ́ á wọ 350,000 tẹ́ bá lọ sí abúlé mi níjù gbogbo abóyá la ju bí 5,000 sí 6,000 ìbò tó máa jáde ń bẹ̀ a máa lọ sí 3,000 so tá a bá mọ strategy wa tá a bá mọ ibi tá a máa lọ tá a bá mọ àwọn tá a máa bá sọ̀rọ̀ easily láì sí wàhálà ni president wa ma wole ni ibo to ni ibo to nbo sugbon a gbudo se afojudi a gbudo je kokan wa bale ju nitori pe ti ife ti eyan nle ti o ba wa lowo eyan eyan gbudo so pe ohun ti gba o ise la ni lati se ohun mo se pariwo lojo keji ti won ti president Bola Ahmed Tinubu gba ticket pe aruwo ita pa yen to e je ka bo sita e je ka fenu wa soro social media oto legwork oto legwork de sise ju social media bo tori pe social media wa so ti e ma so ti mi atakura wa awon ti o si lori social media po ju awon to wa lori social media so emi nte mi mi o beru pe awon kan paruwo lori social media awon alaruwo ko si gba ti ohun o ni loud ju the silent majority
0: oda eje ka wo egbe oselu APC ni apapo lodun 2023 ati nisin pelu bo se ri ati apa AIB ti isejoba Bola Ahmed Tinubu to ndari to ntuko orilede Nigeria to ntu lo e nje le so pe APC iduro APC e pe o rese wale nisin ju odun 2023 lo mo ran ti pe ngba ta ma bere to e so nipa gbogbo awon isoro ti won ko kale lati fi le ri pe are Bola Ahmed Tinubu nigba na lodun 2023 pe ko jago olubori sugbon awon won yen o sinbe ko sinbe mo now ni enu 2023 sisin odun 2026 bawo ni se egbe APC ati sijowa Bola Ahmed Tinubu so ti rese wale daada si
1: o se ma o duro nle o tun wole papa ton cement e to duro daada ma je so die fun yin gbogbo nkan ti to wa nwaju e ni bi odun meta seyin nle ba se so ko si yen nbe epo ni o owo ni o nkan kan ko si yen nbe mo e wo awon to nse alatako yi gbogbo won ti pin yele yele to ba ti e se pe gbogbo won parapo to ni won fe ba president Bola Tinubu DJ ma so pe wahala die wa o keri ni odun meta seyin awon kokon wa ti to tun ju oro eyi ti mo so lori owo ati epo propaganda ngba yen pe muslim ticket won ma so Nigeria di ilu awon
0: elesin kan
1: elesin igba kan awon kan àwọn nigerian ti ri pé irọ́ ni gbogbo ẹ̀ peter obi ń gbà yẹn nǹkan tó fi ní ìbò ní nigeria ju ọ̀rọ̀ muslim ticket o torí ká má tanra wa tí wọn bá máa ka àwọn kristẹni pàápàá ní southern part of nigeria tó dìbò fún labour party ń gbà yẹn torí religion a fẹ́ tó 60-70% of the total votes ti labour party nígbà yẹn torí ẹ̀rú ba àwọn èèyàn lóòótọ́ pé a muslim ticket ṣé wọn ò ní sọ nàìjíríà di gbá wọn ò ní sọ nàìjíríà di awo ẹ̀ẹ́dẹ̀ wo ìbò ti labour nígbà yẹn almost all areas ti precinct ti pọ̀ ni labour ti win Benue ni Abuja ni Nasarawa ni Southeast ni even south some areas in the southwest including Lagos gbogbo yẹn ò sí mọ̀ oníkàwé ti ri pé ò bá jẹ́ kìrìsìtẹ́nì ò bá jẹ́ mùsùlùmí o kò ní kankan ṣe pẹ̀lú ìjọba ẹni tó bá sọ pé ebi ń pa nísìn bóyá kìrìsìtẹ́nì lè bí ń pa ni o tàbí mùsùlùmí ni o tàbí kìrìsìtẹ́nì lè bí ń pa tó dá mùsùlùmí sílẹ̀ o tàbí mùsùlùmí lè bí ń pa tó dá kìrìsìtẹ́nì sílẹ̀ o tí bá dẹ̀ fẹnu ara ẹ̀ sọ. So ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó dàbí ìkọ̀sẹ̀ tó wà wájú president wa ń gbà yẹn ni ò sí mọ́.
0: Ṣùgbọ́n lélẹ̀ ta wá wà ẹ̀ báyìí ṣé kò tó láti bẹ̀rù Peter Obi ẹgbẹ́ òṣèlú NDC Atiku Abubakar ẹgbẹ́ òṣèlú ADC àti àwọn míì tá sì sọ pé pé ètò ìdìbò tó ń bọ̀ pé ọdún 2027 pé láàrin APC Bola Tinubu àtàwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni.
1: Báyìí tẹ́lẹ̀ ńkọ́ tàbí ṣé àwọn èèyàn mélòó ló wà ní ADC tó ń tan jẹ́ members ADC ṣé kìí ọmọ Nàìjíríà ló máa dìbò tẹ́lẹ̀ fún òun sọ nǹkan kan tó jẹ́ tuntun pati tó bá gbà kú tí ó fẹ́ padà tàbí kó tí ò sí níjọba ó fẹ́ lọ sọ́dọ̀ ọmọ nàìjíríà láti bẹ̀ wọ́n pé ẹ jọ̀ọ́ ẹ dìbò fún mi èyí tó wà níjọba ó máa lọ sí ọ̀dọ̀ ọmọ Nàìjíríà ẹjọ́ ò mo tún dé o ẹ tún dìbò yín fún mi o so kò sí nǹkan tó ń sọ tó nítumọ̀ sí mi pé ìbò tó ń bọ̀ APC àti ọmọ Nàìjíríà ṣé àwọn tó wà lé APC wọ̀n ṣe ọmọ Nàìjíríà tàbí èmi tí mo jẹ́ ẹnìkan gbógejì inú APC ń sì mi ò láwọn èèyàn mi lé tí màá pè pé ó yá ká lọ dìbò so wọn kò sọ̀rọ̀ gbogbo nǹkan tó ń sọ wọn ò rí nǹkan wí ṣé rí pé àwa kan dákẹ́ ká ṣiṣẹ́ ló ti dáa jù màá dẹ̀ fi ibi kan ṣe àpèjúwe ìbò tó ń tì ní FCT Abuja lè tó kọjá yìí APC ò ṣe dáadáa tó bá ń ṣe rí o nítorí pé ariwo máa ń pọ̀ ńgbà yẹn bọ́tẹ̀ tá a ṣe lè tó kọjá yìí a lọ bá àwọn èèyàn a bá wọn sọ̀rọ̀ a ṣiṣẹ́ wa pẹ̀lú wọn APC dẹ̀ win mẹ́rin nínú márùn-ún kí lèèyàn tún fẹ́ jù yẹn lọ ẹ jẹ́ káwọn tó máa pariwo ká ìwà tá a dẹ̀ fẹ́ ṣiṣẹ́ ká máa ṣiṣẹ́ wa lọ.
0: Ọ̀dà ẹ wo credibility àwọn opposition àtàwọn candidates tí olùdíje tí wọ́n ń jáde láti àwọn ẹgbẹ́ òṣèlú wọ̀nyí ṣé ẹ rí pé àwọn bí Atiku bí Peter Obi pé wọ́n á fẹ́ lé Bola Ahmed Tinubu lérí.
1: À á pàdé lórí ọ̀dọ̀.
0: Ọ̀dà ẹjẹ́ tún bí kó tó nípa kásẹ̀ ètò ńlẹ̀ ó ṣeéṣe kó jẹ́ ìbéèrè tí mo máa béèrè lọ́wọ́ yín kẹ́yìn ní kí a lè kásẹ̀ ètò ńlẹ̀ nípa àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà arọ́wà wo lẹ́lẹ̀ pa nísìn pẹ̀lú bí nǹkan ṣe rí pẹ̀lú àtúntò tí ìṣèjọba Bola Ahmed Tinubu tí ó ń mú dé bá ìṣèjọba lórílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú bó ṣe rí àti ọ̀pọ̀lọpọ̀ àgbàlá tí ń gbọ́ tó ń sọ fáwọn èèyàn pé kódà àwọn tó wà ń jọba ní ẹ ṣe sùúrù pé lẹ́yìn òkùnkùn biribiri pé ìmọ́lẹ̀ sí i ló ṣì máa tàn ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀yin fúnra yín gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àtàwọn èèyàn ara ilé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà arọ́wà wọn náà lè máa pa fún wọn nísìnyí láti kásẹ̀ ètò ilẹ̀ pẹ̀lú àwọn àtúntò tí ìṣèjọba ìyẹn reforms tí ìṣèjọba Bola Ahmed Tinubu tó ń mú dé bá ìṣèjọba lórílẹ̀-èdè yìí.
1: Alága ètò ẹ ṣe gbọ̀ndẹ́ tí arọ́wà tí mo fẹ́ pa ẹ ti sọ mọ́rọ̀ pé lẹ́yìn òkùnkùn biribiri ìmọ́lẹ̀ àwà ìmọ́lẹ̀ àtúntàn.
0: Ṣé ìmọ́lẹ̀ dẹ̀ ṣe máa tàn báyìí ọdún kẹta rèé.
1: Mo máa ń sọ kinní kan ẹ jọ sá iléeṣẹ́ yín yẹn ọlọ́run ní jẹ́ ká wo kalẹ̀ o ṣùgbọ́n tá a bá fẹ́ wo iléeṣẹ́ yín yẹn lénìí bọ́ǹbù bíi mẹ́rin la níjó ní kọ̀rọ̀ mẹ́rin wọ́n á dẹ̀ tanná sí gbogbo ilé yẹn á lọlẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá fẹ́ tu kọ́kọ́ sá kí wọ́n tó kó àwọn block igi páànù àti gbogbo nǹkan tó ń fi kọ́ ilé yẹn kí wọ́n tó ko kúrò lásán mo yẹ àsìkò tẹ́ wọ́n máa lò lórí ẹ̀ nígbà tó ń bá kó yẹn kúrò wọ́n á tún wá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí gbẹ́ èyí táwọn ìbò ń pè ní foundation nígbà tó ń bá gbẹ́ foundation tán ìgbà yẹn náà máa ronú ibi tó ń ṣe ń gbẹ́ foundation náà máa gé block míì o wọ́n máa finú wá bóyá igi ni wọ́n fi kàn tẹ́lẹ̀ tàbí irin ni wọ́n wá fẹ́ lò ń sìn my brother nǹkan tá a wó ní ìṣẹ́jú kan a lo ọdún kan láti tún kọ́ o sùúrù ni ọ̀rọ̀ wa gbà níbi tá a dé tá a bá ní sùúrù nàìjíríà sì máa dá tinú oníkálukú máa dùn mo dẹ̀ tún wá fẹ́ fi kinní kan yé gbogbo wa o nǹkan tó ń ṣẹlẹ̀ ní nàìjíríà tó dàbí pé owó gbogbo nǹkan lọ sókè bó ṣe rí ní gbogbo ayé nìyẹn o irú wa báyìí a máa ń lọ òkè òkun lẹ́ẹ̀kọ̀ọ̀kan mo ti fẹ́ jẹun níbì kan ní amẹ́ríkà tí mo ra ìgò omi kan ní $5 o ìgò omi kan $5 lẹ́ni epo wa tá a ṣe ń pariwo pé epo wọn ó ṣe báyìí mo gbà pé wọn o torí èmi náà ń rà tára ń kan mí ṣùgbọ́n tẹ bá fẹ́ rà ní America today èyí tá à ń rà ní 1300 yìí owó wọn ti wọ 2000 plus o per litre. So sùúrù ni ká ní ká dẹ̀ mọ̀ pé nǹkan tó ń ṣẹlẹ̀ sí wa kì í ṣe Nàìjíríà nìkan ló ń ṣẹlẹ̀ sí gbogbo ayé ni o. Bí ìgbà tí ọlọ́nkàn lo Donald Trump láti na gbogbo ayé lẹ́gba ni ṣùgbọ́n kò sí nǹkan tá a lè ṣe sí àá fara mọ náà ni títí Nàìjíríà tún fi dá sí ṣùgbọ́n mo fẹ́ fi dá yín lójú pé ní agbára Elédùnwọ̀nrì ní agbára ọba ọ̀run pé Nàìjíríà máa dá lójú gbogbo wa pé ara dẹ̀ máa tù wá mo dúpẹ́ o.
0: Ọ̀dà ẹ ṣeun Sẹ́nẹ̀tọ̀ Ọmọ́táyọ̀ Aláṣọ Àdúrà fún àkókò yín tẹ àkókò tẹ lù pẹ̀lú wa lórí ètò ìríjú mi fún ti ọ̀sẹ̀ yìí.
1: Ẹ ṣe mo dúpẹ́ pé ẹ pè mí o ẹ bá tún pè lọ́jọ́ míì àwa àṣetán láti dá sí o pàápàá nípa ọ̀rọ̀ President Bola Tinubu.
0: Ọ̀dà ẹ ṣeun gan ni sà ní rí jù báyìí lọ ní orí ètò ìríjú mi fún ti ọ̀sẹ̀ yìí a ti fọ̀rọ̀ jomitoro láti àtẹ̀kan pẹ̀lú Sẹ́nẹ̀tọ̀ Ọmọ́táyọ̀ Aláṣọ Àdúrà tí wọ́n fi ìgbà kan rí jẹ́ mínísítà fún ọ̀rọ̀ agbègbè Niger Delta lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n sì tún fẹ́ ìgbà kan náà jẹ́ Sẹ́nẹ̀tọ̀ Aṣòfin tó ṣojú ẹkùn ìdìbò Ondo Central Senatorial District nílé ìgbìmọ̀ aṣòfin títí di ọjọ́ mẹ́jọ nígbà tí a mú àkọ́tún ẹ̀tàn wá sí etí ìgbọ̀nyìn Ọlásùnkànmí Olújọba ó ní orúkọ tèmi kétí kó máa gbọ́ wa ní rẹ̀.

0: awolu solu dero pese.
1: Keep it locked on Adaba FM. This is Adaba FM. Stay riveted.
2: Ilé-iṣẹ́ tó sẹ́, tó kí, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dún bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Adaba FM.
3: Kò ṣe é má gbọ́ BBC Yorùbá.
4: Igbákejì ààrẹ Nàìjíríà Kashim Shettima ti balẹ̀ sí New York lórílẹ̀-èdè Amẹ́ríkà.
5: Láti ṣojú ààrẹ Bọ́lá Tinubu níbi ìpàdé àwọn olórí àgbáyé UNG81 tí yóò bẹ̀rẹ̀ lọ́la.
4: Níbi ìpàdé náà ni wọn yóò ti jíròrò lórí àwọn ìṣẹ̀lẹ̀ tó kan Nàìjíríà gbọ̀ngbọ̀n bí ọrọ̀ ajé, ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
5: Mo gbọ́ pé ìgbà kẹta lèyí tí Shettima yóò ṣojú ààrẹ níbẹ̀.
4: Àmọ́ kí ló dé tí Tinubu tún rán igbákejì rẹ̀ lọ?
5: Àlàyé wà ní bbc.com/yorùbá.
3: BBC Yorùbá.
4: Owó táwọn ọmọ Nàìjíríà ń ná láti wọ ọkọ̀ ti dínkù sí ti tàtijọ́.
5: Ààrẹ Tinubu ló sọ bẹ́ẹ̀ nínú àtẹ̀jáde kan nípa àwọn ọkọ̀ tó ń lo afẹ́fẹ́ CNG.
4: Ó ní ọkọ̀ CNG tíjọba fún wọn nípínlẹ̀ Ọ̀yọ́ ti dín owó ọkọ̀ ìrìn àjò kù láti 8,000 to 3,000 náírà.
5: Wo táwọn ìpínlẹ̀ tó kù tí ààrẹ sọ lójú òpó wa.
3: BBC Yorùbá.
4: Mo fẹ́ràn obìnrin lóòótọ́, àmọ́.
5: Ayọ̀ Láyá òṣèré tíátà Yorùbá ló sọ bẹ́ẹ̀ fún BBC Yorùbá.
4: Òṣèré náà ṣàlàyé ìdí tó fi máa ń kópa àfẹ́.
5: Fún ẹ̀kúnrẹ́rẹ́.
6: Ẹ kàn sí wa lórí bbc.com/yorùbá.
7: Ṣé ìgbádùn àdàbà?
8: Mò ń gbádùn àdàbà.
9: Mò ń gbádùn àdàbà.
10: Mò ń gbádùn àdàbà.
11: Mò ń gbádùn àdàbà.
12: Nínú ìgbà pàdé pẹ̀lú agbára Ọlọ́run ní Sàtọ́nà.

0: àwọn ìpàdé àdúrà wọn yìí yóò ṣe tiẹ náà láti ṣe pé bẹẹ.
1: Hallelujah.
2: Hallelujah.
1: Gbogbo bí tó bá ti ń gbóhùn mi lọ́wọ́, ìròyìn ayọ̀ ló máa gbọ́ lọ́sẹ̀. Ẹ̀rí rẹ yóò sọ̀rọ̀. Gbọ́ o, ayé ò mọ̀ ní dá o dúró. Ayé ò ní fi ná ọmọ dúró. Ìyanu rẹ wọlé tọ̀. Ẹ̀rí rẹ wọlé tọ̀. Bó o bá máa ṣàmì ní orúkọ Olúwa, ègún mọ́rin jìnnà, ègún mọ́ ṣe rere, ègún mọ́ rògolò. Fún ẹnìkan tó ń ṣàmì, iná ègún yẹn apalára rẹ. Májẹ̀mú tó sọ pé ò ní jù báyìí lọ. Mẹ̀nákú jẹ̀nàbà ràdúlíà jẹ̀nàbàrúà. Májẹ̀mú yẹn gbiná sọ̀dọ̀. Ẹ gbọ́ mi o, bó o bá lórí ọ̀fẹ́ àtírí mi gbọ́. Orúkọ mi ni Wòlíì Joshua Ọláyíwọlá tí gbogbo àgbáyé ń pè ní bàbá alábíamọ. Wò mí ní ọjọ́ Wednesday yìí mú òróró ẹyọ kan. Ìpàdé agbára, ìpàdé ìtúsílẹ̀, ìpàdé ìdáǹdè, ìpàdé òmìnira. Àánú lẹ́sẹ̀kẹsẹ̀, instant mercy. Òní ò wáyé lọ́jọ́ Wednesday 23rd of September ní aago mẹ́jọ àárọ̀. Mú òróró kan máa bọ̀ ní orí òkè alábiamọ. Orí òkè alábiamọ, ọjọ́ àánú lọ́jọ́ yìí. Àyàmọ́ ò gbọ́dọ̀ mísì ẹ. Jẹ́ ń sòótọ́ fún ẹ. Ẹni tí ò rá àánú gbà, ayé asán ló wá o. Ẹni tí ò rá àánú gbà, ayé òfo ló wá o. Ẹni tí ò rá àánú gbà, ọ̀gá wọn ti jẹrú ẹni bẹ́ẹ̀ mọ́lẹ̀. Ẹni tí ò rá àánú gbà, ọ̀gá ẹ̀mí irú ẹni bẹ́ẹ̀ ti ṣòfò. Ẹni tí ò rá àánú gbà, ọ̀gá àwọn tó rá àánú gbà ní òràn níṣẹ́ tí ò fẹ́ jẹ́. Ẹni tí ò rá àánú gbà, ọ̀gá yóò máa ṣe mẹ́sẹ́njà nígbà tó yẹ kó di mánéjà. Ẹni tí ò rá àánú gbà yóò ṣe kọ̀dọ́tọ̀ nígbà tó yẹ kó jẹ́ dọ́tọ̀. Ọ̀gá ẹni tí ò rá àánú gbà yóò máa fọ mọ́tò nígbà tó yẹ kó máa ta mọ́tò. Ọ̀gá bóyá ló tiẹ̀ mọ̀ pé àwọn tó mọ mọ́tò jù wọ́n lo mọ́tò. Bẹ́ẹ̀ ni mo sọ fún ọ, nítorí àánú. Ìtàn pè láàánú tó lágbára ni o. Ní ọjọ́ Wednesday yìí mú òróró kan. Má dẹ́já o, ohun Olúwa ni. Ní ọjọ́ Wednesday máa bọ̀ orí òkè alábiamọ prayer mountain. Ibẹ̀ la máa wà ní ọjọ́ Wednesday. Ibo ló wà? Gbogbo ìwọ tó bá ti ń gbọ́ mi ní ìlú Àkúrẹ́ gbé ọ̀kadà sọ pé orí òkè alábiamọ ní ọ̀nà ìrẹsẹ̀. Kò jù bẹ́ẹ̀ lọ, gbogbo àwọn ọlọ́kadà pátápátá ló mọ̀ bẹ̀. Ní ọjọ́ Wednesday 23rd of September gbé ọ̀kadà orí òkè alábiamọ prayer mountain ní ọ̀nà ìrẹsẹ̀. Ọ̀gá wọn máa gbé ọ débẹ̀ ní agbára Ọlọ́run. Èmi Wòlíì Joshua Ọláyíwọlá máa mọ̀ gbàdúà pẹ̀lú ọ̀gọ̀rọ̀ àyànmọ́ tán fẹ́ ra àánú gbà. Àkórí ẹ̀ ni àánú lẹ́sẹ̀kẹsẹ̀. Kì í ṣe àánú ọ̀la, kì í ṣe àánú ọ̀túnla. Àánú lẹ́sẹ̀kẹsẹ̀, àánú débẹ̀ kó mú tiẹ̀. Mú òróró kan dání tó bá ń bọ̀. Tó o bá gbàgbọ́ nínú agbára Ọlọ́run, Bíbélì wípé a ó ba àjàgà náà jẹ́ nípa ìfàmì òróró yàn. Nípa ìfàmì òróró yàn la tú ìgbèkùn sílẹ̀. Nípa ìfàmì òróró yàn la ń dáhùn dèmídè. Nípa ìfàmì òróró yàn la ń tú àyànmọ́ lẹ̀. Ọ̀gá ẹni tá ò bá dẹrù àánú fún, ayé ó dẹrù ọ̀ràn. Ní ọjọ́ Wednesday mú òróró kan. Ìwọ ń fẹ́ kí àwọn nǹkan tó ń béèrè yẹn ó rí bẹ́ẹ̀, àánú ló nílò. Mú òróró kan máa bọ̀ lórí òkè. Ní agbára Ọlọ́run, aago mẹ́jọ ni kò sí African time. Ìwọ tó o bá wá ní owó mọ́tò, o dẹ̀ súnmọ́ ibi tó o ti lè dé Ọ̀yá Arúgbúlẹ̀ Junction Sàgárí Village. Ọ̀yá Arúgbúlẹ̀ Junction Sàgárí Village. Wàá rí bọ́ọ̀sì ọ̀fẹ́ ń bẹ̀. Wájú One Stop Supermarket ni bọ́ọ̀sì ọ̀fẹ́ yẹn máa ń wà. One Stop Supermarket, bọ́ọ̀sì ọ̀fẹ́ máa ń wà níwájú One Stop Supermarket. Ní aago mẹ́jọ àárọ̀ ni ìpàdé ó ti bẹ̀rẹ̀. Ṣùgbọ́n bọ́ọ̀sì yẹn aago méje ló ti máa débẹ̀. Aago méje ní àárọ̀ Wednesday ọ̀sẹ̀ yìí ó ti máa débẹ̀. 23rd of September ni mọ́tò ó ti débẹ̀. Aago méje tètè débẹ̀, wọ́n máa gbé ẹ wá. Ṣáàmú òróró kan. Ọ̀gá báwo sọ fẹ́nìkan tó rí pé ayé tiẹ̀ náà nílò àánú, sọ pé ká jọ wà ń pàdé yẹn. Ṣé mo lè gbàdúà fun enikan to ma sami ni oruko Olorun awon mogun agbara to lohun o da oduro lodun yi loruko Jesu orun da duro
2: amen
1: sami anu ti ra baba ati ya re ori bari ma ka daba iwa janaba anu yen bolu aye re anu ti ra baba ati ya re ori bari anu yen bolu aye re ani enikan ti mo nba soro leta ayo to ye ko ti gba leta orire to ye ko ti gba iroyin orire to ye ko ti te olowo sugba ti o te olowo o ya ko lo te olowo mu number yi o
2: 070 0709 89 81 94 94 10
1: bo lekan si
2: 070 0739 81 94 94 10
1: number ti mo pe fun yen o le ma pe ti ona o fe bere ona ati bo se le dori oke 070 0739 81 94 10 sare mu number yen ko ma pe bi mo se nso re pe ejo eju ori oke yen fun mi mo fe debe ojo Wednesday o se ko si anyamo kan ti o bodo ye ko de pade yen ori oke nibe nibi ti adua ti ngba oga ogoro ero lo nwa be tori ipade solution ni ojo Wednesday yi mu oru eyo kan ororo goya eyo kan ma mo bo ni ori oke alabe amo ni ona irese oga ororo goya kan eyin te ngbo mi ni idare ikota ijare gbogbo bi ti ikani radio e ba fede mu ororo kan aro ojo Wednesday bi okada won olokada ni kan ma gbe e lori oke alabe amo to wa ni ona irese ani kan ni baba a fe ri yin wona won to ba le de sile ni Tuesday wa ri woli tori wa gba number to ma fi ri woli ile iwe wa ibi to ti le san wa ani auditorium to gba to eyan 4000 le kan soso o le debe ko sun sibe o le ri woli isorun waye lori oke lojojumo won gbadua fun tori dandan ni ki oro re dayo lodun yi mo an bo ni ojo Wednesday 23rd Alabiama prayer mountain along Irese road by the grace of God mercy will speak for you
2: amen
1: ese kese lape oga lo gbonu bibeli wa ri awon anyamo ti ora anugba o ri iru irin tan rin nbe irin arufin ni aye ti o ba ti ra anugba aye to ma jebi ni aye ti o ba ti ra anugba aye o dalebi ti o se aye ti o ra anugba oga bo ba debe won oni fun bo ri ko ni rigba tori pe ko ra anugba aye ti o ra anugba aye yepere ni oga aye ki bowo fe ni ti o ra anugba aye ki pin ti o ra anugba le tori pe ko ra anugba aye a ma fi aboko lo e ti o ra anugba aye a ma fi egan lo e ti o ra anugba oga gbogbo eni ti o ba ti ra anugba eni ti aye o ma fowo re aboko re lara ni aboko mura won ni bodo nlo oni le ti o ra anugba ore ti o ba ti ra anugba aboko kan be ni mo so fun o bo ba fe ki aboko aye re dawo duro to fe ki ega aye re dawo duro o fe ki majemu ibi lori re ko pare o fe ki agbara isodotun ati igbedide ko wonu aye re make sure po de ori oke yi ni September 23rd eni gba Olorun gbo wi pe dandan ni ko ori ogolo
2: amen
1: kede ipa agbara eni ti o ran mi ni oruko Jesu ogo re soro ogo re soro ogo re soro ogo re soro ogo re soro ogo re soro ogo re soro ogo re soro anu fi adabi ati aya fi da oduro ani eni na to fi majemu adabi aya fi da oduro loruko Jesu ise re baje lori ise re baje lori re ise re baje lori re ise re baje lori re ise re baje lori re iwo to ba n gbo mi ẹni wi ani ìlú Àkúrẹ́ tó o bá fẹ́ bá mọ́tò ọ̀fẹ́ wá sórí òkè kó dẹ̀ dá ẹ padà láì gba wọn naira lọ́wọ́ ẹ máa lọ sí ọ̀yá arúgbulẹ̀ Sàgárí village one stop supermarket ọ̀yá arúgbulẹ̀ Sàgárí village lábẹ́ new bridge yẹn bèrè ibi tí bọ́ọ̀sì alábìàmọ́ máa dúró sí wọ́n máa gbé ẹ wá sórí òkè láì gba wọn naira lọ́wọ́ ẹ in ti wo gbọdọ ṣeré mu igbagbọ rẹ dani ko de mu ororo ẹyọ kan ororo ẹyọ kan ororo ẹyọ kan pẹlu igbagbọ rẹ mu dani emi mọ pe o pada wa pẹ̀lú ìdáláre. Èmi mọ̀ pé ọ̀rọ̀ rẹ ó dayọ̀. Èmi mọ̀ pé aṣọ ìtìjú ó ya lọ́rùn rẹ. Èmi mọ̀ pé àánú ó gbé ọ̀dìdì. Èmi mọ̀ pé ìtayé rẹ ó yí padà. Èyí tí ẹ bá ń lo Facebook yín, ẹ lọ sí orí Facebook, lọ search PJO page. PJO wà wá fi page síwájú ẹ̀. PJO page. Lọ follow page yẹn bí mo ṣe ń sọ rẹ̀. Tó bá ti tẹ PJO page, wàá rí agbé wá ní Facebook. Follow ẹ bí mo ṣe ń sọ rẹ̀, lọ máa follow page yẹn báyìí. Lọ follow ẹ, wàá dẹ̀ rí owó agbára Ọlọ́run bíi tìgbà ni. Èmi kéde ní orúkọ Ọlọ́run àwọn ọmọ ogun. Ẹnìkan ṣàmì ní ọdún lórúkọ Jésù, ayé ò bá ọyọ. Ní ọdún yìí, ayé ò kí ọkú oríire. Ní ọdún yìí, ìtàn rẹ ó yí padà. Ní ọdún yìí, ó ṣe rere.
2: Ó ṣe rere.
1: Àní máa pe nọ́mbà yìí, nọ́mbà orí òkè ni. A máa gbé, a ó sọ bó o ṣe máa dorí òkè. Tó o bá ní ìbéèrè àbí ẹ̀bẹ̀ àdúrà, máa pe nọ́mbà yìí. 070-79-81-94-10 Kí ọjọ́ Wednesday 23rd of September, kì í sọjọ́ tó lè miss. Máa bọ̀ orí òkè alábẹ́amọ́ ní ọ̀nà ìrẹsẹ̀. Má sọ pé ò gbọ́ o ti ń sunkún fún àánú ọjọ́ tipẹ́. Òun fẹ́ kí ilẹ̀kùn àánú ṣí. Ọ̀gá àwọn tí ò nílé ọmọ ń bímọ lórí òkè. Àwọn olórí burúkú wọn ń gba visa, wọn ń lọ lóyún òyìnbó, wọn ń ṣe rere. Àwọn ẹni táyé ti ròpin, ọ̀gá Ọlọ́run yí ìtàn wọn padà. Ọ̀gá ẹni tí wọ́n ti write off pé kò lè jẹ́ nǹkan kan mọ́. Lórí òkè Ọlọ́run ó sọ́dògo àgbáyé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ògbó tó ń gbọ́ lórílẹ̀-èdè ni wọ́n dìde lórí òkè. Tí Ọlọ́run dẹ̀ fìdí wọn múlẹ̀, tí májẹ̀mú yẹn dẹ̀ ń fọhùn síbẹ̀. Àṣẹ yẹn dúró lórí òkè yẹn náà. Ó fẹ́ yanjú ọ̀rọ̀ tiẹ̀. Ìgbàgbọ́ ọ̀rẹ́ nìkan ni mo nílò. Kò dẹ̀ ṣe tí Olúwa wí. Mú òróró kan máa sáré bọ̀ ní ọjọ́ Wednesday. Èmi mọ̀ pé bó o bá mú ìgbàgbọ́ rẹ dání, dandan ni kó o padà lọlé pẹ̀lú ìbùkún àti ẹ̀kúnrẹ́rẹ́ ayọ̀. Ẹnìkan ni mò ń gbàdúrà fún. Ọlọ́run Ísírẹ́lì, ẹni tó pè mí tó rán mi níṣẹ́, bí wọ́n bá kí ràánú gbà nínú ìrántí ẹni tó ń ṣàmì ti jáde. Lórúkọ Jésù, lọ ra àánú gbà. Bí wọ́n bá sọ pé wọn kì í ra àánú mọ́ nínú ìran bàbá àti ìyá rẹ̀, ìwọ tó ṣàmì lórúkọ Jésù, àánú yí kan. Ọwọ́ ẹni tó máa ń kàn nígbà tó bá ti ń gòkè, tó máa ń da ọ dúró, lórúkọ Jésù, ọwọ́ rẹ̀ parẹ́ láyé rẹ̀. Ọwọ́ ẹni tó máa ń kàn nígbà tó bá ti ń gòkè, ọwọ́ rẹ̀ parẹ́. Ní orúkọ Olúwa, ọwọ́ ẹni tó máa ń da ọ dúró lójú oorun lójú àlá, ọwọ́ yẹn gbiná. Mo retí rẹ̀ ní ọjọ́ Wednesday. Orí òkè alábẹ́amọ́ ní ọ̀nà ìrẹsẹ̀, gbogbo ọlọ́kadà ló mọ̀ bẹ́ẹ̀. Tó o bá dẹ̀ lówó mọ́tò.

0: awolu solu dero pese.
1: On your trap, set.
2: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti gbà pò kíní. Ó ṣíwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.

ilé iṣẹ́ tó sẹ́ tó ki ó fẹ́fẹ́ ó kẹ́ǹkẹ́ ó wá sẹ́wẹ́wẹ́ ó dún bí ìlú dòdò létí ó dún bí dòdò ìkirè 88.9 àdàbà FM.

ó sẹlẹ̀ òkè. Bẹ̀mẹ́ ìròyìn ilẹ̀ ń gbọ́ lọ́wọ́ nílé iṣẹ́ àdàbà ẹ̀fẹ̀. Wàláì ògbónánú. Fún kéde tàbí polówó ọjà yín lórí ètò yìí, ẹ̀kan ṣẹ̀ka ìpolówó ọjà ilé iṣẹ́ àdàbà ẹ̀fẹ̀ tó wà ní fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ A Division lọ́ba Adéṣídà Road Àkúrẹ́. Tàbí kẹ́ ẹ péjọ ọ̀dá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0806 904 6714. Bẹ̀mẹ̀ ìròyìn ẹ̀jẹ̀ àjọmọ̀ gbọ́ lọ.

0: òun lọ́mọ̀ ti tàn báyìí wípé kó wá bá wọn ṣiṣẹ́ lọ́bà tàn wọ́n tàn lọ nú gbó kan wọ́n bà sì ṣekú pàábẹ̀ kélé wọn bá kọ́ sàánú ni ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn nípínlẹ̀ ogun òbí kan ó ní ìròyìn fi lé ní báyìí wípé ọmọ ti gbẹ́mí mi lẹ́yìn tí wọ́n ní ọjàbọ lẹ́yìn ọ̀kadà nípínlẹ̀ ogun ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn mo tún kó ń bẹ̀ ibo ni kí n tún lọ àjọ àbọ̀ arílà bòlù ọwọ́ wọn ti ti ọkùnrin kan torí bóyá ń ti ba ọ̀pá omi ọ̀bàjẹ́ nípínlẹ̀ jigawa ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn àwọn akẹ́kọ̀ọ́ fẹ̀hónú hàn lórí ìkọlù èyí táwọn kan tí wọ́n ṣe sí wọn tí wọ́n tún fipá bá wọn lájọṣepọ̀ nílẹ́gbẹ̀ wọn ní jàlíńgò ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn àwọn ọlọ́pàá wọn fi kélé òfin gbé àwọn afurasí ajínigbé kan àtàwọn adigunjalè nípínlẹ̀ akwa ibom ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn èyí àtàwọn kòkòrò yìí mí lẹ́gbọ̀ọ́ lọ́sàn-án tòní ọyẹ wá nǹkan ká ẹ fìdílé ẹja àtúnjọ jẹ̀gbádùn ẹ̀ ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn.
1: yìí ga ó ṣẹlẹ̀ òkè bẹ̀m̀bẹ́ ròyìn lẹ̀ ń gbọ́ lọ́wọ́ nílé iṣẹ́ àdàbà ẹ̀fẹ̀ wàláì ó gbóná nú. fún kéde tàbí polówó ọjà yín lórí ètò yìí ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà iléeṣẹ́ àdàbà ẹ̀fẹ̀ tó wà nífẹ̀gbẹ́kẹ̀gbẹ́ a division lọ́ba adéṣídà road àkúrẹ́ tàbí kẹ́ ẹ pé jọ ọ̀ọ́dá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0806 904 6714 bẹ̀m̀bẹ́ ròyìn ẹ̀jẹ̀ àjọmọ̀ gbọ́ lọ.
0: ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn ọ̀yẹ́ ẹjẹ́ bẹ̀rẹ̀ ní pápápá àwọn ròyìn àti mú kókó wá ká mọ́ mú gbogbo ẹ̀ wá lókù lọ́kọ̀ọ̀kan èjèèjì ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn ìròyìn àkọ́kọ́ tọ́kọ́ wà lọ́wọ́ mi rè àwọn ikọ̀ elétò ààbò wọ́n fi kélé òfin wọ́n ti fi gbé òjíṣẹ́ ọlọ́run pító kan eléyìí tó jẹ́ ni 50 ọdún nípínlẹ̀ edo nicholas nuzal ńlọkọ rẹ̀ ń jẹ́ lórí ẹ̀sùn ìjínigbé àwọn ọmọ kéékèèké bíi 5 ní àkókò edo ní ìpínlẹ̀ edo ni nuzal oníwọ́n ni ọjẹ́ òjíṣẹ́ ọlọ́run ìjọ kan tí wọ́n pè ní divine grace church èyí tó wà ní ojú ọ̀nà ìbílò ẹni ṣe ni wọ́n fi ẹ̀sùn kàn án wípé ó fún ọ̀kan lára àwọn ọmọ náà tí í ṣe ọmọ ọdún 15 wọ́n ló fún un lóyún iléeṣẹ́ ọlọ́pàá wọn ni ọmọbìnrin ọ̀hún ó ní ọjọ́ pé wọ́n ní ṣe ni wọ́n ṣe iṣẹ́ abẹ ó ní wọ́n ṣe fún un tó sì wà ní ilé ìwòsàn gẹ́gẹ́ bí ìròyìn bó ṣe wá fi yé ni ní àwọn ọmọ ọ̀hún ni wọ́n ní wọ́n gbé lọ sí agbègbè náà nílùú ọ̀hún láàrin ọdún 2025 sí ọdún 2026 tá a wà yìí tó jẹ́ pé ilé rẹ̀ òun náà ni wọ́n ń gbé ẹ̀ tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ẹnà ikudem ó fìdí rẹ̀ múlẹ̀ wípé ọwọ́ ti bá òjíṣẹ́ ọlọ́run ló ti wà ní akólà àwọn ikọ̀ elétò ààbò ikudem ní afurasí náà ó ní ó ti gbà lórí àwọn ẹ̀sùn tí wọ́n fi kan ọ̀hún nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò tó sì ti jẹ́wọ́ ìwé ìròyìn daily post ló gbé jáde lọ́sàn-án tòní ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn ìpínlẹ̀ edo ibẹ̀ náà mo sì wà ọmọ tuntun jòjò lọ́kan ni wọ́n gbé sínú àpò sákásáká wọ́n ní wọ́n lọ jù síbì kan wọ́n ti dóòlà ẹ̀mí ọmọ náà ọmọ tuntun kan eléyìí tí wọ́n ẹ̀sẹ̀ bí tó jẹ́ obìnrin ó ní wọ́n ti rí lẹ́bàá ọ̀nà kan báyìí nínú àpò kan èyí tí wọ́n jù sí tí ó jẹ́ pé wọ́n ti dóòlà ẹ̀mí ẹ̀ níjọba ìbílẹ̀ ipobahoa ní ìpínlẹ̀ edo ìròyìn fi ni pé ìṣẹ̀lẹ̀ ìròyìn fi ni pé àwọn aráàlú ọ̀hún yìí lọ́jọ́ pé ìgbà tí wọ́n dì í ni wọ́n rí àpò ọ̀hún àti ọmọ kékeré eléyìí tó jẹ́ pé ó wà níbẹ̀ tí wọ́n ètì lọ sọ fún iléeṣẹ́ ọlọ́pàá lórí ń tójú wọ́n rí ẹ̀yìn tó jẹ́ alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà ẹnu ikodem ó fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ pẹ̀lú àlàyé pé ọmọ náà ni wọ́n ti gbé lọ sí ilé ìwòsàn láti lọ ṣe ìtọ́jú ẹ̀ tí wọ́n sì ní wọ́n ni ó sì wà ní ìlera pípé bákan náà ni agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún ní ìwádìí ó ló ti ń lọ lọ́wọ́ o láti mọ ìyá ẹni tí ó wá gbé ọmọ náà síbẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe ti wí wọ́n ní ń ṣe ni wọ́n tún fi léde wípé àwọn aláṣẹ ni wọ́n ti ní wọ́n jẹ́ pé wọ́n ti ń ṣe ìwádìí fínífíní lórí ọ̀rọ̀ náà tí wọ́n ti mójútó ọmọ gan náà tí wọ́n rí ìwé ìròyìn daily post nigerian tribune ó gbé jáde lọ́sàn-án tòní ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn mọ́kálíìkì atọ́kọ̀ṣe kan oná jẹ́ pé wọ́n ti tàn pa wọ́n tàn lọ sínú igbó kan nípínlẹ̀ èkó mọ́kálíìkì atọ́kọ̀ṣe kan eléyìí tí wọ́n pọ́kọ rẹ̀ ní samson ó ní wọ́n ni wọ́n mọ̀ ti ṣekú pa báyìí lẹ́yìn tí wọ́n ni wọ́n tàn án lórí wípé wọ́n ní kó wá bá wọn tún ọkọ̀ kan ṣe ní agbègbè abijó ní ìbẹ̀jú lẹ́kí nípínlẹ̀ èkó ìròyìn fi ni wípé iléeṣẹ́ ọlọ́pàá wọn ní ìṣẹ̀lẹ̀ yìí ló wáyé ní ọjọ́ ìṣẹ́gun eléyìí tó kọjá samson ọ̀hún ó ní ìròyìn fi ni pé wọ́n ní ó ní ilé mọ́kálíìkì ibi tó ti ń ṣe ọkọ̀ ní agbègbè warke estate nílùú náà gẹ́gẹ́ bí wọ́n ti wá sọ àní nọ́bà wá pè é wípé ọkọ̀ mercedes benz sí wọn kan òun náà lọ́ bàjẹ́ kó wá bá wọn tún ṣe o àní ibi tí wọ́n ti lọ sí agbègbè ọ̀hún tí wọ́n ti jọ ń lọ síbẹ̀ wọ́n nígbà tí wọ́n débẹ̀ samson ọ̀hún ìyẹn náà lọ jẹ́ pé wọ́n bá jáde sí nínú igbó tí wọ́n sì sapa ìròyìn wá fi yé ni wípé ń ṣe ni wọ́n ní ìwádìí wọ́n ní àwọn ikọ̀ elétò ààbò wọ́n ló ti ń ṣe ìwádìí lọ́wọ́ lórí ìṣẹ̀lẹ̀ gan báyìí o láti mọ àwọn tí ó ṣiṣẹ́ láabi náà ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn ìwé ìròyìn punch onógbe jáde lọ́sàn-án tòní ọyá nípínlẹ̀ ogun òbí kan ní ìròyìn fi yé ni pé ó jábọ́ lẹ́yìn ọ̀kadà tó sì ti bẹ̀gbẹ́ mímì òbí kan eléyìí tí wọn ò tí morúkọ rẹ̀ tó jẹ́ èrò ẹ̀yìn ọ̀kadà ó ní ìròyìn fi yé ni pé ọkọ̀ àjàgbéjò kan lọ́mọ̀ ti tẹ̀ pa báyìí lẹ́yìn tí wọ́n ní ó jábọ́ lẹ́yìn ọ̀kadà ní adódọ̀tà nípínlẹ̀ ogun ìròyìn fi yé ni pé àwọn tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó sojú wọn wọ́n fi léde wípé ẹnìkan tí wọ́n pọ́kọ rẹ̀ kúnlé wọ́n fi léde wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ń lọ ṣẹlẹ̀ ní agbègbè kashia bus stop lójú ọ̀nà márosẹ̀ ọ̀hún kúnlé fi léde pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ó ní nígbà tí ọlọ́kadà ọ̀hún tó ń gbìyànjú láti fẹ́ ya ọkọ̀ àjàgbéjò náà sílẹ̀ wọ́n ní ibẹ̀ ni obìnrin náà lọ́mọ̀ ti jábọ̀ lẹ́yìn ọ̀kadà tí ọkọ̀ àjàgbéjò ọ̀hún tó sì tẹpa ẹ̀ńtọ́jà agbẹnusọ àjọ tó ń mójútó ọ̀rọ̀ ojú pópó nípínlẹ̀ ogun babatunde akínbíyí ó fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ fáwọn oníròyìn ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn kẹ́lẹ́dùn márì ọmọ sàánú ni ìwé ìròyìn punch ló gbé jáde lọ́sàn-án òní ọyá mo tún kó ń bẹ̀ ìbò ni kí n tún lọ ìròyìn eléyìí làwọn akẹ́kọ̀ọ́ ni wọ́n ti fẹ̀hónú.

0: Àwọn agbébọn wọn bẹ orí ẹni tó jẹ adarí ìlú kan nípínlẹ̀ Kebbi. Ìṣe ni àwọn agbébọn kan tẹ́nikẹ́ni ọ̀mọ̀ wọn ni wọ́n ti bẹ orí adarí ìlú kan tí wọ́n pè ní Lavago ní ìjọba ìbílẹ̀ Bagudu ní ìpínlẹ̀ Kebbi. Ẹni tó jẹ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà S. Bashir Usman. Ó fìdí ìṣẹ̀lẹ̀ yìí ó fi múlẹ̀ fáwọn oníròyìn nínú àtẹ̀jáde tó fi ta. Usman ó fi léde wípé olóògbé ọ̀hún ni wọ́n ní ọjẹ́ ọba àlàyé. Èyí tó sẹ́ wípé ìyẹn ṣe ni iléeṣẹ́ ọlọ́pàá wọn ni wọ́n ti fi kélé òfin gbé àwọn afurasí kan. Èyí tó lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wádìí tó sì ti ń lọ lọ́wọ́. Ìwé ìròyìn Punch onúgbéjáde lọ́sàn-án tòní. Ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. 08162549991. Òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn.
1: Orúkọ tèmi ni Titus Ọlọ́run Gbàmílà láti ju àlàáfíà. Ọ̀rọ̀ nípa ti ẹni tó gbímọ tó lọ gbé tó bí ọmọ tó lọ gbé sí gbòyàn mo fẹ́ sọ̀rọ̀ ń pa ẹ̀.
0: Ó yà ń gbọ́ yín.
1: Àwọn bẹ́ẹ̀ tó bá di ọjọ́ iwájú wọ́n á máa sọ wípé wọn ò rí ọmọ bí wọ́n máa ya orí òkè. Wọ́n máa ya orí odò ẹ̀yin ọkùnrin la fẹ́ bá sọ̀rọ̀ ẹ jọ ẹ máa wo ìyàwó fẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì lóṣè pé ọmọ ló bí tó gbé sígbó tó yẹ pé ibẹ̀ lọ̀rọ̀ ẹ ti wá ká máa lo orí òkè tókùnrin a máa bá ṣe wàhálà kiri ẹ kú ètò.
0: Ẹ ṣeun ẹ ṣeun 08162549991. Ògbóná nú.
2: Ó tutù lẹ́yìn bẹ̀rẹ̀ ìròyìn.
0: Ẹ ṣeun.
2: Bá ṣe tó kọ́ fáwọn láti olé ìfúrani o.
0: Ọ̀yà ń gbọ́ yín.
2: Ọ̀rọ̀ tí mi fẹ́ dá sí ni ọ̀rọ̀ ọlọ́kadà yẹn. So arábìnrin tó jábọ́ lórí machine. Ṣé ìdájẹ́ tẹ̀ pa ẹ̀? Mo bá ọkẹ́ dùn o. So ká àwọn ọlọ́kadà kan máa rọra. Kọ́ máa rọra máa ọba téèkì. So olúwa máa ṣọ́ wa o. Ìkejì ọ̀rọ̀ mi ni pé kí ìyẹn ọba ti rẹ́dì ọmọ kọ́ máa tẹ́dì sílẹ̀. Òrò arábìnrin tó jọ lọ́jọ́ mo túnú gbé ẹ báyìí. So àmúlò kò sóró. Tí o bá tẹ́dì ọmọ kò tẹ́dì sílẹ̀. So bá yí láti fi rẹ̀ kó ètò sà.
0: Ẹ ṣeun ẹ ṣeun 08162549991. Ó gbóná nú. Hello. Ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn.
3: Èmi Prince Adéwálé láti UCS Ìtọ̀dọ̀ ló pè yín.
0: Ó yà ń gbọ́ yín.
3: Ẹ jọ àwọn tó tan mẹkáníìkì yẹn lọ sínú igbó yẹn wọn kì í ṣàfurasí o ọ̀daràn paraku ni wọn. Gbogbo àwọn tó bá ti pàyàn bẹ́ẹ̀ yẹn máa sọ pé àfurasí ni wọn ọ̀daràn burúkú olè ọ̀pànìyàn ọ̀sán máa pè wọn. Thank you.
0: Ẹ ṣeun. 08162549991. Ẹ jẹ́ àtúnwò ẹlòmíì. Ó gbóná nú.
4: Ó tutù lẹ́yìn bẹ̀bẹ́ ìròyìn.
0: Ẹ ṣeun.
4: Ọ̀pọ̀ yẹn níjọ̀dá ìbànújẹ́ ayò ní bá yín.
0: Àmì ẹ ṣeun.
4: Orúkọ mi ni Àbátí Lọ́lá ti ìlú Ọ̀gbàgbé Àkókó. Irú àwọn tó lọ tan ọmọ kálíìkì pa yẹn tọ́wọ́ bá ti bà wọ́n tí pa náà ni kò pa àwọn o. Ẹ ṣe kú ètò sà.

0: Eshimu. 0816251991. Ogbonano. Hello. E ti wa nbe?
1: Hello.
0: Ogbonano. Hello.
1: Ogbon.
0: E ja welo mi elu mo. Ogbonano.
1: Otutu leyin bebe.
0: Eshimu.
1: Engine Alawale lati Lore.
0: Oh yeah, dasi.
1: Ti meka mechanic mo fe dasi. Mo fe kan won ijoba we se daada kan ki wadi iku to pa mechanic yin atawon to tan lo kan de wa jade. Ese ku eto.
0: Ese un. 0816251991. Ogbonano. Hello. 0816251991. Ogbonano.
1: Otutu leyin bembe iroyin.
0: Eseun.
1: Oruko temi ni Solomon BBC lati ile ipese akoko.
0: Oya n gboyin.
1: In fact, ti bilo to sumo ilu ipese oya mlenu pe iranse Olorun le ma se isekuse bene. Idajo temi gege bi oludajo ni pe omo kekere to lo fun loyin yen. Won lo se cancellation fun. Won da oku e to ba ti da ko ni se be mo lo so mi.
0: O lagbara. E seun.
1: Oni mechanic yen o dun mi gan o. Mo ba idile yen mo ba won kedun. Emi mo pe lagbara Olorun owo wa te won.
0: E seun. 0816251991. E nkan omokunrin to ba diba mi. E dakun. Ogbonano.
2: Hello, Akasun.
0: E seun.
2: Àwọn tó pa mẹkáníkì yẹn wọn kọlé wọn bá wọn kọlọ́hún máa mú wọn lágbára ọlọ́run wọn bá dẹ̀ ti mọ̀ wọn kán rẹ́ wọn lẹ́gbọ̀n ọ̀kan pa wọn ní stanley.
0: Ẹ ṣeun. 0816251991. Ogbonano.
3: Ogbonano.
0: Ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ̀ ròyìn. Ẹ ṣeun.
3: Gbogbo labi ni látàkúrẹ́ ọlọ́run àtú àṣírí àwọn tó pa mẹkáníkì yẹn lágbára ọlọ́run rẹ̀ tún bá àwọn ìdílé obìnrin tó jábọ́ lẹ́yìn ọ̀kadà yẹn kẹ́dùn.
0: Ẹ ṣeun. Ẹ já máa lọ. Ìyókù yóò tún di ọ̀la tátùn máa pàdé lórí bẹ̀m̀bẹ̀ ròyìn. Ọ̀pẹyẹmí jọ ọ̀dà náà ló kọ tèmi jẹ́ o. Ohun abáṣelé ní ká máa rántí pé yóò dìtàn bọ́ bá dẹ̀yìn wá ọ̀la. Ẹ já gbélé ayé ká ṣeré o. Ẹ máa kó ìpolówó ọjà yín bọ̀ ní kẹ̀tíkẹ̀tí. Ògbónánú ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ̀ ròyìn.
4: Yìí ga ó ṣẹlẹ̀ òkè. Bẹ̀m̀bẹ̀ ròyìn lẹ̀ ń gbọ́ lọ́wọ́ nílé iṣẹ́ àdàbà ẹ̀fẹ̀. Wàláì ògbónánú. Fún kéde tàbí polówó ọjà yín lórí ètò yìí, ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà ilé iṣẹ́ àdàbà ẹ̀fẹ̀ tó wà nífẹ̀gbẹ́kẹ̀gbẹ́ A Division lọ́ba Adéṣídà Road Àkúrẹ́. Tàbí kẹ́ ẹ pé jọ̀ ọ̀dá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0806-904-6714. Bẹ̀m̀bẹ̀ ròyìn. Ẹ jẹ́ àjọmọ́ gbọ́ lọ.

0: Arise and shine.
1: Ẹkún dédé wòye o, ẹ̀yin tèmi.
2: Èmi fẹ́mi alágbó ló ń sọ̀rọ̀ tí ọ́fíìsì mi wà ní Sọ̀lọ̀ Junction lẹ́gbẹ̀ẹ́ Democracy Park.
3: A máa balẹ̀ sí ìlú Ìgbọ́kọ̀dá ní Prince Akins Hotel, Sectarian Road ní on the 19th di on the 23rd ní September oṣù kẹsàn-án tá a wà yìí.
1: Ẹ̀wọ́ obìnrin tó ti wà nílé ọkọ látọjọ́ pípẹ́ tó jẹ́ pé ọ̀rẹ́ ni pè ránṣẹ́ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi alágbó tó jẹ́ pé oṣooṣù nínú rẹ̀ bàjẹ́ tó wà nípa kíní ìtú ti wá. Ìwọ máa bọ kò sí ìrònú fún ọmọ tàbí ìwọ obìnrin tó jẹ pé nǹkan oṣù rẹ ṣe ló ń lé tàbí ṣe ló ń dín àárú eléyìí ò dáa tó ń fún ọ ní ìbànújẹ ọkàn máa bọ lọdọ wa nọmba wa rèé 07065326843 lẹ́ẹ̀kan sí 07065326843. Àwọn oògùn tó kójú owó wà níbí máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi alágbó kí ni ọjọ́ orí rẹ 30 ni 40 ni 50 ni 60 even 70 pàápàá kí ló dé àwọn bàbá wa tọ́wọ́ láyé ọjọ́ yẹn tó jẹ́ pé wọ́n ní ìyàwó mẹ́rin márùn-ún mẹ́fà tó wọ́n dẹ̀ ṣe ojúṣe wọn láàrin wọn. Ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi alágbó ìwọ tí ò mọ̀ ń gbá bíi Ronaldo tàbí Messi máa bọ̀ kó wá gba oògùn tó péjọ owó lọ́dọ̀ Fẹ́mi alágbó. Àwọn mìíràn wọ́n máa jáde ní òru lọ tọ̀ bí ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin ẹ̀márùn-ún ẹ̀mẹ́fà orí eléyìí ò da fún àgọ́ ara wa. Ẹ máa bọ̀ kẹ wá gba oògùn tó péjọ owó lọ́dọ̀ èmi Fẹ́mi alágbó nọ́mbà wa rèé lẹ́ẹ̀kan sí 07065326843. Ìwọ ọkùnrin tó lè gbá pọ̀ lórí pápá dáradára kí ló dé mo kọ́lé mo ra mọ́tò inú rẹ̀ sì pàpà dùn sí mi orúkọ báyìí ò lè jẹ́ kínú obìnrin dùn tí wò bá lè gbá pọ̀ lórí pápá dáradára pẹ̀lú aya rẹ nílé apá ló ṣe múnú ẹ̀ máa ṣe dùn inú rẹ̀ lòdì sí ọ rárá ìwọ máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi alágbó àwọn mìíràn àti yàgbẹ́. Èèyàn ti jáde kí ló jáde kí ló láti yàgbẹ́ ọ ni pé ká jẹ ká máa yìnbọn ṣe kíni ká sì lọ́dọ̀ Fẹ́mi alágbó wọn tó ń fún ọ ní ìbẹ̀rù láti ọjọ́ pípẹ́ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi alágbó tàbí wọn tó jẹ́ pé wọ́n sọ pé ọ kí ni yóò ṣe é ṣe kí ló dé kí ló ṣe é ṣe lọ́dọ̀ ọlọ́run ọba ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi alágbó ṣàbàbọ̀ lágbára ọlọ́run ọlọ́run yóò dá sọ̀rọ̀ gbogbo ayé wa o yá ìwọ tó jẹ́ pé ò tiẹ̀ mọ̀kọ́ tó ń ṣe ọ́ lágbára rẹ tó ń fún ọ ní ìfòyà tó ń fún ọ ní ìfọ̀kànbalẹ̀ kí ló dé máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi alágbó lágbára ọlọ́run ọlọ́run yóò fún ọ níwòsàn ní ọ̀dọ̀ wa àwọn ọkọ àti dìde nípa ara ẹni pọ́bẹ̀mù o àti gbéra wo ẹranrun bí àwọ ẹ̀yìn mi kí ló ṣe é lẹ́yìn máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi alágbó nípasẹ̀ Elédùmarè ìwọ yóò rí ìwòsàn nọ́mbà wa rèé lẹ́ẹ̀kan sí 07065326843 ọ́fíìsì wa wà ní Ìsọ̀lọ̀ Road níwájú Democracy Park ìbẹ̀lẹ̀ ti máa rí wa ní ẹ̀yìn mọ́ṣáláṣí Central Mosque.
2: Àwọn kan á ní pé ìkọrùn lágbára wọn àwọn kan á ní pé ìkọrùn já wọn jẹ lára àwọn kan á ní pé inú wọn ń gbóná láti inú wa. Má ṣe bẹ̀rù nípa ìṣẹ́ Elédùmarè máa fún ọ ní oògùn tó máa bá ọ lára mu.
4: Ẹ kú dédé ìwòye o èmi aya Fẹ́mi alágbó ló ń kín tí ọ́fíìsì wa wà ní Ìsọ̀lọ̀ Junction ní ẹgbẹ́ Democracy Park ní Àkúrẹ́.
5: A máa balẹ̀ sí Prince Akins Motel ní Sectarian Road, Ìgbọ́kọ̀dá ní on the 19th títí di on the 23rd nínú oṣù September tí a wà yìí.
4: Tabọ́rí ìwo obìnrin tó ti wà nílé ọkọ lọ́jọ́ tó ti pẹ́ tó òré yàn pè rọníṣẹ́ máa bọ̀ níléeṣẹ́ Fẹ́mi alágbó tàbí ìwo obìnrin tí nǹkan oṣù rẹ̀ ń dín ni tàbí ó ń lé ni máa bọ̀ níléeṣẹ́ Fẹ́mi alágbó tàbí ìwo tí ò lè gbábọ̀ dáadáa lórí pápá bí òsínmẹ̀ àti ìgalò máa bọ̀ ní ọ̀dọ̀ Fẹ́mi alágbó. Àṣírí tí mo fi wà lọ́dọ̀ Fẹ́mi alágbó dì sí máa bọ̀ ká fi fún ẹ. Ẹ ò bá mi ẹ ò bọkọ mi ní ilé iṣẹ́ à ń retí yín.
1: Bí ìyàwó mi ṣe sọ ni bẹ́ẹ̀ ló ṣe rí o bẹ́ẹ̀ ló ṣe rí ẹ ọ̀pọ̀ ẹ̀yin obìnrin ló mọ̀kọ́ tó ń ṣe obìnrin o àwọn ọkùnrin náà ló mọ̀kọ́ tó ń ṣe ọkùnrin so ẹ máa bọ̀ lọ́dọ̀ wa ní ilé iṣẹ́ wa ẹ ò rí mi ẹ ò dẹ̀ sì rí ìyàwó mi.
3: Ní on the 19th di on the 23rd ní September oṣù kẹsàn-án tá a wà yìí ìlú Ìgbọ́kọ̀dá ní Prince Akins Hotel Sectarian Road.
1: A ní ọ́fíìsì ilẹ̀ Haúsá níbo nílẹ̀ Haúsá mo ní sí Jẹ̀mẹ́tà ní Yọ́là ibẹ̀ ní ọ́fíìsì mi wà mo ti ní sí Ògbólàfọ̀ ní Enugu State nílẹ̀ Ibo. Àsìkò rèé tẹ ẹyin tèmi kẹ́nu wá jàǹfààní Fẹ́mi alágbó adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ wà lọ́kàn tẹ́ ẹ ní pé Fẹ́mi alágbó aṣẹ́ o oògùn tẹ fún wa ó ń bá wa lára mu ọlọ́run ló ṣe o Fẹ́mi alágbó kan ó dìgbà tẹ bá wá kẹ́yìn náà gbogbo nǹkan tó bá ṣe yín máa ṣe àyẹ̀wò fún yín gbogbo nǹkan tó bá ṣe ọ́ lágbo ara rẹ nípa àṣẹ Elédùmarè gbogbo ohun tó ń jẹ́ṣòro fún ọ yóò di ìtàn tíjọ́ tó bá ti dé ọ̀dọ̀ mi Fẹ́mi alágbó àlàáfíà yín kò máa ní di fíafíà. o

0: enjoy your life.
1: Padà má lọ síbẹ̀ yẹn o. Marketing office Adabe FM ni wọ́n wá. Number one la wà. Ilé gogoro tó wà lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station, Ọba Adéṣidà Road nílùú Àkúrẹ́. O dẹ̀ tún lè pe marketing manager sórí 0803-041-4344. Ronke sórí 0703-529-5755. Tàbí Grace sórí 0803-247-4686. Ibẹ̀ gangan ló wà yẹn.
2: Òun gangan nìyẹn. Tẹ bá ti gbọ́ tó dúbẹ̀ látàbà, ọjà ọdún ti bẹ̀rẹ̀.
3: Ọjà ọdún ti dé, Àdàbà gbé.
2: Kí lẹ ń tàṣà, kí lẹ fẹ́ ṣe mà? Kábà yí gbé jáde lásìkò ọdún yìí àsìpé. Wọ́n ti kọ́jà ọdún dé. Kárajà ọdún, kátajà ọdún, kájìfà ọdún, àpolówó ọjà ọdún. Ẹ ṣé àmọ̀nà o. Pápá tayọ orílẹ̀ ìgbà pé ṣẹ́giṣẹ́. Ètò ọjà ọdún ò ní Classmate. Tó bá níbi ká polówó ọjà lórí rédíò Àdàbà látàsìkò yìí lọ da ìparí December gbọ̀ngàn.
4: Oya ẹ máa bọ̀ wá o.
3: Ìrẹ́pẹ̀tẹ̀ ilẹ̀ ọjà ọdún ti dé.
2: Tiwọ́ náà máa ń gbẹ̀yìn lọ́dún yìí o. Orí ètò ọjà ọdún làwọn ọlọ́jà tó nílé iṣẹ́ ti ń fe ní mẹ́nífẹ̀jì méjì fẹ̀ta mẹ́ta tájé ń kúra wọn tó ń jọra wọn. Ẹ kàn sí wa lẹ́ka ìpolówó ọjà Àdàbà tó wà ní.
5: Mọ̀sílò Building lẹ́gbẹ̀ A Division Police Station Ọba Adéṣidà Road Àkúrẹ́.
2: Kẹ́ ní ètò ọjà ọdún lẹ ti fẹ́ polówó. Ọdún yìí á dùn yògbà yògbà, á jì jọta warawara. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé Karim sórí 0803041-4344.
5: Grace 0803247-4686.
2: Tàbí Fẹ́mi sórí 0806086-4428. Ètò ọjà ọdún lórí rédíò Àdàbà ó ti bẹ̀rẹ̀.
6: Say after me, millions of naira shall locate us as we take part in the Milo text and win promo.
7: Millions of naira shall locate us as we take part in the Milo text and win promo.
8: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
9: Your Nescafe is not just a drink, it's

0: Your vibe with the irresistible aroma and rich taste of Nescafe.
1: My coffee, my Nescafe.
2: Make my world my way, yeah.
0: Nescafe. Make your world.
3: Ìjẹun wo ọ̀nà láti dáàbòbò àmúlò dátà rẹ̀? Ìdáàbòbò àmúlò dátà rẹ̀ wà lórí áàpù rẹ̀. Yọ àwọn áàpù tí ó wúlò mọ́ kó lórí fóònù rẹ̀ àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ̀ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò dátà rẹ̀. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo dátà rẹ̀ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
4: Yo yanra o yan kun ekiti kete mo mo ni goroso ekiti run mo le keje ba were ni we le ekiti wo fere rule lo lo ka muro olorun abolu si dike wo fere television ni o wo fere fan ni o wo fere deep freezer wo fere washing machine wo fere microwave wo fere ro kitchen gas cooker and co eyo abolu si dike eyo wo yo asan die kan de gba ne ele lori wo yo san lososu wo yo san losose ko ati san ore darin a gbe un ko yara ko so ti ye obe no ronu yeye lai se ele ni o office re le danko plaza laji losun lado ekiti e o wo ko si o pelu number 0707484-3351 emi pe le kan si 0707484-3351 so ti yo jade rule o.
5: The Financial Services Regulation Coordinating Committee, FSRCC, in collaboration with the National Broadcasting Commission, NBC, wishes to draw the attention of the public to the activities of illegal financial operators, IFOs, which threaten public trust and the stability of the Nigerian financial system. The general public is hereby advised to refrain from dealing with unlicensed financial operators who deceive individuals with unrealistically high investment returns. Verify the licensing status of such schemes on this website. www.cbn.gov.ng, www.nicom.gov.ng, www.pencom.gov.ng, www.sec.gov.ng, www.fsrcc.gov.ng. To report any suspicions of illicit financial activities, call CBN 0707-338-4828, SEC 0209-462-1168, 0916-772-3240. Announcer, FSRCC.
6: Duro náà kò tora multivitamin yẹn, béèrè lọ́wọ́ ara rẹ, ǹjẹ́ ó fún àwọn ọmọ rẹ ní aṣara lóore?

0: ṣe ọkọ mi.
1: Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
2: Màámi.
1: Ṣùgbọ́n dúró náà o, ò ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
2: yẹn. Hypo kẹ̀.
1: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
3: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
4: Ǹjẹ́ ẹ mọ̀ pé Nàìjíríà jẹ́ ọ̀kan nínú àwọn orílẹ̀-èdè tó ní iye tó pọ̀ jùlọ tó ṣeé ṣe ò kí ọmọdé kó kú láàrin ọjọ́ tán bíi sí ọdún márùn-ún lágbàáyé. Bẹ́ẹ̀ sì ni àwọn àrùn tá a lè gbógun ti pẹ̀lú abẹ́rẹ́ àjẹsára kópa ńlá sí ìlọsókè iye àwọn ọmọ tó kú lórílẹ̀-èdè wa. Ìwádìí ti fi hàn pé bí àwọn ọmọ tó tó 2,000,000 sí 2,000,000-3 ni kò tí ì gba abẹ́rẹ́ àjẹsára kankan lórílẹ̀-èdè Nàìjíríà.
5: Bẹ́ẹ̀ ni o, wíwo àwọn àrùn tí abẹ́rẹ́ àjẹsára lè dènà máa ń wọ́n lọ́pọ̀lọpọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ẹbí àti ìjọba pàápàá, ṣùgbọ́n a lè dènà wọn pẹ̀lú abẹ́rẹ́ àjẹsára. Wàyí ẹgbẹ́ àwọn ọmọ kókó yín látòrí ọmọ òòjọ́ títí dé ọmọ oṣù 23 lọ fún abẹ́rẹ́ àjẹsára láti dènà àwọn àrùn tí abẹ́rẹ́ àjẹsára lè dènà. Ẹ gbọ́ wọn lọ sí ilé ìwòsàn aláwọ̀dé tó bá súnmọ́ yín jù tàbí ibikíbi tí ẹ bá ti gbọ́ wípé wọ́n ṣe ìpolongo tàbí ètò abẹ́rẹ́ àjẹsára lágbègbè yín.
4: Àwọn ọ̀dọ́ àti àwọn àgbàlagbà náà lè gba abẹ́rẹ́ àjẹsára o láti gbógun ti àwọn àrùn bíi ìfarapa ọpọlọ, àrùn jẹjẹrẹ ọkàn, àrùn HPV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
6: A lè tún fún àwọn obìnrin ní abẹ́rẹ́ àjẹsára tetanus láti dẹ́kun àìsàn kòkòrò tí ń dojú egbò.
4: Bẹ́ẹ̀ sì ni fún àwọn ọmọbìnrin láti ọdún 9 sókè, wọ́n lè gba abẹ́rẹ́ àjẹsára láti dáàbò bo ara wọn lọ́wọ́ àrùn jẹjẹrẹ abẹ́lé ọmọ. Gbogbo àwọn àjẹsára ló múnádóko tí kò sì léwu rárá tí a sì sanwó fún nípasẹ̀ ìjọba. Ẹ jẹ́ ká dáàbò bo àwọn ọmọ wa àti ara wa lónìí lọ́wọ́ ìrora ọjọ́ ọ̀la. Fún àwọn ìbéèrè sí, ẹ pé àjọ NPHCD lórí nọ́mbà ọ̀fẹ́ wọn 7-7-2-2. Ìkéde yìí wáyé láti àjọ National Primary Healthcare Development Agency.
7: Pina Pina
8: Victor.
9: Which one you don win again?
8: Baba, na Betway rewards. Bonus points, loyalty offers, VIP perks, and the collect points, they convert that to cash. Hey, hold me.
9: Ah, hold you. I beg, show me.
8: Enjoy Betway rewards, play, end points, and win big.
10: Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway, feel the action.
11: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
12: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
13: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack, and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
14: Your Nescafe is not just a drink, it's your

0: your vibe with the irresistible aroma and rich taste of Nescafé.
1: My coffee, my Nescafé.
2: Make my world my way, yeah.
0: Nescafé, make your world.
3: Dídùn dídùn ni ìrántí ti olódodo Chief Mrs. Selina Ọláìtàn Fọlọ́run sọ ìyá ìjìnlẹ̀ Ajáwésọlá ìyá òsèmọ̀wé ti ìlú Ìkọ́ta ilé ayé sílẹ̀ lọ́jọ́ Sátidé ọjọ́ kọkànlélógún oṣù kẹsàn-án ọdún 2019 bẹ́ẹ̀ ni bàbá wa bàá tí ó sì fọlọ́run sọ náà tún yẹ ọjọ́ kọkànlélógún oṣù kẹsàn-án ọdún 2021 láàyò láti lọ jẹ ìpínlẹ̀ ẹ̀dà wọn gbogbo àwọn ọmọ ọmọ ọmọ mọ̀lẹ́bí àna ará òun ọ̀rẹ́ ní ìṣẹ̀lẹ̀dẹ̀ lẹ́yìn bàbá àti màmá wa nípa Joseph Fọlọ́runsọ àti Chief Mrs. Selina Ọláìtàn Fọlọ́runsọ ìyá ìjìnlẹ̀ Ajáwésọlá ó tún di ọjọ́ àjínde tí ìpínyà kò ní símọ́ ọpẹ́lọpẹ́ èjìká tí kò jẹ́ kẹ́wò jábọ́ ọpẹ́lọpẹ́ àwọn òbí rere tó bí wa lọ́mọ ẹ máa sùn láyọ̀ olùgbàlà yín à ń ṣèrántí yín lónìí.

0: My guy, you know say Betway get plenty, plenty casino games for Niger. Over 400 games, Aviator, Blackjack, Roulette, Baccarat, Slots, Live Casino. The list not a finish, eh? No matter what you like, it did there for you. Every game in one place. Join Niger's home of casino and win big today. Download the app or visit Betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway, feel the action.
1: So yi la fin ki gbugbu awon eyan won tan wa lori ijoko koko ti tun lati ge akara oyinbo fun igbeyawo toni
2: e to igbeyawo lalo
3: e jowo e duro na jare
4: ah ki lo sele
3: ki won to so wa po nje o ranti pe o sele ri television fun mi fridge nkan ero ofoso ki nse le wa ma fowo ofoso nle ni 2026
1: eh ni tuto
3: ka ta so pe o ti ran won abi
1: ta lo ti so pe mo bodo ra gbugbu awon kan yi le kan so ni bi ti cdk e wa
4: e mo lo tun je cdk bayi
1: be ni o cdk e le ra fridge yin ero ofoso ati be be lo
3: ka kuku wa gba pe gbugbu awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba ti soro ya abi
1: ah ah lati osu to koja ni mo ti
3: All you should have SO WAPO.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣọ̀n, ẹ̀rọ amúnáwá tó lu agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
5: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, Lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asunta Catholic Hospital, Ikere Road, Ado-Ekiti. Ẹ lè pe
6: 07707-484-3351.
7: CDK, rọrùn rárá o ṣùgbọ́n ò ń lọ sẹ́nu iṣẹ́ rẹ̀ lójoojúmọ́.
8: Ẹ jọ mo fẹ́ fowó yìí ránṣẹ́.
9: Payment received in
7: okay. Mo ti wà níbí o, mo ti rí ìdàgbàsókè, àwọn olùbárà sì ń pọ̀ sí.
10: Fún ọdún mẹ́jọ gbáko, àwọn alágbàtà OPAY ti wà lárọ̀ọ́wọ́tò gbogbo agbègbè tí wọ́n ń fi tọkàntọkàn dá wọn lóhùn.
11: OPAY is okay.
12: Bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọrọ́kọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
13: Abba ayé òkú ti ìgbọ́ ni nípa 24/7 Abba mission kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé 24/7 Abba mission kò lọ́ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò láfi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀lú gbà ó da alágbó ara 24/7 Abba mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 09160626253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba mission gbogbo ìgbà ìjà wà ìjà òsì.

0: kú sí ọkọ mi.
1: Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
2: Màámi.
1: Ṣùgbọ́n dúró náà o, ò ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
2: yìí. Hypo kẹ̀.
1: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
3: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
4: Every time there's a match, there are two kinds of screams. First, the regular fans. Then there's this. That's Betway users celebrating louder for their team and for their winning bets. Play and win with Betway, your destination for all things sports and casino with solid odds, fast payouts, and 24/7 support. Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
5: Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí. A tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀. Bẹ́ẹ̀ sì ni má jà gbọ́kàn ò sí ń bẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní. Ẹ ti máa gbọ́ nípa CDCare. Ìní ilé iṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan gbogbo ní oníranran tá a bá ń fẹ́ lò. Tá a mọ̀ sí dúkìá, iṣẹ́ móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí ń fi mú kí ayé ó dẹrùn fún ni. Ṣùgbọ́n tá à ń wò wípé bí ilé ayé ṣe rí lóde òní, ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà? Bẹ́ẹ̀ ni, èyí ni ìdáhùn. Ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkan láti gbọ́kàn. Lọ́jọ́ òní, àlejò kan bẹ pẹ̀lú mi tí wọ́n jẹ́ aṣojú iléeṣẹ́ CDCare. Màá fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn aráalé.
6: Ẹ ṣeun olóòtú, ẹ kú òun ní àtàárọ̀. Orúkọ mi ni Okunola Abdulhakeem. Gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CDCare, CDCARE, application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mímúṣẹ nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò inú ilé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà látòrí inú yàrá mattress la fẹ́ rà ni o, a fẹ́ ra fan ni o, AC ni a bọ́ sí ilé ìdáná, a fẹ́ ra gas ni o, pot ni o, microwave, fridge ni a fẹ́ ra freezer ni o, àti bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣeéṣe mọ̀nàmọ̀nà báyìí tá a fẹ́ máa ra bí sólà inverter kankan, àtúntà ní CDCare. A tún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra. Ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò, mo fẹ́ ra sewing machine fún èmi, fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá, mo fẹ́ máa fi ṣiṣẹ́. So gbogbo àwọn kan báyìí ló wà lórí CDCare app. Tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀, kò sí èlé kankan lórí rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà látún wá tà fún yín. Ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pàpáǹbarì ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ. Àǹfààní tí a fún àwọn ẹni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá. Tó bá jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni, wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn. Tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CDCare, ó máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí, wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn. Kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọkan lọ́wọ́, wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o rárá o. Tí wọ́n yá mo ra mattress lọ́wọ́, mo rò pé okay, mo fẹ́ ra gas cooker, ẹ lè mú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tẹ́dẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí CDCare wà fún nìyẹn. Kán tó sọ pé ṣé wọ́n ta mọ́tò? Bẹ́ẹ̀ ni. Ṣé wàá rí tonímọ́tò dé? Òun ẹ̀ à níyẹn lórí app, nítorí wípé a fáwọn èèyàn láǹfààní pé ẹ lọ wárú mọ́tò tó wù yín
5: o.
6: Kẹ wá sọ fáwọn káwọ wa lọ bá yín sanwó. Nítorí a ní ẹni tó bá ra mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó tó jẹ́ 36 months. So tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú, CDCare rò pé ẹni tó sanwó kí oṣù kíní, oṣù kejì, oṣù mẹ́jọ ló mú. Eléyìí serious a jẹ́ pé ó níbì kan tó ti ń jáde. Torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́, ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbà yín gbádùn. Mo ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000. Nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni, màá dẹ̀ ra máa san díẹ̀ díẹ̀, mo lè máa san 20,000 ní oṣooṣù. Tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún, CDCare ó dẹ̀ palẹ̀ washing machine, wọ́n gbowó fún mi, màá tún máa sanwó lọ. Ṣebí ti máa sọ fún wípé mo sanwó díẹ̀ díẹ̀. So tó bá dẹ̀ jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ lèmi fẹ́ máa sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà, màá sì rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mí lọ́rùn láti ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dí méjìláàádọ́ta, that is 48 weeks. Tí n bá mọ̀sẹ̀ mẹ́jọ, tí n bá ti san ọ̀sẹ̀ kíní, kejì, kẹta, kẹrin, CDCare mọ̀ pé ẹni oníbi tí owó ti ń jáde, a gbé ọjà rẹ̀ fún y yo de tun ma sanwo lo nkan ti sidike wa fun ni ko wa so yi pe a n gbe apa bi kan ni Nigeria a le ra oja o gbogbo bi te ba ma gbe Nigeria te ba ti bere fun te ti download app wa lori Play Store tabi App Store CDCARE te ba ti download e te foruko yin si te fi phone number yin si e ti ra awon yen wa ti o ti mo ki yin ka bo CDK o wa ni so pe ke sanwo si account kankan o gbogbo nkan te ba fe se patapata ninu app yen li e ti se te ba ti download app yen ba aye te mo fi wo yin si e mo ri nbe bo se n wole bo se n jade afani tu wa fun yin lati pe ile ise wa lori app yen te ba ti download abi ke chat lofe ko sibi te le wa
5: office nigba to je pe ni e pe kan kaakiri
0: ile ise wa wa ni Exodus Filling Station lalojuko ofe Tochi Pharmacy Oluwa Toyin Quarters Akure e le pe 0707-454-2995
5: oro le ti gbowo reyan gbogbo eyin ti e nfe lati ni dukiya kan abo mi to je pe e tin ro bi pe bo le se se bawo ni kini awon se bo si ona na re e tele won CD Care o di gba kan na e seun
0: ile ise wa wa ni Exodus Filling Station lalojuko ofe Tochi Pharmacy Oluwa Toyin Quarters Akure e le pe 0707-454-2995
2: CDK there for you.
7: Life is exciting on Adaba FM.
8: For number one radio, Adaba FM. Adaba FM 88.9 Akure.
9: Eto ti e fe gbo bayi o na lo wa lati Diocese of Iduani Church of Nigeria Anglican Communion eto yi o na ni a pe ni in such a time like this ni iru akoko bayi Esther chapter 4 verse 14 e mo ba wa kalo

ta ti Paul menuba fun Timothy o na ni wipe ati iko iko ni a ri pe ati iko ni the doctrine a ri pe awon eko won ni ti eko oro Olorun ti a ti ko a ri pe oro eko yen o gbodo duro nu eko oro na e je pe o ti e lo wa bere si je kini ologun keko re ta ba wo loni a ri pe opolopo ijo iko eko ara eni la nko a o ko eko a eko awon apostle ti won fi lele fun wa a o je kini o a o tele mo sugbon eko ara eni o ni a nko le ja wo Timothy keji ori iketa ese ikerin din ni ogun 2 Timothy chapter 3 verse 16 o ni gbogbo iwe mimo ti o ni imisi Olorun le o si ni ere fun eko fun ibaniwi fun itoni fun ikoni ti o wa ninu ododo eke hallelujah o karebe gbogbo eko gbogbo iwe mimo ati majemu lailai ati majemu tuntun gbogbo ya lo je kini o lo wa fun ikoni fun ibaniwi fun igbani ni iyanju so na gbodo se kini agbodo duro ninu awon eko yi eko awon apostle eyi ti ati fi lele kin se eko ara eni ari pe eko ara eni ti opolopo nko loni o ti mu ki opolopo o sina awon opolopo ijo opolopo iranse Olorun eko ara eni ni won nko ni imo imo ti won ni won fi nko awon eniyan kin se eko awon apostle ti ba wo ise awon apostle ori ikeji ese ikeji le ni ogoji out of apostle chapter 2 verse 42 ari pe o ni won si duro sisin ninu eko awon apostle ati ni idapo ni bibu akara ati ninu adura ere yen awon ijo akoko a so pe won duro ninu eko awon apostle sugbon loni nko opolopo ijo oduro nu eko awon apostle yi ohun to wa ninu iwe mimo oto ni eko ti won ko a ko bible so won pe oko ni ori aya oko ni ori di awon opolopo eko lo pe arara o awon mejeji ikankan na ni won agbara kan na ni won ni oko oko ati aya ikankan na ni won se eko ti bible ko wa niyan a ri pe nipa be opolopo idile lo ti daru aya o le fer ko fe teriba fun oko mo ani a ase ti oni le mi na ni nje si eko ti bibeli ko wa niyan bibeli ko wa pe ki awon aya ko ma teriba fun awon oko won sugbon loni nko opolopo ile ko a iwo aya iwo oko na o le teriba fun aya re a ri pe olukuluku eko ti a ko wa gbodo ndu a gbodo duro nu re o si bibeli wa pe iwo eyin oko oni e feran aya yin oni eyin aya e teriba fun oko yin a ri pe eko inu bibeli ni sugbon a ri pe loni eko ti opolopo nko o yato si awon eko won yi sugbon a ri pe ti a ba fe dagba ni nipa ti emi ta fe faraji fun idagbasoke nipa ti emi a gbodo duro ninu ikoni ti ijo akoko a ri pe eko awon apostle ijo apostle a gbodo je kini o a gbodo duro ninu re ki a si ma ko àwọn ènìyàn pẹ̀lú mo gbàdúrà orí ọ̀fẹ́ láti ṣe èyí ní orúkọ Jésù Ọlọ́run ayé ọ̀ǹda rẹ̀ fún wa. A rí pé ohun ìkejì tí a gbọ́dọ̀ ṣe òun náà ni wípé a gbọ́dọ̀ ru ẹ̀bùn Ọlọ́run tí ń bẹ nínú wa sókè. Ẹ̀bùn Ọlọ́run tí ń bẹ nínú rẹ̀ yẹn gbọ́dọ̀ ru sókè o. Stir up the gift of God in you. A rí pé kò sí onígbàgbọ́ kan tí ó wà tí a kò fún ní ẹ̀bùn kan àbí òmíràn láti lò níwájú Ọlọ́run. A rí pé ìwé Hebrew orí ìkejì ẹsẹ̀ ìkẹrin ó jẹ́ kí ó yé wa wípé kò sí ẹnikẹ́ni tó jẹ́ ọmọ Ọlọ́run tí a pè tí a kò fún ní ẹ̀bùn kan àbí òmíràn. So kò sí ẹnikẹ́ni tí ó jẹ́ ọmọ Ọlọ́run tí Ọlọ́run pè tó jẹ́ pé kò ní ẹ̀bùn tí a ti fi fún. Hebrew orí ìkejì ẹsẹ̀ ìkẹrin ó ní Ọlọ́run sì ń fi iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu àti onírúurú iṣẹ́ agbára àti ẹ̀bùn fún mímọ́ ẹ̀bùn ẹ̀mí mímọ́ bá wọn jẹ́rìí gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀ ẹ̀rọ yẹn bá àwọn ìjọ jẹ́rìí àwọn olúkúlùkù ló ti fún ní ẹ̀bùn àwọn ẹ̀bùn tí wọ́n dẹ̀ fún olúkúlùkù olúkúlùkù ń lo ẹ̀bùn rẹ̀ so bákan náà ìwọ náà ẹ̀bùn tí Ọlọ́run fi fún ọ yẹn o gbọ́dọ̀ lo má fi pamọ́ àdìpọ̀ ọ̀pọ̀lọpọ̀ á ní ẹ̀bùn kan a ní pé wọ́n á máa dúró dìgbà tán máa bẹ̀rù
láti máa lo

0: 89 FM. Peace of a dove.
1: In a fast-paced world, Funke is always prepared. Introducing new Silkly with advanced quick foam technology, dissolving faster, foaming instantly, and removing stains deeply to give you two times cleaner results. And now, with its newly improved perfume, every wash leaves your fabrics beautifully scented, so you can show up clean and confident. So clean, it's your time to shine.
2: Ìjẹun wo ọ̀nà láti dáàbòbò àmúlò dátà rẹ̀? Ìdáàbòbò àmúlò dátà rẹ̀ wà lórí áàpù rẹ̀. Yọ àwọn áàpù tí ò wúlò mọ́ kúrò lórí fóònù rẹ̀, àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní Data Safer Mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ̀ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ̀ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò data rẹ. Pí àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
3: After me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
4: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
5: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
6: Dúró náà kó tóra multivitamin yẹn, béèrè lọ́wọ́ ara rẹ̀, ǹjẹ́ ó fún àwọn ọmọ rẹ ní aṣara lóore?

0: òṣì ọkọ mi.
1: Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
2: Màámi.
1: Ṣùgbọ́n dúró náà o, ò ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
2: yẹn. Hypo kẹ̀.
1: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
3: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
4: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
5: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
4: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
5: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
6: My guy, you know say Betway get plenty, plenty casino games for Naija. Over 400 games, aviator, blackjack, roulette, baccarat, slots, live casino. The list not a finish, eh? No matter what you like, it did there for you. Every game in one place. Join Naija's home of casino and win big today. Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
7: Life is exciting on Adaba FM.

0: Some food for any of our M-Copper shop where they near you. You still fit locating of our sales agent for your hood or WhatsApp us on 0904-997-2275. M-Copper. Own now. Pay small, small.
1: Bami confirm ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin tí mo fi sọwọ́ sí yín.
2: Mo ti rí o. Bami gbé aláwàárọ̀ fún wọn.
1: Ilé ìtajà yín yìí ti wá kún fọ́fọ́ o.
2: Tó bá jẹ́ pé nígbà kan tó ṣe tábìlì kan ṣoṣo níta ni. Nínú òjò, ọ̀rá ni mo máa fi bọ àwọn ọjà míì tí màá gbàdúrà pé kí

0: ni ti Olorun ba ni wa ni o le janfani egbogi mo kuro yi o ri pe lagu Olorun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbianju siwa to ti gbianju sawo yen o ri pe lagbara Olorun wa ni o dupe fa Olorun ni o dupe ta lo mi e soju lasan o ngba to ba dodo wa a gbianju a se be Olorun fun pa ba je pe nkan kan wa nbe ni lagbara to Olorun o si ri pe Olorun oba yo gbadu ati ene ni le ise babo oke ogun ni number 4 dudu yami lane opposite oye mekun grammar school ni lu akura ero ba ni soro mi re o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19
1: esho baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
0: o se atokun ibere to bere yi ibere to da ni eje ka wa na sa ke se awon kan ta nje lasiko yi atawon kan ta mu ba won kan yi se da to ti won du to be na lo nsakoba fun agbo ara wa elomi ise ejoko lo nse bẹ́ẹ̀ lomi iṣẹ́ ìdúró ló ń ṣe bẹ́ẹ̀ lomi wàhálà lọ́sàn-án wàhálà lóru ni bẹ́ẹ̀ lomi bá wà wọnú ilé yóò máa rí i pé gbogbo bàràdínlọ́bẹ̀rẹ̀ sí máa ro òun kò ní lè sojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ilé mọ́ tàbí kó kẹ́ ẹ̀ máa gbó pé gbogbo ara ní wò ń bẹ́ẹ̀ lomi bá lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí 30 ìṣẹ́jú 20 ìṣẹ́jú kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe tá bá tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí kólé bí tewúrẹ́ báyìí ni ó máa ṣe ẹsẹ̀ àwọn àwọn bàbá wa ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ọdẹ ni ẹlòmíì ó ṣe wàhálà látàárọ̀ títí di alẹ́ wọ́n tún fi ẹsẹ̀ rìn lóko wọ́n fi ẹsẹ̀ rìn padà wàhálẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ta kẹ́bẹ́ kẹ́bẹ́ kẹ́bẹ́ ọgbọ́n ewé àtẹ̀gbò yìí náà ni wọ́n ń dá ẹlòmíì ọfà ara ni tiẹ̀ yóò kàn máa rí pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni ẹlòmíì tọba ní eléyìí ní yọ̀hún lẹ́nu lẹ́nìí ẹlòmíì a ní eléyìí ló tún yọ̀hún lẹ́nu lọ́la ẹlòmíì ò tiẹ̀ lè sọ bí tí ń ṣe òun iná mo fi ní ẹjẹ́ ká wá jàǹfààní ewé àtẹ̀gbò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyè mẹ́kùn grammar school ní ìlú àkúrẹ́ báyà òwò fẹ́ béèrè ọ̀nẹ̀ àbọ̀ onímọ̀ràn kan tó fẹ́ bí mi sápẹ̀ mi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 64 60 64 19 07 64 60 64 19 ẹlòmíì àti ẹ̀ máa sọ pé òun ò ní gbàgbọ́ nínú ewé àtẹ̀gbò mọ́ bẹ́ẹ̀ kọ́ ìbáyàwó tí báyìí tọ́jú òdodo pàdé ni nígbà tí wọn náà bá yọjú sọ́dọ̀ mi kọ́ wá jàǹfààní egbòogi mọ́wọ́ kúrò ó mọ̀ wípé bí ewé àti egbò ti wà láyé àtijọ́ bẹ́ẹ̀ náà ló wà lásìkò yìí lóòótọ́ ewé àti egbò ọ̀nà wọn ti jìn kò sí nítòsí mọ́ ṣùgbọ́n àwọn ọdẹ kò síbi tá a lè lágbọ́dẹ́ kò síbi tá a lè wá egbòdé láàrin ewé tútù a sì rí egbò tútù tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin nígbà tí wọn náà bá wá sí ọ̀dọ̀ mi ká wá jàǹfààní ewé àtẹ̀gbò mo ti kó egbòogi tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kọ wá láti ìlú sẹ́yìn orò ẹ̀yin náà mọ̀ pé mo máa sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi àwọn ọdẹ sì ní a lè rìnrìn 40 ìṣẹ́jú a lè rìn 60 ìṣẹ́jú a lè rìn látàárọ̀ títí dalẹ̀ tá a sì ní ìṣòro kankan nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ la ní ìṣòro kankan nínú egungun ara wa ṣé bí àǹfààní ewé àtẹ̀gbò yìí náà làwa náà jẹ nítorí àmọ́fin kẹ́yìn ni àwa jẹ àǹfààní ewé àtẹ̀gbò mo ti kó egbòogi tó wúlò fún wa láti ìlú sẹ́yìn orò pàápàá egbòogi mọ́wọ́ kúrò mo ti kó wa ìwọ tọ́lọ́ bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nẹ́gbàrá tó ti nẹ́gbọ̀rọ̀ tó ti rò bí báyà ò lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọn náà bá wá ọ jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo ohun tó ń rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá níléeṣẹ́ bàbá òkè ògùn nọmba 4 dúdú yẹmi lane opposite oyè mẹ́kùn grammar school nílùú àkúrẹ́ ń bẹ̀ la wà a ní faranira wa báyọ̀ fẹ́ bẹ́ẹ̀rẹ̀ ọ̀nẹ́ tàbọ̀.

0: 88.9 FM. Àwòrán sọ̀nù dẹ̀rọ̀ pèsè.
1: Ilé-iṣẹ́ ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti fi ìpátárí ìròyìn tí wọ́n ń gbé kiri wípé wọ́n ń gba àwọn ọmọ ogun ṣiṣẹ́. Àjọ apinaka lórílẹ̀-èdè Nàìjíríà ti bẹ̀rẹ̀ àtúnṣe sáwọn òpó eléyìí tó jẹ́ ti àjọ apinaka ọ̀hún. Ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ nílẹ̀ Nàìjíríà dìbò gbẹngbẹn la wà lẹ́yìn rẹ̀ fún BTO. Ẹ̀ka alẹ́ mo kì yín àsìkò iṣẹ́ látàárọ̀. Ìròyìn àṣálẹ́ la mú wa fún yín láti ìkànnì àdàbà FM 88.9 Àkúrẹ́, ìlú Ìlàrámọ̀kinlàwà, tá a ti ń gbóhùn sátẹ́gùn. Ọ̀pẹyẹmí Jordan Oníròyìn, à ń padà bọ̀, ẹ kú kalẹ̀ ná.
2: Yes, you wait to hear me like this. Make you bring one finger down. If you don't leave something where you won't buy before, but can't they wait? They hope say, in price go come down before you buy them. Make you bring another finger down. If you don't come out one shop, come waka go another place. Until say, it dey cheaper for there. As far as say you don't put one finger down, now you be say, you self they like go where you pay you pass. So, why your choice for bank go come different?
3: You self don't try, for this your hustle. Download Smart Cash app today. Make your money come the hustle for you. You go get 15%. Interest per annum for your savings. No shishi as charges for any withdrawal way you do. All now free of charge and get up to 10% cash back for data bundles. No de cha cha cha. Terms and conditions apply. Smart Cash now by Airtel.
1: Ìròyìn náà rí lẹ́kùnrẹ́rẹ́. Sẹ́nítọ̀ tó ń sojú ẹkùn ìdìbò àárín gbùngbùn ìpínlẹ̀ Ondo nílé ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ yìí, Sẹ́nítọ̀ Adéníyí Adégbàmírè ló ti sọ̀rọ̀ ìgbàgbọ́ wípé ẹgbẹ́ òṣèlú APC yóò borí lẹ́tọ̀ ìdìbò ọdún 2027. Adégbàmírè ó tún fi léde wípé ẹgbẹ́ òṣèlú ọ̀hún ni yóò tún borí àwọn ìpèníjà tó fi mọ́ èdè àìyedè eléyìí tó ń wáyé nínú ẹgbẹ́ náà tí wọ́n sì ṣiṣẹ́ papọ̀ fún àṣeyọrí ẹgbẹ́ ọ̀hún nínú ètò ìdìbò tó ń bọ̀. Sẹ́nítọ̀ náà ló sọ̀rọ̀ yìí nílùú Àkúrẹ́ lẹ́yìn tí ogunlọ́gọ̀ àwọn alátìlẹyìn rẹ̀ tí wọ́n jáde ní kẹ̀tíkẹ̀tí láti wá kí káàbọ̀ ní pápákọ̀ òfurufú ìlú Àkúrẹ́. Bákan náà ló tún ní ìṣe ni àwọn tó tún sọ di mímọ̀ wípé kò sí gbòǹgbò kankan nínú àwọn ọmọ ẹgbẹ́ eléyìí tó jẹ́ pé fanfa ó wà lára wọn lẹ́yìn ètò ìdìbò abẹnú ẹgbẹ́ òṣèlú ọ̀hún tó wáyé pẹ̀lú àlàyé wípé ìkùnsínú àbí èdè àìyedè ó ní o lè mọ wáyé nínú àwọn ẹgbẹ́ òṣèlú nítòótọ́. Ó ní ṣùgbọ́n eléyìí kì í ṣe pé yóò wá mú ẹgbẹ́ òṣèlú APC yóò mú ìlànà wọn di akúrẹ́tẹ̀. Adégbàmírè ọ̀hún ó ní ẹgbẹ́ òṣèlú APC ó ní wọn yóò lọ sí ètò ìdìbò ọdún 2027 pẹ̀lú àfojúsùn tí wọ́n sì rọ àwọn orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n wo àti mọ́ ṣe bọ̀ ìṣèjọba. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé àti àwọn ipa eléyìí tó ti ní. Bákan náà ni Adégbàmírè ọ̀hún ni ló tún sọ di mímọ̀ lórí ọ̀rọ̀ yíyọ owó ìrànwọ́ lórí epo tó sì ní ètò ẹ̀náwó ìjọba ó ti pọ̀ sí àti owó eléyìí tí ìjọba gan tó ń rí pamọ́ èyí tí ó mú wípé ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí ó ti túnbọ̀ bẹ́ sú ẹ sí. Gómìnà ìpínlẹ̀ Èkìtì Biodun Oyèbánjẹ ló ti pin ọkọ̀ ètò ààbò tó tó bí 100 fún àwọn elétò ààbò ní ìpínlẹ̀ náà láti túbọ̀ mú ètò ààbò yìí dandan sí bí okùn kanranjangan láti pinwọ́ ìpèníjà ètò ààbò. Gómìnà Oyèbánjẹ ọ̀hún lásìkò tí wọ́n pin àwọn ọkọ̀ ètò ààbò náà fáwọn elétò ààbò nílùú Adó-Èkìtì fìlédè wípé ìdásí ọ̀hún lọ́wọ́ lára akitiyan àti ìfarajìn ìṣèjọba rẹ̀ láti dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn aráàlú àti láti rí dájú pé ìpínlẹ̀ náà ló sì wà ní àlàáfíà táàbò tó péye tó sì wà ńbẹ̀. Gómìnà tún fi léde wípé ọkọ̀ eléyìí tí wọ́n gbé kalẹ̀ ọ̀hún ni wọ́n yóò pín káàkiri èyí tí wọ́n fi máa mójútó ọ̀rọ̀ ètò ààbò pẹ̀lú àfikún pé díẹ̀ nínú ẹ̀ ni wọ́n yóò tún fi ṣe àtìlẹ́yìn fún ìbẹ̀rẹ̀ àwọn elétò ààbò ọlọ́pàá ìpínlẹ̀ nípínlẹ̀ Èkìtì. Oyèbánjẹ ó tún fi léde wípé ìdásí eléyìí tí wọ́n ṣe yìí ni yóò tún kún eléyìí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ tó jẹ́ ìrànwọ́ tí wọ́n ṣe fún àwọn elétò ààbò tó fi mọ́ ọkọ̀ tí wọ́n fún wọn àwọn irinṣẹ́ míì tí wọ́n tún fún wọn tó fi mọ́ àwọn aṣọ gbọ́tàmì àti àwọn eléyìí tí fìlà eléyìí tí wọ́n ń dé sórí. Bákan náà ẹ̀wẹ̀ to fi mo awon irinse mi ti won ti fun won saaju ni nkan bi odun meji seyin bakan ewe ni o to pase fun won ipele to abo hun ki won wa ri daju pe won pararo amojuto eto abo bayi pelu bi o si tun ro awon iko eleto abo ka won na ki won si tun wa loju lalakan fi sori ki won sise won bo se to ati bo se gomina hun ko sa tun wa pe fun ifowosowopo laarin awon eleto abo gbogbo wi pe ko gbodo si eleto abo kan eleyi ti o so wi pe ohun oba elomi sise o ni ki won to se amojuto amulo awon ilana imero eni to je olunlo pataki si gomina lori oro eto abo ogagun feyinti ebinisa ogundana o ro awon osise eleto abo awon ilese eleto abo ti won je anfani e ki won ri daju pe won lo awon oko hun bo se to ati bo se ye ki won si mo se itoju re ilese omo ogun ori omi nile Nigeria nlo ti fi ipatari iroyin kan ti won gbe kirinu wi pe won gba awon eyan si ise ologun bayi gege bi won se fi lede wi pe iro to jina so to ni en to je oludari eto iroyin fun ilese omo ogun ori omi ogagun abiodun folorunso ninu atijade to fi ta loni lo ti fi lede wi pe iroyin ti won gbe kiri lori awon ero ayelujara ohun lo je ofefe iroyin ati wi pe ko wa lati odo won o wa ro awon ti won fe wo ilese ologun atawon aralu ki won te jeje ki won si mo bo si owo awon alagbida lori oro hun bakana lo fi lede wi pe ti ilese omo ogun ori omi ti won ba gba awon eyan sise oni won gbe sori itakun ayelujara won ti ki se ayederu eleyi ti won gbe kiri ilese olopa nile Nigeria lo ti fi kele ofin gbe awon afrasi to tobi ojile ni odunrun o le me ojile le odunrun o de mefa ti won sun dola emi awon eyan ti won jigbe ogba be ni won tori awon nkan ija oloro won tun ri gba lowo won to fi mo ogun oloro gan kaakire awon ipinle lorilede Nigeria eni to je alukoro ilese olopa nile yi CSP Ani Iniadu ino foju oro ilede wi pe yin se ni won dola emi awon eyan meji kan nipinle kadina ti won jigbe be ni won to fi kele ofin gbe awon ajinigbe kan ati awon ti o nse fayawo awon mo kekeke lawon ipinle ti won itori awon nkan ija oloro gba lowo won nipinle Kano nipinle kadina Imo Ogun ati ipinle Ekiti nipinle Ebonyi yin ti ilese olopa to fi kele ofin won fi gbe awon ajinigbe kan eleyi ti won ni won ji obirin olopa kan gbe be lawon iko eleto abo nipinle Benue ni won tun ni alafia ni won ti da pada si ibi ti yanpan yanrin to ti n waye eni to je asoju orilede Nigeria ninu ajo isoka agbaye ambassador Jimo Ibrahim lo ti fi lede bayi wi pe ida 60 awon eyan ti o soro nibi ipade apapo ajo isoka agbaye eleyi to je pe o yo waye ohun in lo je pe awon igbakeji are tabi awon minister foro le okiri in lo wa soju orilede won eni to je asoju ohun o soro idaninoju wi pe orilede Nigeria ni yo si tun duro digbe lori ipo ti won wa ninu ajo isoka agbaye gege bo si je pe iwaju ona ni aye won wa ti igbakeji are leye Kasim Setima ti o si duro fun are Bola Ahmed Tinubu nibi ipade apapo ohun Ibrahim lo tun je eni to je alaga igbimo tekoto lori oro eto isuna ati eto isakoso ninu ajo isoka agbaye o fi lede pe minister foro le okiri ambassador Bianca Odumegu Ojuku atawon iko ijoba mi ni orilede ye oni won yo darapo mo igbakeji are nibi ipade apapo ohun ninu atijade ti won wa fita ni won ti fi lede wi pe ise ni won ro awon orilede Nigeria gan ki won se agbeyewo lori awon orilede eleyi ti won fe kopa ninu ipade apero ohun ki won wo awon to wa soju awon orilede won ti o si ni orilede Nigeria ye mo tesiwaju lati ko ipa eleyi to joju ninu igbimo ajo isokan agbaye ohun. ewe igba keji are leye Kasim Setima oni ireti wa wepe yo kopa ninu ipade apapo ajo isokan agbaye ni New York ti o si je pe yo so oro apileko orilede Nigeria gege bi o ti tifilede wepe ki kopa orilede Nigeria ohun eni yo je oro to kan orilede Nigeria ni won yo so nbe Setima oni orilede Nigeria ni o tun duro digbe ti o fara won jin lori ibasepo to fi mo pe won tesiwaju lori mimo pe fun atoto eleyi to yanranti eyi ti o fun awon orilede ni idagbasoke igba keje are ni ireti wa wi pe yo so oro apileko orilede Nigeria ni bi ipade apapo ohun eleyi to je pe yo waye ti to se ipade pelu awon adari orilede atawon olokowo aya are orilede ye senator Olureme Tinubu lo ti pe fun ki awon omo orilede ye ki won ma fi aye sile fun epin rara ki won si fi aye sile fun ibasepo alafia ati bibo wo fun ara eni gege bi orilede se tin se ayajo alafia lagbaye todun 2026 ninu atijade ti o fi ta ohun ni aya are senator Olureme Tinubu ni lo ti ro awon omo orilede ye ki won toro mo fa aye sile fun ifekun lokun ati sisana isokan laarin ara won pelu alaye wi pe alafia o bere lati nu ile to si lo si ilewe ibise ati ni ilu gan aya are ohun oni gbogbo awon omo orilede Nigeria oni won ni ipa lati ko lori alafia awujo ajo apeleka lolede Nigeria ni won ti bere atunse bayi si awon opa eleyi to je opa ina bi merin iye ti o je pe won baje ni oju ona Afam IPP elelewo ni iye to je 132 kv iye ti o je pe o je oju opo ina ohun ajo ti si eni ohun no fuju oro ilede nu ati jade ti igbimo alase ajo na ti won fi ta loni pelu atoka si pe awon opa ina na ohun lo je pe won se awari e gege bi awon to je onimo nipa awon to je onimero ajo ohun bi won se ti ri nigbati won se ise won ni ilu Port Harcourt bakan na ni awon ti awon agbegbe eleyi to je pe won ni isele ohun to sele si oni ti T50 si T53 iti won ni won baje ti won itoko awon kan ti won to ko lo egbe awon akeko nile Nigeria ekun ti apa iwo orun gosu ile yi ni won ti dibo gbangban bayi la wa leyin re fun minister foro abele olubumi toji ojo ti won si toka si ati mo se bore pelu awon atunto eleyi to je pe o ti se iyi ti won ni lati gbati o ti gori apere ipo ti won fun egbe awon akeko ohun won fi lede pe awon boju wo bi minister ohun bi o se tin sise pelu awon abajade ise eleyi ti won ri ohun ati wi pe gbogbo awon igbese ti won ton gbe ohun lo ni ipa lara awon omo orilede Nigeria ti ki sise oro osilu lasan bakana nu ati jade ohun ti en to je oludari egbe awon akeko ohun to je alamojuto lekun yi yini Doshaya Adeyemo to fita lo ti ni egbe awon akeko ohun ti o je pe won soju awon akeko to tobi milionu 25 kaakiri ipinle Eko Ogun Oyo ipinle Osun Ondo ati ipinle Ekiti ninu ati jade ohun na ti fi lede wi pe egbe awon akeko na ni won ti to pinpin ise eleyi ti ile ise to ni se ora abele ti won ti se lati gbati to je ojo ti o ti de office lojo 21 osu kejo odun 2023 ti won si ri awon atunto eleyi to ti ba ile ise to ni si wole wode atawon gba ewon to fi mo idagbasoke awon odo lolede Nigeria minister faro igbokegbodo oko tele lolede ye Festus Pubeni ilo ti gboriyin bayi fun are Bola Ahmed Tinubu fun bi o se ti san awon ajele owo eleyi ti won je awon osise tele Nigeria Airway pobele ohun oni owo toto bi bilion meji dini ogun naira iye ti ijoba apapo to san fun awon osise tele ohun toto bi egberun meji abo ole ona je pe o je ohun iranwo eleyi ti awon to je anfani e ti won je ti won ti duro tipe tipe lati bi odun lati bi ogun odun sayin ti won ti fagile ile ise na won ni idasi yi ona je pe o ti se iranwo gidi fun awon osise ohun ti won ti so ireti nu tele egbe oselu All Progressives Congress APC lo je pe won ti se daada bayi pada ninu awon atundi eto odibo iyi to je ti legbimo asofin to waye lopin ose to koja yi gege bi egbe oselu APC bo ti jawe olubori merin ninu ijoko marun ti legbimo asofin agba titi ipinle kaakire awon ekun idibo bi apa ila orun ariwa iwo orun ariwa ati ajindo gusu ninu atasiko meta ninu ekun idibo mefa egbe oselu APC ni won jawe olubori

0: kan ba kan na we o ni ikede yi o n lo waye gege bi kun ba ole bo se tin waye laarin Tehran ati Washington lagbo amuludun eni to je agbohun si afefe lori ero ayelujara ni yini gengen ndo ti benu atelu aderin ko sunu ni yini wori pikin lori fọnran kan eleyi to se afihan ibasoro re pelu timaya to ise apejuwe igbese ohun gege bi sise ikolu si eni ti o je oko obirin na yin se ni gengen no wa pe fun ki aderin po sunu ni ki o lo yo fọnran ohun ko yoko loju opo ibaren soro ko si toro aforijin laarin wakati 24 yin se ni o soro yi wipe o nilo lati soro loruko eni to je oko ri wori pickings ti oba ni ohun ni soro ni ti e gege no tun wa fi lede wipe koda o na ko le gba iru oro be rara ko le gba wole labala iruyin ere idaraya folajin oyetayo o ti wa nkale e mo ba wa kalo
1: e ka le mo kiyan akuse lataro e ka bo sabala iroyin ere idaraya wa fun ti asale tuni iko egbe agbobulu super eagles orilede nigeria lo ti si so loju ibudo re bayi ni papa sere ulu oyo saju awon ifese wonse le ti won gba ninu dije fe ye adulawo to je ifese wonse commerce oyo nigba ton ba nkojo orilede madagascar ati guinea bissau orilede nigeria ni o gba lejo orilede madagascar ni papa sere goswe apabio stadium lojo friday ti si ojo kẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún ta wà yìí kó tó di pé wọ́n rìnrìn àjò lọ sórílẹ̀-èdè guinea bissau láti lọ kojú orílẹ̀-èdè guinea ní ọjọ́ 29 oṣù kẹsàn-án bákan náà victor osimhen ìròyìn jẹ́kúrẹ́ ni wípé kò ní sí nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún látàrí ìfarasìṣe eléyìí tó wà lágọ̀ ara rẹ̀ bákan náà ni wọ́n ṣe láláì pé taiwo awoniyi ni wọ́n ti pè láti rọ́pò victor osimhen akọ́nimọ̀gbá ẹ̀kọ́ super eagles eric che ni yóò dán àwọn agbábọ́ọ̀lù ọlọ́kọ̀ òjọ̀kan wò nínú ìfẹsẹ̀wọnsẹ̀ náà níbi tí a ti rí ademola lookman moses simon samuel chukwueze alex iwobi àti balógun ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún wilfred ndidi níbi ikọ̀ super eagles ti ṣe múra sílẹ̀ fún àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ náà agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè nigeria gift oban òun ló ti léwájú àwọn atamátàsílẹ̀ tó ń mi àwọn tó pọ̀ jùlọ báyìí nínú ìdíje líìgì àgbà òjòrò orílẹ̀-èdè turkey níbi ó ti ran ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù rẹ̀ amenspor lọ́wọ́ láti fìyà jẹ ikọ̀ besiktas pẹ̀lú àmì ayò 3-2 ọ̀báhùn ló gba àmì ayò wọlé ní ìṣẹ́jú 13 tí ìfẹsẹ̀wọnsẹ̀ náà gbéra sọ kó tó di wípé ó tún pèsè ìrànwọ́ nínú ìfẹsẹ̀wọnsẹ̀ náà eléyìí tó ti mú kí ó ti gba àmì ayò 7 wọlé báyìí nínú ìdíje líìgì tó gbéra sọ lórílẹ̀-èdè turkey akẹgbẹ́ rẹ̀ tó tún jẹ́ ọmọ orílẹ̀-èdè nigeria victor osimhen ló ń ti gba àmì ayò 6 wọlé tó ń ti ìrànwọ́ 2 nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù galatasaray tó náà ti ń ṣiṣẹ́ ajere lọ́wọ́ ta wà yìí. ẹlẹ́ alan ló mi àwọn fún ikọ̀ manchester city níbi wọ́n ti fìyà jẹ ikọ̀ sunderland pẹ̀lú àmì ayò 5-3 nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ìdíje ti english premier league eléyìí tó wáyé lánàá ọjọ́ sunday eléyìí tó mú kí agbábọ́ọ̀lù ṣe dáadáa báyìí. alan ló mi àwọn ní ìṣẹ́jú 81 ti ìdíje náà kó kù díẹ̀ kó parí eléyìí tó mú kí ó jẹ́ pé ó ti mi àwọn gbogbo ọkọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù 25 eléyìí tó ti bá pàdé nínú ìdíje ti english premier league.
0: tó ibi tí àmọ́rímọ́rí lórí ìròyìn àṣálẹ̀ wa fún ti òní patience olùṣègùn lólóòtú ìròyìn ọ̀pẹ̀yẹmí jọ̀ọ́dá ló mú wá sétí gbọ̀yìn ó rán ẹ̀ lásùn kásùn rèé.

0: Tẹ̀kú kalẹ̀ gbogbo òbí abiyamọ gidi tẹ̀ ń gbọ́ mi, àkànṣe ètò nìyí tó jẹ́ wípé tẹ̀ bá gbọ́ tán ẹ padà dúpẹ́ ni ò pàápàá jùlọ gbogbo ẹ̀yin tẹ̀ ti lọ́mọ tó ti ṣe wàhálà ẹ̀ka àti nẹ́kò pẹ̀lú GC tí wọn ò sì rọ́nà àbáyọ láti wọlé sí yunifásitì kankan. Ó yá ẹ fìtí balẹ̀ kẹ gbọ́rọ̀ tálejò pàtàkì mi yìí fẹ́ sọ. Ó yá àlejò mi ẹ bá ń dárúkọ yín fún gbogbo àwọn èèyàn wa kẹ sì sọ iléeṣẹ́ eléyìí tẹ̀ ń ṣojú fún.
1: Ẹ ṣe gan ni olótú, orúkọ mi ni Mrs. Jemine, mo jẹ́ aṣojú iléèwé St. Albans Prevesity College tó kalẹ̀ sí number 17B
2: Ijero Street Ijapo Estate ní Àkúrẹ́.
0: Ilé ẹ̀kọ́ St. Albans Prevesity tẹ̀ ń sọ yìí kí ni wọ́n ń fi àwọn ọmọ rọ́mọ.
1: Lákọ̀ọ́kọ́ ná, a fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn òbí àti alágbàtọ́ tí wọ́n ní ìgbàgbọ́ nínú wa tí wọ́n sì rán àwọn ọmọ wọn wá sí ilé ẹ̀kọ́ St. Albans Prevesity College. A gbé ilé ẹ̀kọ́ yìí kalẹ̀ fún àwọn ọmọ tí wọ́n ti ṣetán ní ilé ẹ̀kọ́ girama tí wọ́n sì fẹ́ tẹ̀síwájú lọ sí universities. Ilé ẹ̀kọ́ St. Albans Prevesity College ń ṣe A-level programs bí Cambridge International, JUPEP àti IGMB èyí tí ọmọ lè lò láti lọ sí universities ní 200 level directly.
0: Kí wọ́n ní àǹfààní tí ń bẹ nínú àwọn ẹ̀kọ́ mẹ́ta eléyìí tẹ ti dárúkọ wọnyí.
1: Ẹ ṣeun lótú, ọmọ tó bá ṣetán lọ́dọ̀ wa ní iléèwé St. Albans Prevesity láàrin oṣù mẹ́sàn sí mẹ́wàá ní àǹfààní láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní ìpele kejì ní yunifásitì. Ọmọ tí ó bá sì ṣetán lọ́dọ̀ wa ní iléèwé St. Albans Prevesity ní àǹfààní láti ṣe dáadáa ju àwọn akẹgbẹ́ wọn lọ nítorí pé a máa ń fún wọn ní ètò ẹ̀kọ́ tó yanrantí ní iléèwé wa. Èyí sì máa ń ràn wọ́n lọ́wọ́ láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní yunifásitì ní 200 level directly.
0: Ẹ ṣeun, ó dáa, kí wá ni tí yín fi yàtọ̀ sí tàwọn tó kù?
1: Lákọ̀ọ́kọ́, ilé ẹ̀kọ́ St. Albans jẹ́ iléèwé tí ó gba àṣẹ ìjọba. Àwọn olùkọ́ tó sì wà ní iléèwé yìí jẹ́ olùkọ́ tí ó dángájíá tí a sì fún àwọn akẹ́kọ̀ọ́ ní ìmọ̀ ẹ̀kọ́ tí ó yè kooro. Our teaching and learning method jẹ́ ti ìgbàlódé. A dẹ̀ tún wà ní conducive learning environment. A ní boarding house facilities fún àwọn akẹ́kọ̀ọ́ tí ó bá wá láti ọ̀nà jíjìn. A máa ń ṣe ìgbáradì fún àwọn akẹ́kọ̀ọ́ wa èyí tí ó máa ń ràn wọ́n lọ́wọ́ láti ṣe dáadáa ju àwọn akẹgbẹ́ wọn lọ nígbà tí wọ́n bá dé universities. Nítorí pé a tún máa ń ran àwọn akẹ́kọ̀ọ́ wa lọ́wọ́ nípa kíkọ́ wọn ní English language, mathematics and computer.
0: Kí ni àwọn nǹkan àmúyẹ tí ẹni tí ó bá fẹ́ wọlé sí iléèwé tí ó ní ìyẹn entry requirements?
1: Ẹni tí ó bá fẹ́ darapọ̀ mọ́ wa ní iléèwé St. Albans Prevesity College máa ní 5 O-level credit ní èsì ìdánwò WAEC tàbí NECO.
0: Ìbéèrè kan tí ó máa tawọ́tasẹ̀ inú àwọn èèyàn báyìí ni ti ọ̀rọ̀ owó iléèwé. Owó iléèwé yín ṣé kìí ṣe léyìí tí yóò kanyàn lẹ́gùn ẹ̀yìn?
1: Olóòtú, owó iléèwé wa ò pọ̀ rárá, kò ní kán àwọn òbí ní egun ẹ̀yìn, a sì tún bá kí àwọn òbí máa sanwó yìí díẹ̀ díẹ̀.
0: Gbogbo ẹni tó bá wá nífẹ̀ẹ́ láti darapọ̀ mọ́ iléèwé yìí, ọ̀nà wo ni wọ́n gbà?
1: Ọmọ tí ó bá fẹ́ darapọ̀ mọ́ wa ní St. Albans Prevesity College kó wá sí iléèwé wa ní number 17B
2: Ijero Street Ijapo Estate ní Àkúrẹ́. Tí ẹ bá ti wọlé láti Okejebu Gate, ẹ kàn rọra rìn díẹ̀ sísàlẹ̀ tàbí kí ẹ drive down wá sísàlẹ̀. Ẹ ó rí second turning ní apá òsì kí ẹ yà síbẹ̀. Tí ẹ bá ti débẹ̀, ẹ ó rí pátákó ajúwe wa tó wà níbẹ̀ tó ń tọ́ka sí iléèwé St. Albans Prevesity College ní Ijero Street.
1: Number 17B. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí ìbéèrè, ẹ lè pe àwọn nọ́mbà wọ̀nyí 0703398 8200 lẹ́ẹ̀kan sí 0703398 8200 tàbí
2: 0703006392.
0: Ó dára kí n tó yọ̀ǹda yín, kí ni àmọ̀ràn yín fún gbogbo àwọn òbí àti alágbàtọ́ pẹ̀lú àwọn ọmọ iléèwé gan pàápàá tí wọ́n wà nílé tí wọ́n sì ń wọ̀nà láti wọlé sí yunifásitì?
1: Àmọ̀ràn mi fún àwọn òbí àti alágbàtọ́ ni wípé kí wọ́n má jẹ́ kí àwọn ọmọ wọn dúró sílé máa fi àkókò ṣòfò di ìgbà tí èsì ìjáàbù wọn máa dára. Ẹ jẹ́ kí wọ́n wá sọ́dọ̀ wa ní iléèwé St. Albans Prevesity College láti wá ṣe ẹ̀kọ́ A level èyí tí ó máa fún wọn ní àǹfààní láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní yunifásitì tí ó bá wù wọ́n láti ṣe course tí ó bá wù wọ́n lọ́kàn. Láàrin oṣù mẹ́wàá péré ni wọ́n fi ṣe ẹ̀kọ́ A level program yìí ní St. Albans Prevesity. Tí wọ́n bá dẹ̀ ti ṣetán, wọ́n á lò láti wọlé sí yunifásitì èyíkéyìí tó bá wù wọ́n láti lọ ṣe course tó bá wù wọ́n ní 200 level.
0: Tó bó ti jẹ́ òǹlẹ̀ ti gbọ́ yẹn o láti iléèwé St. Albans Prevesity College, Matthew Adékúnlé Ọládíjì ló kọ mi tẹ́ ń pè ní ìlú Èkó.
3: Life is exciting on Adaba FM.

0: rẹ ló jẹ́ kọ́ máa ta fàṣí o.
1: Ṣé ìjọba yóò fi kílọ̀rẹ́?
0: Ogo rẹ ni o.
1: Fi kílọ̀rẹ́?
0: Tó o bá gbogbo wáyé.
1: Ṣé kọ́ mi ti kílọ̀rẹ́?
0: Wọ́n lè ta fàṣí o.
1: Ṣé o bá ṣútà rẹ àti o?
0: Ọdẹ ilé yín.
1: Ṣé àwọn tí a fi ọ́sọ̀?
0: Kò lè ríṣẹ́ ṣe. Tí o bá gbogbo wáyé. Ọdẹ ilé bàbá ẹ.
1: Àwọn tí a fi ọ̀fọ́lá sí
0: ibi tó ti lọ́kọ. Kò lè ríṣẹ́ ṣe lórí àwọn ọmọ
1: ẹ.
0: Kò lè dẹ ọpọlọ wọn rú. Kébi tó máa sọ wọ́n di amúgbó. Tí wọ́n bá gbogbo wáyé. Ogo ń bẹ ní ara wọn. Mi wọ́n ṣe ń yọ wọn
1: lẹ́nu.
0: Ogo ẹ. Mẹ́ṣe ni ọ
1: lára.
0: Wọ́n ta fàṣí Jósẹ́fù náà. Nítorí pé ogo wáyé. Nítorí pé ogbé ogo wáyé. Wọ́n ta fàṣí. Jósẹ́fù. Ẹ̀ṣà. Torí ogo ẹ ni. Genesis 49.
1: Yes, sir.
0: Verse 22.
1: Yes, sir.
0: Kí ló sọ?
1: Joseph ní ẹ̀ka ẹlẹ́sọ púpọ̀.
0: Joseph ní ẹ̀ka ẹlẹ́sọ púpọ̀.
1: Ẹ̀ka ẹlẹ́sọ púpọ̀ ní ẹ̀bá kọ̀ǹga.
0: Ẹ tún wò ó bó ṣe ní ẹ̀sọ púpọ̀ tó. Ó tún wà ní ẹ̀bá kọ̀ǹga.
1: Ẹ̀sà.
0: Ẹ̀sà.
1: Ẹ̀sà.
0: Igi tí a bá gbìn sí etí pa odò.
1: Ẹni tí planted at the season.
0: Yóò máa so èso rẹ̀ ní àkókò rẹ̀.
1: Jẹ́mi ní fi the season.
0: Ewé rẹ̀ kì yóò rẹ̀ dànù.
1: His leaves shall not wither.
0: O gbogbo tó bá ń ṣe.
1: Everything he does.
0: Ni ó máa ṣe déédéé.
1: He prosper.
0: Ọ̀tá ti rí.
1: The enemy saw it.
0: Wípé.
1: That.
0: Tá a bá fi ilẹ̀. Yóò gbilẹ̀ létí omi.
1: You establish a.
0: O gbogbo tó bá ń ṣe.
1: Everything he does.
0: Yóò máa ṣe déédéé.
1: He prosper.
0: Ewé rẹ̀ kì yóò rẹ̀ dànù. Ìyẹn ni wípé Ọlọ́run á tún protect yẹ. Má jẹ́ kí n tẹ́. Torí bẹ̀ náà ṣe ta fàṣí. Verse 23. Kí ló ti wí?
1: Àwọn tafàtafà bà nínú jẹ́.
0: Àwọn tafàtafà bà nínú jẹ́.
1: Wọ́n sì tafà ṣe.
0: Ẹ̀yin tafàtafà ti ń bẹ ní agbolé àwọn èèyàn yìí.
1: Akásì ní fámìlì.
0: Tí wọ́n bá jẹ́ kó o sàmì.
1: Kí ló ṣe lọ́dọ̀ ẹ̀mí?
0: Àrá fa ẹ̀mí wọn yá. Ẹ máa kí bẹ tẹ̀lé mi. Ẹ̀yin tafa tafa ilé wa.
1: Ẹ̀yin tafa tafa ilé wa.
0: Tẹ di ọdẹ àpọ̀gọ́.
1: Tẹ di ọdẹ àpọ̀gọ́.
0: Ẹ kú ikú ọ̀rọ̀.
1: Ẹ kú ikú ọ̀rọ̀.
0: Ẹ̀yin tafa tafa.
1: Ẹ̀yin tafa tafa.
0: Tẹ di ọdẹ àpọ̀gọ́ ilé wa.
1: Tẹ di ọdẹ àpọ̀gọ́ ilé wa.
0: Ẹ kú nítorí ọ̀rọ̀ mi.
1: Ẹ kú nítorí ọ̀rọ̀ mi.
0: Ẹ̀yin tafa tafa.
1: Ẹ̀yin tafa tafa.
0: Tẹ di ọdẹ àpọ̀gọ́.
1: Tẹ
0: di ọdẹ
1: àpọ̀gọ́.
0: Tafa.
1: Jabike Maka.
0: Lo sọ tẹ́lẹ̀.
1: Kẹ́sà.
0: Ara pawọ́.
1: Ami. Jọbẹ tó
0: dà. Ara pawọ́.
1: Ami.
0: Ara pawọ́.
1: Ami.
0: Ogun ọmọ ẹ.
1: Kẹ́sà.
0: Tí wọ́n fi yọ ẹlẹ́nu.
1: Kẹ́sù.
0: Báyìí lolúwo wí.
1: Kẹ́sà.
0: O yẹ gbẹ ogun ẹ padà.
1: Ami.
0: Gbẹ ogun ẹ padà.
1: Ami.
0: Oru ọta tamátàsé.
1: Kẹ́sù.
0: Tó pa ẹ́ tìràwọ̀ tìràwọ̀.
1: Kàkí yẹ o.
0: Báyìí lolúwo wí.
1: Kẹ́sà.
0: Iná gbé jáde.
1: Ami.
0: Iná gbé jáde.
1: Ami.
0: Kí gbé sọ pé ẹ jáde lára mi.
1: Ẹ jáde lára mi o.
0: Oru ọta tamátàsé.
1: Oru ọta tamátàsé.
0: Tó pa ìràwọ̀ mọ́ mi nínú.
1: Tó pa ìràwọ̀ mọ́ mi nínú.
0: Sọ kan tí mo wáyé wájẹ́.
1: Kí n bá yọ jẹ́.
0: Jáde o. O yẹ duwa.
1: Ọgbà Jésù.
0: Ẹ̀yin oru ọta tamátàsé.
1: Ẹ
0: jáde o. Atamátàsé. Báyìí lọ lúwa wí. Iná gbé jáde. Iná gbé jáde. Iná gbé jáde. Jáde o. Jáde o. Jáde o. Jáde o. Jáde o. Jáde o. Jáde o. Ẹ má jáde. Ẹ má jáde. Esa.
1: Yes, sir.
0: Tori ogun e.
1: Because of your glory.
0: Na se kore re.
1: That's why they hate you.
0: E gbon ti won so ni.
1: Yes, sir.
0: O ni won ta fasi.
1: They shot arrow.
0: Leyi ta ta fasi nko.
1: Oh, they shot arrow.
0: Kini bi beli so.
1: Won ta fasi.
0: Yes.
1: Won si kore ra re.
0: Won kore ra.
1: Yes.
0: Gbogbo fa kore ra.
1: Arrow be
0: ti. Ti won fi si e lara.
1: Yes.
0: Ara ine gbe jade.
1: Ah, ka se mo.
0: Ara ine gbe jade.
1: Ah, ka se mo.
0: Ni pase ase woli.
1: Yes, sir. I told you the prophet.
0: Bi o ba gba woli.
1: Yes.
0: Prophet,
1: the prophet.
0: Wa jere woli.
1: You shall prosper.
0: Bible says.
1: Yes, sir.
0: Gba woli gbo.
1: Believe your prophet.
0: Iwo yo serere.
1: You shall prosper.
0: Gba Oluwa Olorun re gbo.
1: Believe the Lord your God.
0: How fear sere mule.
1: You shall be established.
0: Gbogbo eyin tin gbo mi.
1: For those that hear me now.
0: Ogo ti won ti pa.
1: Your glory has been secured.
0: To fi la kakala ye.
1: You labor in vain.
0: Ti won ji o serere.
1: Life of prosperity.
0: Ogo ye jidire.
1: That glory is before.
0: Ogo ye jidire.
1: That glory is before.
0: Ogo ye jidire.
1: That glory is before.
0: Irawo to ku ninu e
1: to
0: fi gbiyanju ati kole
1: ti
0: won ji orile ko so le pe Jesus sinu rin ajo elele tori eni kan soso ti mu ke eyan kole ni Jesus le kan
1: Jesus
0: I will not lie to you
1: ori parato
0: ti ma paro fun e
1: if I lie to you
0: mo tan Olorun niyan
1: I have deceived God
0: mi o si ni tan Olorun
1: I will never deceive God
0: mi si ni foruko Oluwa
1: I will not be deceived by God
0: fi tan eje
1: to deceive you
0: eni kan soso
1: just the only one
0: to le ji o kole
1: ka make you complete abi
0: o le ji o sere
1: let me prosper
0: only Olorun
1: is God
0: gbe Oluwa Olorun re gbo
1: believe the Lord your God
0: fi esere mule
1: you shall be established
0: bible wi pe
1: bible says
0: bi ko se pe Oluwa ko ile na
1: the Lord be there
0: awon tin ko se lasan
1: you that will revive
0: eyin ti e ko ile ni ase ti
1: for those that have completed building
0: eh I know me sin you
1: I'm saying to you
0: bayi Oluwa
1: wi say the Lord
0: agbara tin ko ile ja agbara tin pa iri ile
1: yes sir
0: so osi yo ti lo
1: yes sir
0: this we did 15 days
1: yes sir about loko yin
0: owo le yoju si e
1: oh yes
0: ko de dari awon ero
1: yes sir
0: happy for you ko de ko ero si bi ise yin
1: oh yes people your sir
0: ti won pari ile yen kia kia
1: this is a beautiful thing
0: mo so tele
1: I promise you
0: bayi Oluwa wi
1: yes sir
0: gbogbo ile to ko di akoti
1: yes sir
0: o ya lo pari
1: re
0: lo pari re lo pari re
1: amen
0: Jesus nikan
1: Jesus alone
0: la ba ni kole Olorun nikan
1: God alone
0: lo le be ko
1: yes
0: Olorun ba si ninu rin ajo o le ri ko gbogbo to ba nse aseti ni wa ma se gbogbo to nse la se ti tori Jesus o si nbe iji to nja yi tori Jesus o si nbe o di apogo ile yi ise tori se lori oro e tori Jesus o si nbe
1: ti
0: Jesus ba ti
1: de
0: ko le ri sese ikoro to nla koja Jesus ti o si nbe eni kan pe
1: Jesus
0: e pe Bartolomi o pe lojo
1: si
0: oju re mo la
1: eni
0: ba pe yo ku ni ku afoju yo bo sinu imole yo ku ni po okuku yo bo sinu imole gbogbo eni ti aye re nbe ninu okuku don tira kanili aye tori po sini Jesu ni e pe Jesu ki ngbo e pe soke so pe Jesu ma bo ma bo sinu aye so pe Jesu de saye mi Jesu de saye mi ele ikoro jade laye ele ase ti jade e mo fe kole mo fe serere iwe extra extra chapter 6 so le sare ba me ka extra chapter 6 verse 14 kilo ti so sa
1: awon agba Judas
0: iko ile
1: won si serere
0: kina ni won se
1: won serere
0: so pe sina yo mi yo kole lo serere
1: yes sir
0: egbon to so ni
1: yes sir
0: awon agba Judas iko ile
1: yes sir
0: won si serere
1: won serere
0: so pe awon agba sina yo mi
1: awon
0: omo ile sina yo mi
1: awon ile
0: awon omo ile olajide
1: awon omo ile
0: won si kọ ilé.
1: A se kọ ilé.
0: Wọ́n sì ṣe rere.
1: A dẹ̀ ṣe rere.
0: Sọ pé mo ṣe rere.
1: Mo ṣe rere lónìí
0: o. Mo kọ ilé.
1: Mo kọ ilé o.
0: Mo ṣe rere.
1: Mo ṣe rere.
0: Mo tayọ láàrin ẹgbẹ́.
1: Mo tayọ láàrin ẹgbẹ́.
0: Ọ̀nà mi là.
1: Ọ̀nà mi là.
0: Mo kúrò nínú òkùnkùn lẹ́nu.
1: Mo kúrò nínú òkùnkùn lẹ́nu.
0: Mo bọ́ sínú ìmọ́lẹ̀.
1: Mo bọ́ sínú ìmọ́lẹ̀.
0: Mo kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀.
1: Mo kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀.
0: Mo gba Jésù sínú ayé
1: mi. Mo gba Jésù sínú ayé mi.
0: Mo bọ́ sínú ìmọ́lẹ̀.
1: Mo bọ́ sínú ìmọ́lẹ̀.
0: Ẹ kígbe sókè.
1: Jésù.
0: Sọ pé Jésù. Jésù ayé mi.
1: Jésù ayé mi o.
0: Kì í ṣe rere.
1: Kì í ṣe rere.
0: Ẹ̀sà.
1: Yẹ́sà.
0: Gba wòlíì rẹ gbọ́.
1: Oh yes.
0: Ìwọ yóò ṣe rere.
1: Yẹ́sà.
0: Gba olúwa ọlọ́run rẹ gbọ́.
1: Yẹ́sà.
0: Ó fi ẹsẹ̀ rẹ múlẹ̀.
1: Oh yes.
0: Ó ní wọ́n sì ṣe rere.
1: Yẹ́sà.
0: Nípa kíni.
2: Nípa ìyànjú agáì wòlíì.
0: Nípa ìyànjú
2: agáì wòlíì.
0: Agáì wòlíì.
1: Yẹ́sà.
0: Àwọn wòlíì.
1: Yẹ́sà.
0: Tó dúró tì wọ́n.
1: Oh yes.
0: Wọ́n rí ilé kọ́.
1: Yẹ́sà.
0: Wọ́n bá má tún rí ilé kọ́.
2: Ó
0: jẹ́ wòlíì nìkan ló dúró tì wọ́n.
2: If Jesus promised that I stood by there.
0: Kẹ kà síwájú.
2: Nípa ìyànjú agáì wòlíì.
0: Yes.
2: Àti Sekaraya ọmọ Ido.
0: Yes.
2: Wọ́n sì kọ́lé.
0: Wọ́n kọrí.
2: Wọ́n sì parí rẹ̀.
0: Wọ́n parí rẹ̀.
2: Gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ́ Ọlọ́run Ísíráẹ̀lì.
0: Àyà ká dábà lé.
1: Jesus.
0: Wọ́n kọ́ ilé.
1: Yẹ́sà.
0: Wọ́n parí ilé.
1: Ẹ̀ẹ́o.
0: Gẹ́gẹ́ bí àṣẹ.
1: Yẹ́sà.
0: Ọlọ́run Ísíráẹ̀lì.
1: Yẹ́sà.
0: Láìsí àṣẹ Ọlọ́run Ísíráẹ̀lì.
2: Yẹ́sà.
0: Ọlọ́run Ìṣọ́lì. Gbogbo tó dáwọ́lé. Láti January. Ó yẹ lọ parí ẹ̀.
1: Ẹ̀sà.
0: Ẹ̀ka vas

0: lẹ́kọ́. Mama ra kó mọ gbẹ̀bọ̀. Ẹ̀sà kó fún mi lọ́wọ́ rẹ̀ mi nígbà. Tó bá ṣàti délé ṣà wábi tẹ́tí ń ta cement. Kí wọ́n bọ̀ ṣe rú ẹbọ ìnira sí ọ̀nà. Olúwa ní cement wọn ni kí wọ́n fi pèlẹ́ ilé òun olúwa nílẹ̀. Foundation auditorium yẹn wá bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ yìí. Èṣù gbé má gbàgbé. Olúwa wípé ọba tí kì í jẹni gbé ni òun Ọlọ́run. Sọ èyí tí mo máa wà available fún. Tó bá ṣàti gẹ́ ti cement yẹn gbé wá sórí òkè òkò tó Jésù. Make sure pé mo rí ẹ. Make sure wípé mo rí cement tó kó wá. Aran mi ṣe ọ. A fẹ́ kọ́ ilé Olúwa. A fún Dáfídì lórí ọ̀fẹ́ láti kọ. Solomoni ọmọ rẹ̀ la fún lórí ọ̀fẹ́ láti kọ. A fún ìwọ náà lórí ọ̀fẹ́ báyìí láti kọ́ ilé fún Ọlọ́run. O lè má ètí nílé lórí, ṣùgbọ́n fi eléyìí wọnú májẹ̀mú pẹ̀lú Ọlọ́run. Máa bọ̀ ní ìlú Lẹ́sà. Ibi ọba dé Lẹ́sà sọ́gbọ̀n lórí òkè òkò tó Jésù. Májẹ̀mú wípé gbogbo ẹni tó wà lọ́nà jínjìn, ẹni tí ò lè wá, bóyá ó fẹ́ fi owó ránṣẹ́, ó lè fi ránṣẹ́ sínú àkáǹtì tí wọ́n ń pè GTB.
1: GTB.
2: GTB.
0: Torí kọ́ọ̀lù yẹn máa ń jálura wọn. More than 30 calls ló máa wọlé. Ṣùgbọ́n nọ́mbà

foundation rẹ̀ ní ọ̀sẹ̀ yìí. Máa yọ iṣẹ́ yìí gbúdọ̀ sojú ẹ̀. Ìwọ tó o bá lé wá máa bọ̀ lórí òkè kí iṣẹ́ yẹn sojú ẹ̀. Ọ̀tá ti lérò pé a lè ṣe ṣùgbọ́n wà bọ̀ jẹ́ kó sojú ẹ̀. Má jẹ̀mú wípé ìwọ lè rí kan. From Tuesday to Thursday ni màá gbé kọ́ lo. Mi ní gbé kọ́ láti Friday mọ́ o. Tuesday, Wednesday, Thursday màá gbé kọ́. Àdúrà dẹ̀ máa rọ̀jò sí ẹ lórí. Yóò dára fún màá gbàdúrà fẹ́ lórí afẹ́fẹ́. Yes, fún ìgbà àkọ́kọ́ 08065748137 08065748137 08065748137

0: up your vibe with the irresistible aroma and rich taste of Nescafe.
1: My coffee, my Nescafe.
2: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
3: Òun gangan nìyẹn. Tẹ bá ti gbọ́ tó dúbẹ̀ látàbà. Ọjà ọdún ti bẹ̀rẹ̀.
4: Ọjà ọdún ti dé. Àdàbà gbé.
3: Kí lẹ ń tàsà? Kí lẹ fẹ́ ṣe mà? Kábà yí gbé jáde. Lásìkò ọdún yìí àsìpé. Wọ́n ti kọ́jà ọdún dé. Kárajà ọdún, kátajà ọdún, kẹ́jìfà ọdún, àpolówó ọjà ọdún. Ẹ ṣé àmọ̀nà o. Pápá ta yọ orílẹ̀ ìgbà pé ṣẹ́gisẹ́. Ètò ọjà ọdún òní Classmate. Tó bá débi ká polówó ọjà lórí rédíò àdàbà látàsìkò yìí lọ́dà ìparí December gbọ̀ngbọ̀n.
5: Oya ẹ máa bọ̀ wá o.
4: Ìrẹ́pẹ̀tẹ̀ ilẹ̀ ọjà ọdún ti dé.
3: Tiwọ́ náà máa ń gbẹ̀yìn lọ́dún yìí o. Orí ètò ọjà ọdún làwọn ọlọ́jà tó nílé iṣẹ́ ti ń fe ní mẹ́nífẹ̀jì méjì fẹ̀ta mẹ́ta tá jẹ́ kúra wọn tó ń jọra wọn. Ẹ kàn sí wa lẹ́ka ìpolówó ọjà àdàbà tó wà ní.
6: Mọ̀sílò Building lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station Ọba Dèṣídà Road Àkúrẹ́.
3: Kẹ́ ní ètò ọjà ọdún lẹ ti fẹ́ polówó. Ọdún yìí á dùn yògbàyògbà, á jì jọta warawara. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé Karim sórí 08030414344.
6: Grace 08032474686.
3: Tàbí Fẹ́mi sórí 08060864428. Ètò ọjà ọdún lórí rédíò àdàbà ó ti bẹ̀rẹ̀.
7: Oh boy, this catfish sweet o. And I bet we bet influencer money they take ball now.
8: Bet influencer, what be that?
7: Simple, join Betway, book your game and share your code with your guys. Every week, Betway go summer you 4% commission.
8: Chai, I bet sign me up.
7: Enjoy Betway Bet Influencer, share your code and weekly. Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway, feel the action.
9: The great halls of Oyemekun Grammar School Akure to every proud member of the 1970 to 1974 set. Wherever you are, we say welcome home. You are cordially invited to our annual general meeting. It's not just a meeting, it's a reunion, it's a homecoming. On Saturday, September 26, 2026, 11 a.m. at the Alumni Building, Oyemekun Grammar School Akure, let's come together to take a stock, to plan for the future of our school, and to strengthen the bond that has kept us together for over 50 years. Let's make OGM SA74 proud again. Ojo Saturday, Ojo Kerin Dilogbon Oshuta Wai, Agumoko Laro, Ni Alumni Building, Ilekowa, Oyemekun Grammar School, Akure. Announcer, Dr. Eson Ajayi, Chairman Planning Committee. Up School!
10: Padà má lọ síbẹ̀ yẹn o. Marketing office Àdàbà FM ni wọ́n wá. Number one lawa, ilé gogoro tó wà lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station, Ọba Adéṣídà Road nílùú Àkúrẹ́. Ó dẹ̀ tún lè pe marketing manager sórí 08030414344. Ronke sórí 07035295755. Tàbí Grace sórí 08032474686. Ibẹ̀ gangan ló wà yẹn.
11: Jẹ́ kó wọlé mi o, bàbá. Jẹ́ kó wọlé mi o.
12: Ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀, ó ní yọ mí yàn. Iléeṣẹ́ NRI tí ọ̀rọ̀ nira tó jẹ lógún ti pín 700 cars fún àwọn oníbàárà wọn. Ẹni ẹ bá rí ẹbí. Ṣùgbọ́n ìgbà tí CEO NRI, Professor Clinton Brown, ní òun tún ti gbé omi ìdí. Ó ní ìrónilágbára láti yọ 50 million Nigeria kúrò nínú iṣẹ́ òun òsì. Ó ní ìgbésẹ̀ yìí jẹ́. Àwọn èèyàn sì ti ń jàǹfààní ẹ̀ lọ́wọ́lọ́wọ́. O lè kàn sí iléeṣẹ́ NRI tó wà nítòsí rẹ tàbí kí o pe 09157549390 tàbí 09029128502. Bèrè àlàyé lórí Financial Empowerment Value Circle Africa Project tiléeṣẹ́ NRI. Ọ̀nà kan gbòógì rèé láti dá dúró kó sì kúrò nínú ìṣẹ́ òun àrí. Ṣé wá rí tó bá tún di 26 oṣù kẹsàn-án ọdún yìí ní Genesis Event Hall Challenge Nìbàdàn ni Car World NRI mi yóò tún wáyé. Níbi tó ti pàdé CEO NRI fúnra rẹ̀ Professor Clinton Brown. NRI ti kúrò ní Adamalẹ̀sìn òjò tí ń kù tí ó rọ̀ kó ya dẹ́kun ẹ̀ tí mọ́ ṣiṣẹ́.
13: Baba Alaro mi o, ewu kọ láyé.
14: Ọmọ yìí ọmọ sọ pé ó ṣe. Ilé
13: ilé-iṣẹ́ ìránṣẹ́ Pure Religion International Ministry Priem Outreach Center ló ń pe gbogbo ènìyàn síbi àjọ̀dún ọdún karùn-ún 5th anniversary tí àkòrí rẹ̀ jẹ́ Gratitude 2 Corinthians chapter 9 verse 11 to 12. Bí àlàkalẹ̀ àjọ̀dún ọdún yìí ṣe máa lọ́rẹ̀ Thursday September 24 ni ìkórajọpọ̀ yìí Ọlọ́run Evening of Grace Experience by 3 PM to 7:30 PM níbi tí àtúnṣe Ondo State Unity Gospel Music Stars pẹ̀lú àwọn akọrin ìjọ Pure Religion International Choir tí máa forí fa ọwọ́ Ọlọ́run sọ̀kalẹ̀ tí tèmi da yọ ọmọ ìjìnlẹ̀ aṣọ́rí Olúwa sì máa ṣàtọ́kùn ẹ̀ Saturday 26 September lọ́jọ́ àjọ̀dún tá a máa jọ máa yọ̀ níwájú Olúwa aago mẹ́wàá àárọ̀ 10 AM ló máa bẹ̀rẹ̀ ọjọ́ Sunday September 27 náà ṣe ìdúpẹ́ àjọ̀dún láago mẹ́wàá àárọ̀ ìpàdé di inú gbọ̀ngàn ilé ìjọsìn Pure Religion International Ministries Priem Outreach Center tó wà ní Pure Religion Avenue Shebi Area Àkúrẹ́ Ondo State Pastor Jonathan Kalu Pastor in Charge Pastor Dr. Mrs. Florence Omolafe JP àwọn olùdásílẹ̀ ìjọ àtolùgbàlejò gbogbo èèyàn là ń pe o Jésù ni Olúwa.
14: Yes, you would hear me like this. Make you bring one finger down. If you don't leave something where you won't buy before, but can't they wait? They hope say, in price go come down before you buy am. Make you bring another finger down. If you don't come out one shop, come waka go another place. Unto say, e dey cheaper for there. As far as say you don't put one finger down, now him be say, you self they like go where he pay you pass. So, why your choice for bank go come different?
15: You self don't try, for this your hustle. Download Smart Cash app today. Make your money come the hustle for you. You go get 15% interest per annum for your savings. No shishi as charges for any withdrawal where you do. Oh, now free of charge and get up to 10% cash back for data bundles. No de cho cho cho. Terms and conditions apply. Smart Cash now by Airtel.
16: Ẹyọ ìyanra òyìnkun èkìtìkẹtì ẹ̀mí ọmọ ni gọ́rọ́sọ èkìtì olúmọlẹ̀ kẹjì bá wẹrẹ ni wẹlé èkìtì wọ́n fẹ́rẹ̀ rúlé lọ́lọ́ka múrọ̀ ọlọ́run abọ̀lú sí díkì ẹ̀ wọ́n fẹ́ ra tẹlifíṣàn ni o wọ́n fẹ́rẹ̀ fáànù ni o wọ́n fẹ́ ra deep freezer wọ́n fẹ́ ra washing machine wọ́n fẹ́ ra microwave wọ́n fẹ́rẹ̀ ro kitchen gas cooker and co ẹyọ abọ̀lú sí díkì ẹ̀ ẹyọ wọ́n yóò asan díẹ̀ kan dẹ̀ gbà ní èlé èlé lórí wọ́n yóò san lóṣooṣù wọ́n yóò san lọ́sọ̀ọ̀sẹ̀ kó a ti san ọ̀rẹ́ dáárín àgbẹ̀ ohun kọ̀ yára kọ́ tí ó ti yé ọbẹ̀ náà rọrùn yeye láì ṣe èlé ni o ọ́fíìsì rẹ̀ lè dánkó plaza lajì lọ́sùn lado èkìtì ẹ owó ọkàn sí ọ pẹ̀lú nọ́mbà 0707484-3351 yémi pé lẹ́ẹ̀kan sí 0707484-3351 tí ó ti yọ
17: jáde rúlé o.
18: There is a school in Ondo State.
19: Ọ̀rẹ́ wa, kí ló dé tó forúkún tẹ̀ páàrọ̀ nù?
20: Ọ̀rọ̀ ọjọ́ iwájú àwọn ọmọ mi máa ni. Torí wọ́n gbúdọ̀ ní ìpìlẹ̀ gidi nílé ẹ̀kọ́ tó pọ̀jù owó. Ó sún mi.
19: Má jẹ́ kó sún ẹ̀. Tó bá jẹ́ pé ti ní ẹ̀kọ́ gidi ni. Ilé ẹ̀kọ́ kan bẹ nípínlẹ̀ Ondo tó fi ni lọ́kàn balẹ̀. Ìlú Àkúrẹ́ ló wà. Gbogbo àwọn irinṣẹ́ tó lè jẹ́ kó mọ òye kó soríire ni wọ́n bójú tó dáadáa. Pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ olùkọ́ tó nímọ̀ ìjìnlẹ̀ nínú ẹ̀kọ́ ìjìnlẹ̀ tí ṣe àbójútó ọmọ gẹ́gẹ́ bí ọmọ tiwọn nínú àyíká tó fi ni lọ́kàn balẹ̀ Adétọ́lá International School ni mo ń sọ. Wọ́n ní kíláàsì jẹ́ ló sinmi alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama. Bẹ́ẹ̀ lówó wọn ò sì gbópa rárá. Tipẹ́tipẹ́ ni wọ́n ti ń kọ́ àwọn ọmọ tó ti ń soríire ní gbogbo ẹlẹ́kajẹ̀ka ìlú. Adétọ́lá International School wà ní nọmba 42 Ọ̀sìnlẹ̀ Quarters Àkúrẹ́ àti 30 and 32 Ọ̀sìnlẹ̀ Quarters Àkúrẹ́. Wọ́n ní ọkọ̀ fún lílọ bíbú àwọn ọmọ ilé gbígbé ń bẹ fáwọn ọmọ. Ètò míì tún wà tọmọlé òde láti Monday tí ó máa padà sílé wọn lópin ọ̀sẹ̀ pẹ̀lú ààbò tó kojú owó. Ìforúkọsílẹ̀ ti ń lọ lọ́wọ́. Ẹ pé nọ́mbà yìí 0806-634-5067 tàbí 0806-970-5830.

0: irresistible aroma and rich taste of Nescafe.
1: My coffee, my Nescafe.
2: Make my world my way, yeah.
0: Nescafe. Make your world.
3: In a fast-paced world, Funke is always prepared. Introducing new Soakley with advanced quick foam technology, dissolving faster, foaming instantly, and removing stains deeply to give you 2 times cleaner results. And now, with its newly improved perfume, every wash leaves your fabrics beautifully scented, so you can show up clean and confident. Soakley, it's your time to shine.
4: Life is exciting on Adaba FM.
5: Parumure, ètò bàbá ètò, ètò akọ́nilọ́gbọ́n alaniloye, amúnijókòó fẹ̀yìntì gbọ́rọ̀ ìjìnlẹ̀ tó wá látòrí ìtẹ́ olódùmarè, olólólò, agbọ̀nsàlẹ̀ lónìí họ́wù họ́wù, ọmọyin, ọlọ́runfẹ̀mí àjàkáyé, tíjẹ́ Mario Olúwàmí ń lò láti ṣàgbékalẹ̀ ètò yìí, ètò pàtàkì tá à mórísun rẹ̀, a sì mórísun rẹ̀ àmọ́ bí ó ti wà, a tún mọ bí tó ti wà, a ò mọ ìpínlẹ̀ ẹ̀sẹ̀ òye ìmọ̀ ìjìnlẹ̀, àti kò kòdùn omi ọgbọ́n inú ètò náà, ẹ̀yin tẹ́ mọ rírì ìjìnlẹ̀ ọ̀rọ̀ òun ẹnu olódùmarè tó ń tẹnu ọmọyin, ọlọ́runfẹ̀mí àjàkáyé, Mr. Mario, Robbie Ojo, ẹ ṣe wá polówó ọjà yín lórí ètò parònú rẹ̀, kọjá yín ó tà wàràwàrà, tẹ bá fẹ́ kí wọ́n wá bá yín darí ayẹyẹ yín, adẹ́rìn pòsónú ni wọ́n nínú sọ̀rọ̀sọ̀rọ̀, kẹ máa pe nọ́mbà yìí tẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa, 08033793018 àti 08025480737 àti 08055645897. Ilé-iṣẹ́ Mario Link Communication Limited lóní ẹ̀jẹ̀ kájọ gbọ́tọ̀ sẹ́yìn.

0: kábíyèsí
1: tinu àwọn
0: ọlọ́run ọba mẹ́ a ṣe yòówù ẹ̀rọ ẹ̀bà mi dànsákì pápápá la máa ṣe tòní nítorí mo máa jà fún yín ó kéèna wà láì kánú wọn lè mi tí n bá nírọ̀ wá nìní ní okú yé mi ọlọ́run ọba mi kábíyèsí ọba ńlá tọ́ra wa ìná ẹ̀ níṣẹ́ tó lóun ò ní padà lẹ́yìn wa mista odu ṣé mo jẹ̀bi wà láì mo kò dé wọ́n máa lo àwọn iléeṣẹ́ kan náà lọ́gọ ẹnu lálẹ́ òní bẹ́ẹ̀ náà ni mo lálejò.

0: omo bere wa wala ya ma kowo le be oba wa fa nko
1: araye
0: o ma ba spect e na pade
1: araye
0: e wa gbeto yi
1: araye
0: e wa gbeto yi
1: gbogbo eniyan e fi di sigale lori ikoni
0: yi wa daba
1: la la le monde
0: aje ke ma fi akoko ina ki gbogbo omo Nigeria gbogbo awa ti ani anfani lati ma gbo mi sala fi ana ni mo de ba yin lori eto wa eto yin parona extra ibe ti ati ma nda fun yin teyin na nwo pe bobo ina da yato asale so number fun yin ba se ma se lale oni re yin mo fe pe card yele yele awon ti o ma fun yin card na mo gbe won wa a tun ma pe card lale oni ni iru e na ma gbianju lati ma wa nigba kankan be aja ma ki ore mi aje john tin soku ye ni weekend yi o ma lagba daada aja ki ma ki idile olanusi
1: olorun fe mi aja
0: pa michael olanusi adere mi Remedy Taylor ti won dologbe weekend na iluku ti won Shala fia na ni mo de ba idare baba idoro baba oro o n to lohun oba mi fun mi o na ni mo nlo a lo daula idojo ale ni nitori mo gboju le mo gbokan le mo gba le olorun ni ki n ja ni kule ki se n dani sugbon to ba ji aye ni a ba isi won won yin ti mo n woju won eh tọ́báyá wọ́n máa se ọlọ́run nígbà àwọn èèyàn wọ́n bú wọ́n máa ń sẹ́yàn bẹ́ẹ̀ ni kò sí rọ́ńbẹ́ ó dùn òní ẹjẹ́ ń já sí yín ọlọ́pàá ẹlẹ́ran yóò ti dúró gbágbágbá láti dá ńlẹ́bẹ̀ lálẹ́ òní ṣùgbọ́n àjọ máa yọra wa náà ni fún gbogbo ẹ̀dá tẹ bá jẹ́ nurse staff nurse tí ẹ̀ ń wáṣẹ́ iṣẹ́ ti dúró fún yín wọ́n ní the biochemistry ti àwọn tí ó lọ ṣe nílé ìwé ṣùgbọ́n pé nọ́mbà 08038 17 72 68 08038 17 72 68 òun náà ni nọ́mbà tí wọ́n ìkíní kan ń bọ̀ ní kọ̀pẹ́kọ̀pẹ́ yìí nílùú Àkùrẹ́ November 19, 2021 ọjà sọtẹ́lẹ̀ olúwa ibi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn òwe tí wọ́n ti wà níkàlẹ̀ fún gbogbo àwọn ìṣòro tí ọba ń ṣẹlẹ̀ àbí ìdojúkọ tí ẹ̀dá bá ń rí má pé nọ́mbà wọn fún yìí wọ́n máa wà nílùú Àkùrẹ́ ọjọ́ mẹ́ta ni ó sì máa ní agbára gbogbo nǹkan yóò mira ẹ̀ náà pẹ̀lú ògùn ọlọ́run ẹ jẹ́ kí n máa kí Akíndélé ìyẹn ọmọjẹ dọ́là one ọmọjẹ dọ́là òrìà àjọ ń ṣètò yìí náà ẹ jẹ́ kí n sáré gbà báyìí náà tí n bá ti padà dé a tún lójú fún yín ẹ kú kalẹ̀.
2: Ṣé bẹ́ẹ̀ mọ̀ ìpé ojoojúmọ́ lẹ̀dá ń fi jíjẹ mímu ṣe fàájì? Ṣùgbọ́n àwọn ọmọ ènìyàn wa rántí pé àwọn oúnjẹ àti mímu tó wà injurious and destructive tó ń ṣàkóbá fún àgọ́ ara ló pọ̀ jù. Inú tegbètegbò tewébé àti sun làwọn tó lè ṣàtúnṣe wà. Iléeṣẹ́ Lomsam ló sì mọ àwọn ojúlówó natural product wọ̀nyí. Kákù káfọ̀ káyọ̀ káwá fọpọlọ ìjìnlẹ̀ gbé kalẹ̀. Kó wa lọ sí àgọ́ ara ẹni. Kó bí alákàkẹ́ èèyàn má lè bẹ̀rẹ̀ mú nǹkan kù. Wárí sí pé ibì kan lára ń hún ni ó ń jó ni ó ń ta ni ó ń ro ni ó ń wí ni. Ẹ wò ó. Mi ò màrò yìí ṣe pípọ̀ jù. Ẹ máa bọ̀ ní Lomsam Natural Health Clinic. 24-hour service ní tiwọn. Orí ọ̀fẹ́ sì wà láti rí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ dókítà. Fún àbáyọ lórí ohunkóhun tó bá ń dojú kọ yín àbí tẹ̀yìn ń dojú kọ. Bí ẹ bá dẹ̀ rí pé nǹkankan ò ṣe yín. Body check up pẹ̀lú detoxification ṣe dandan fún ọmọ ẹ̀dá. Ó yá sí 26 àdúgbò Ayégúnlẹ̀ ní dojúkọ High Court Gate Àkúrẹ́. Telephone 080-381-7782-68. Lomsam Natural Health Clinic. Olùpèsè déédéé nǹkan tó wà fún health benefit. Ibà.
3: Up National! won ni ka ma sa fun gbogbo eyan rin ajo latakure lo silu eko ta ba wenu le ta wenu eko a ri pe gomina wa loke ori mi san aye dati wa nsise ribiribi lowo lati mu itesi waju igboke godo oko yagaraga ni pile wa nla se royin lati ma bo tara so ndo garage te ba fe woko lo silu eko latago merin daji sago mejo aro a si wa ni cathedral na ṣugbọn ti le ba ti mo latago mejo ti si dago mejo role ondo garage la wa ma ba won woko ni rona o lewu be ni aye bandit la wa won ni ju wa gbeteru te ma bo tara so ndo garage ibe lati woko eko tara ta ti o se wu ti o si wala ke kule o gbo ko so fun toko eni to ba n gba koro fe ti o ba igbe pe ondo garage nilu akure lati woko eko ofo emi ati dukia o ni se wa ekun rere alaye ma pe sukomi sori 0806207 6510 isiaka 11 lori 0803873334 olamilekan ojo 0803936 1561 olamilekan giwa 0803408 3173 tabi akin omo jedola sori 0903442009 kede pataki iwa latodo comrade omo ni yoni ti gbogbo eyan mo si eni ba ati gbogbo awon chairman sunshine ni cathedral asokala fear up national
4: Yes, o daju pe olori re da ninu ja jerebo on la wa fi pe o si bi apejopo awon woli ta pe ni oja sotele oluwa the lost prophetic marketplace yo waye ni November 19, 20, and 21, 2026 thursday friday ati saturday ninu osu kokanla odun ye bere lagun mokanla aro si ma mi role lojojumo opo awon woli olorun ni o wa nkale fun solution yi bonu won cancelin si tun wa fun gbogbo eyan to fe ri awon woli ti wo si bayi fe mi sona ewo ise woli fun ona abayo tun wa ni kale o tira fun lilo yi toluwa o si ma tara e sise iyanu ninu aye onipoji pe yo agbaripo oja awon woli ni o ohun gbogbo to je spiritual item lere fun rira pelu owo ti o po rara bene cac grammar school on to road akure wa noja so tele ko bo lowo isan ojo to ti pe ivije evimu eni fe lo oke okun eni fe sun siwaju eni nwo ko waya o se ati ororo fun iyanu lokan ojo kan nbe awon woli toluwa pe lo ma wa nbe to nilo lati salaye ti won o ti ri soro ti nba ofira pe number fun alaye siwaju se tabi fe ni fẹ darapọ 08135941040 ẹni o mọ bi tẹgbẹ ti nla yóò ṣiṣẹ kú ni.
5: Ikú pa abiri abiri lọ o.
4: Ikú mà ṣe o, ikú mẹ́ni wa ọ̀wọ́n lọ. Ikú ti ń pojú ẹni dé tí ò jẹ́ kẹ́ni dágbére fẹ́niyàn. Ikú yìí ti mú ìyá wa, ìyá ìyá wa, ìyàwó wa, olóògbé olórí Florence Ṣemoyin ní Abidakun, aged 85 years. Ọjọ́ kọkànlélógún oṣù kẹta 2026 lọ́lọ́jọ́ dé. O ní gbogbo ìdílé Ajé àti gbogbo ìdílé Abidakun nílùú Àkúrẹ́ fi ń ṣe ìkéde ìsìnkú àti ayẹyẹ àṣekágbá ìsìnkú olórí bàbá wa. The Olu of Ararọ̀mí Ajé, bí ètò ìsìnkú olórí ṣe lọ rèé. Friday 25th September. Ni ara olóògbé ó kúrò nílé ìgbókùpamọ́sí ní Asta La Vista Mall. Àlàáfíà Tayo Street Àkúrẹ́ by 8 AM. Àṣálẹ̀ orin onígbàgbọ́ wáyé nílé olóògbé ní nọmba 21 Ìfẹ́sowápọ̀ off Ìjọka Road Àkúrẹ́ by 4 PM. Saturday 26th September ìsìn fólóògbé ní Prayer Mountain Ministry number 1 Johnson Lane after Ayo New Junction off Ìjọka Road Àkúrẹ́ by 8 AM. Kété lẹ́yìn ìsìn yìí ni fífi eru fún eru yẹ̀pẹ̀ fún yẹ̀pẹ̀ nílé olóògbé. Lẹ́yìn rẹ̀ ni ayẹyẹ ijó ẹni ọmọsìn àti gbígbàlejò ní St Luke Hall ìdí àgbà tuntun Àkúrẹ́. Gbogbo ẹbí ojúlùmọ̀ àtàwọn ọmọ ní ẹni wà wọ́n ó dàbọ̀ súnré o. Ọmọ ọba Olúmídé Ajé John distinction ni olùkéde fún gbogbo ẹbí.
0: Kí a máa gbìyànjú láti kí gbogbo ẹ̀dá tí ẹ ń gbọ́ mi lákòókò iṣẹ́ àlàáfíà náà ni Adébáyín. Ẹ mọ láwọn àwọn àlejò tí wọ́n gáyàtà ọlọ́run ọba mi sì ń gbà á fún wọn kò sì ní padà lẹ́yìn wọn pẹ̀lú ogun ọlọ́run yẹn. Ẹ máa kú dédé òye.
6: Ọ̀gá kúrò lẹ́rọ̀dẹ̀ ẹ̀ka alẹ́ dẹ̀ ni o.
0: Gbogbo ọmọ Nàìjíríà ló ń gbóyin báyìí ẹ̀ka alẹ́.
6: Ẹ̀ka alẹ́ o.
0: Ẹyin ọkùn tí ọkùn kejì ní ẹ̀ka alẹ́ sá o. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ olórí oko káfàtà. Orúkọ yín fún gbogbo ọmọ Nàìjíríà.
6: Orúkọ tèmi ni Christopher Olúró tèmi ọmọ Babalọla tí everybody mọ̀ sí Big Daddy C aka Bablo.
0: Big Daddy C Bablo kí ni ìlànà lódò ń bí tí ó ń ṣe bákan tá a dẹ̀ ń bẹ̀ pé kò gbúdọ̀ láti ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ògùn ọ̀nà. Ẹyin ẹ jẹ́ kí n bí Big Daddy C. Kí ni ó fa Big Daddy C? Ta ní jẹ́ Big Daddy C?
6: emi na ni mo je big daddy si
0: bawo ni yen se waye se o ko ta so yin ni big daddy si ni
6: rara o isoro ko ta so mi yo
0: eh
6: bablo ni awon yo yen ninu oruko so na mi not your bablo but the big daddy si mo je nkan ta ke mo ma nje ni mo ma se weightlifting mo ma gbe ni
0: eh
6: pe mo to bi gan gbo tan yen so be ni big yen ti daddy so you know look on pe mi ni daddy lojo kan ah look on big daddy ah won pe ah then people fi say big daddy mo kan say ah this is yen yen okay ah this is my Christian name which is Christopher so be ti big daddy si ti je yo ni
0: bo se waye ni
6: then you know.

0: bi eniyan bi kawo bi mewa loni mo fe ke fun oni card kafje just little thank you fun mo mo pe ko soro lodo yin olohun ni ko de soro lodo olohun wa abi soro ni eh eh eyin fa nu mi e ma ku nbe o
1: opportunity comes but one ẹ̀yìn ọmọ yìí tẹ́ ẹ bá ń gbé dáadáa fáyé rí ọ̀pọ̀ èèyàn ló ti nájà ayé títí kò pé wọn lójúmọ́ lòfin fàájì ò tó ra wọn ojá títí kò já
2: ogun
1: ayé ti bọ́ ọmúlẹ̀ bí ẹ̀gbẹ́ sùn
2: ó ti yá o
1: yájọ lọ lẹ́jọ̀ náà báyọ kọ́run ìtúsílẹ̀ ó sí fún wọn náà
2: the lord's prophetic market place
1: ọjà àsọtẹ́lẹ̀ olúwalẹ̀ lẹ́yìn ó kọjá bẹ́ẹ̀
2: ọgọ́rọ̀ àwọn wòlíì ni ó wà ń kalẹ̀ láti máa dá àwọn ènìyàn lóhùn
1: gbogbo ìṣòro tó ń dayé rẹ láàmú
2: àbí mọ́ ni àjogúnbá àforíkù àbá fọwọ́ fà
1: ẹ máa lórí ọ̀fẹ́ àti bá wòlíì sọ bọ́bọ olúwa ṣe máa gbẹnu wọn sọ̀rọ̀ ìtúsílẹ̀
2: ọjọ́ mẹ́ta ni ó
1: bẹ̀rẹ̀ láti 19th of November sí 21st of November 2026
2: aago mọ́kànlá òwúrọ̀ ojoojúmọ́ láti máa bẹ̀rẹ̀ sí ní ràwọn wòlíì títí d'aago márùn-ún
1: csc grammar school ondo road nílùú àkúrẹ́ ló ti máa wáyé
2: ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ẹ̀mí ajagun gbógunmi ni ó wà ní kalẹ̀ lọ́wọ́ péréte
1: wọ́n náà wọ́n kánsẹ́lì pẹ̀lú àwọn òjíṣẹ́ ọlọ́run
2: ẹ̀dẹ̀ lè máa pe nọ́mbà yìí
1: 0813-594-1440 the program is packaged by prophetess elizabeth gray and sponsored by peg group international
2: má sọ pé ó gbọ́ o.
3: It's party time with Big Daddy C. I've got
0: Big Daddy C. Big Daddy C.
3: Spin around, girl. Turn around, girl. Baby, baby.
0: Advice.

0: omo ya jowo ebiniza omo bibi inu baba omo ya jowo mo tun ti de lale toni olohun oba mi oba deda aseda ibare lorun o se bi ose to koja re ta ku olori eto re pe layo ati edonu ayo ati idunu la tun fi se be ta gori agbagbe fun tale toni olohun oba mi adupe o awon tekun se be ti won sukun lo lo bayi tekun be nile ti won olohun oba oba deda aseda ko dakun dabo ko re won lekun e ku oni bo si dile ti wa o mu kiyen ka le o ibere loro yi bosi gbogbo eyi to nda ila mu yen ko wa ni dibi se o ti je ko olohun oba mi mo di e lati tu o sile e to se ololo yi mu to kiyen ka le o sele alexafa na le to ten gbo yi nibi ti eyin loju jesu ni ti fi ase oro tun aye eni se prophet dr alex omojowo jp ti gbogbo aye mo si sele alex ti jo Celestial Church of Christ Calvary Parish simi loluwa olokun agbaluko arigede akoko mo ba ti ma se to yi lojo mejo mejo yeju awon ti on se be ti on tin tele wa latojo to pe gbogbo gba ni on se be ti on yin olohun oba oba deda aseda latare eto yi ogunlogo awon eyan ni on se be ti on meri wa olohun oba mi ni ki se eyan eti mo wi ni baba yo se be won kokko salaye nipa gbigbe omi si di radio gbigbe omi si di radio kadale leyi itoni olohun oba mi ni ki se agbara baba agbara olohun oba mi lo nfo lori aye baba atawon eni to se be to ngbo mi si di radio ta se olohun oba mi si nse lori e le kejire baba yo tun se be won salaye ni pe te waye nle jo sin won lola ode yi eto pe ni ogo atunyan ogo atunyan yi e wa rogo atunyan ti mo soro bayi awon ogo to ti pinyin kin to ti baje to ti deti to ti jera nibe lọlọrun oba mi ti tun yun se to tin so di tutun igbese aye yin te ro pe e le goke mo e pada goke olohun oba mi lo pe ko ri be e ri airomo bi airoko raya afa to harun ataisan jo pipe ati sesede ase ti ngbese aye yin yo se be yo dopin e wari dande ase yori igbega itusile yo je ti ko wa ini ajo silu ebo yo dirorun fun yin e ri po ten le latojo to pe ipo ayo yi ten le latojo to pe te pe sele debe bayi ironun le fi debe e kun si baba ki baba se be ki on gbadura fun yin gbadura se be ko gba ni mona wa olohun oba mi lo fa se senu baba e tun se be baba yo salaye nipa aworan amo fun itoni ati adura number baba ni ke se be ke ma kan si number baba non lele yi 09028242487 tabi 08035248215 00352452485 number baba ni mejeji yen te ba wa se be te pe won ti won o tete gbe egbiyanju ke ma pe won sowo waju si e ma flash baba ki flash ojise olorun alaye ele te fi flash e lo re gbiyanju ke ra card 100 naira te ba wa ra yun tan ke fi pe baba ke salaye oro igbese aye yin yo dotun e tun ni ma ra card 100 naira mo igbese aye yin yo lo sowo waju ni baba tin be nkale lale toni baba mo kiyen e kale e fi adura sede eto lale toni
1: Jehovah
0: mimo
1: Jesu Kristi
0: mimo
1: ore maikia
0: mimo
1: olorun alagbara
0: kabiyesi
1: sokale saarin wa
0: amen
1: down si bere won
0: amen
1: gbogbo eyin te ngo ni oruko Jesu eti yin oni di
0: amen
1: aye oni damu yin
0: amen
1: e oni yawere
0: amen
1: ni oruko Jesu e ni ri gbogbo ekun
0: amen
1: ekun aro ekun osan ati ekun ale ko ni je ti yin
0: amen
1: gbogbo to din yin ju ni oruko Jesu isu oni gba
0: amen
1: gbogbo te fe lọlọrun ma se
0: amen
1: gbogbo eyin te sami ni oruko Jesu ninu odun yi a o ki ko rire
0: amen
1: ni oruko Jesu Kristi Oluwa wa.
0: Ami ni oruko Jesu. Oda baba gege bi mo ti wi lowo obere mo pe salaye nipa ti o waye nle jo sin lola ode yi. E tun se be e salaye nipa gbigbe omi si di radio. E tun wa se be e salaye nipa aworan. Haleluya.
1: Bi a ti seto yi lowo lowo pelu ase Olorun gbogbo enikeni tun gbo mi lowo lowo e lo gbo mi si di radio yi ase Olorun ni o ki se agbara mi. Te ba de wa gbomi si di radio te ba ri nkankan a mo ki boya iro ni sugbon gege bi ase ati lori olorun gbogbo kankan to ba gbomi si di radio e bere si ri tu sile lẹyin gba ta ba ti pari program yi o ni anfani lati gbomi na lo fi we abi lo mu abi la fi ti wo ibi to nsu abi to tin taja wa ri pe wa ri farahan olorun gbogbo alaisan kan alaisan to ba ti lomi na e bere si gba itusile ase olorun ni e lo danwo bakan na ni ola ni agun mewa si meji la ma se eto kan lori ijo wa n pe ni atuyan ogo nibe ni awon eyan tin da girigiri wa iyanu sele emi ko ma se so fun ye gbogbo iyanu ti olorun se gbawo wa o ye emi gan lenu pe ah se emi na lele wa je ki mo pe ti olorun ba wa leye eyan gbogbo abere si rorun olorun lo sise awon eyan wa lati osun state lati edo lati kogi won wa lati osogbo lati ada lati everywhere gbogbo yin na en gbo mo se so yin gbogbo be lawon eyan ti wa olorun de se iyanu inu mi de n dun gan ti olorun ba n se iyanu inu eyan ma n dun bákan náà tẹ bá ń bọ ẹni orí ọfẹ láti gba káàdì yín ẹ máa gba nọmbà kẹtùrí wa lẹyìn ìgbà tá a bá ti parí program tán program yìí counseling là á fi dá yín lónìí kọ̀ọ̀kan gbogbo ìṣòro tó bá wá pátápátá la máa sọ fún yín ìwọ kọ́ ló máa sọ pé nǹkan báyìí ló ń ṣe é a máa sọ nǹkan tó bá wá àti ọ̀nà àbáyọ ìyẹn fi mọ wòlíì so bó ṣe rí nìyẹn lágbára ọlọ́run ní ọ̀la lago mẹ́wàá sí méjìlá máa ṣe program yẹn tó bá dẹ̀ ń bọ̀ ní ìrọ̀fẹ́ láti mú fọ́tò ọmọ aya ọkọ àti mọ̀lẹ́bí ẹ wá láti wá fi gbàdúrà bó ṣe rí ni atọ́gùn.
0: ẹ ṣe bàbá ojú òní tèyí ẹ wá fi ara balẹ̀ lálẹ́ ẹ̀tọ́ ní ẹ pé nọ́mbà yín fún ìtọ́ni àti àdúrà.
1: nọ́mbà wa ni 08035248215 àti 09028242487.
0: ẹ ṣe bàbá ojú òní tèyí nọmba tí bàbá pè yẹn rè tẹ bá wá láǹfààní àti ríyìn ò mọ ẹ jẹ ìfarabalẹ pé iṣẹ mi ni yìí o 09028242487 09028242487 tàbí 08035248215 08035248215 mo kí yẹn kú kalẹ̀ òmóyájowó ebenezer ló kọ mi ò àníkù mọ̀rọ̀ lẹ́ẹ̀kẹ́ amèlé mẹ́rọ èdè kátápílọ̀rù ìtíwọlé aṣebi náà ni mo fi ń kí yín kalẹ̀ tó ni. ó dá bàbá kítún ní ọ̀rọ̀ ìtùnú ọ̀rọ̀ ìtúsílẹ̀ tẹ́ ẹni fún wa lálẹ́ tó ni gẹ́gẹ́ bẹ̀ tí màá ṣe lọ́sọ̀ọ̀sẹ̀.
1: aleluya
0: aleluya.
1: ọ̀rọ̀ tí ẹ̀mí ọlọ́run darí wa láti bá gbogbo ènìyàn àgbáyé sọ
2: team of today's program
1: won ni kohanidibi bẹẹni kohanidibi kohanidibi gbogbo ohun tó ń dojú kọ ó ní ìdí
2: what you are facing is as a cause
1: ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ sí ẹ ó ní ìdí
2: the problem that is facing it as a cause
1: ibi tó ti bára ẹ ó ní ìdí
2: where you meet yourself as a cause
1: ibi tó wà ó ní ìdí
2: where you are as a cause
1: ibi tó ń dédé mú ẹ lọ ó ní ìdí ohun kan kì í ṣẹlẹ̀ tí ò bá ní ìdí ibi tí ọlọ́run ti sọ pé wàá dé láyé ó ní ìdí ó ní ìdí tí ọlọ́run fẹ́ mú ẹ dé bẹ́ẹ̀ ohun gbogbo ló ní ìdí tó bá ń gbàdúrà tá àdúrà ò bá tí ì gbà ó mà ní ìdí má fi wèrè pé ọlọ́run tó ò bá tí ì ní lónìí tó ń tọrọ tó ń tọrọ tó ń pè é lóríṣiríṣi orúkọ ó ní ìdí ó níbi tọ́lọ́run mú ẹ lọ tí ò bá sí ìtàn èèyàn á tètè tán tí ìṣẹ̀lẹ̀ ò bá ṣẹlẹ̀ kì í sí ìtàn ó ní ìdí ó ní ìbí tọ́lọ́run mú ẹ lọ ó dẹ̀ ní àwọn nǹkan tí wà á pass
2: through
1: ó tó di pé ó máa dé bẹ̀
2: gbogbo
1: tó ń ṣẹlẹ̀ sí ẹ ó ní ìdí kò lè máa lọ bẹ́ẹ̀ kó máa jìyà bẹ́ẹ̀ ó ní ìdí ó ní ìbí tọ́lọ́run mú ẹ lọ tí ò bá sí kankan tọ́lọ́run fẹ́ ṣe ohun tó ń dojúkọ yẹn kò ní ṣẹlẹ̀ sí ẹ ó ní ìdí ó ní ibi tọ́lọ́run mú ẹ lọ ẹni tí ò bá ní ìtàn
2: ẹgbẹ́ sọ
1: ó tètè máa ń tán ni kó bá lè ní ìtàn
2: ní
1: gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí ẹ fi ń ṣẹlẹ̀ ó ní ìdí kò sẹ́ni tí ó ń gòkè tí kì í ní àwọn nǹkan tó rí tí kì í rí àwọn nǹkan tó máa sọ kó tó gòkè ó ní àwọn nǹkan tí ó ti ṣẹlẹ̀ sí tóun náà máa lè ráyè sọ gẹ́gẹ́ bí ìtàn tí ò bá sírú eléyìí irú èèyàn bẹ́ẹ̀ máa tètè tán nítorí náà ó ní ìdí gbogbo tó ń ṣẹlẹ̀ sí ẹ ó ní ìdí
2: to you, it is really.
1: Bí Dáfídì ṣe jẹ ọba, ó ní ìdí.
2: David as a king, what happened to him as a reason?
1: Bí Dáfídì ṣe borí Gòláyàtì, ó ní ìdí.
2: And David also overcome Gòláyàtì.
1: Kò dédé rí bẹ́ẹ̀.
2: It's not like that.
1: Ó ní ìdí.
2: There's a reason.
1: Ẹ bá mi sáré ka ìwé 1 Samuel.
2: Let's look at 1 Samuel.
1: Orí kẹtàdínlógún.
2: Chapter 17.
1: Ẹsẹ̀ ìkọkàndínní ọgbọ̀n.
2: Verse 29.
3: Dáfídì sì dáhùn wípé.
1: Dáfídì dáhùn wípé.
2: And David say.
3: Kí ni mo ṣe nísinsìnyí?
1: Kí ló ń ṣe báyìí o?
2: What did I do now?
3: Kò wá nídìí.
1: Ó nídìí.
2: There's a reason.
1: Ó níbi tí ó wà tán fi sí kó máa dáran.
2: There's a place David was kept. David should be running animal.
1: David ò mọ spirit tó dédé gbé òun kúrò nbẹ.
2: David does not even know the spirit that bring him
1: from that place. Tó dédé wá bá àwọn arákùnrin ẹ̀ níbi tí wọ́n ti ń jagun.
2: And he went to come and meet his brother where he
1: had. Níbi tí Gòláyàtì ti ń dúnkokò mọ́ everybody.
2: Where Gòláyàtì had been running like
1: lion. Fún odidi bí ọdún bí oṣù mẹ́ta.
2: Like almost 3 months.
1: Ló fi ní kí wọ́n pè èèyàn kan wá kó wá ṣàlẹ́yìn
2: o. Ṣé ìdìsùn kọ́ sọ wọ́n ti kọ́ máa ṣàlẹ́yìn?
1: Wọ́n láti jẹ́ pé irú ṣàlẹ́yìn tí Gòláyàtì ń fún àwọn Ísírẹ́lì.
2: It can be the challenge that Gòláyàtì giving Israel.
1: Ó ti touch Ọlọ́run lọ́kàn lọ́run.
2: Touch God in his mind.
1: Òun ló jẹ́ kó gbé Dáfídì wọ̀.
2: And that's why he brought David.
1: Láti wá kojú rẹ̀.
2: Come and defeat Goliath.
1: Nígbà tó fẹ́ wá bá àwọn ẹgbẹ́ ẹ̀.
2: When he wants to come and meet his brother.
1: Ó wá rí tí èèyàn kan wá tó wá ń bú fatafata.
2: And now see
1: lérí pé kò sí èèyàn kan ní Israeli.
2: Talking that nobody is in Israel.
1: Irú kan bẹ́ẹ̀ dé wàá dùn. Ó ní èèwọ̀ máa fèsì ẹ̀.
2: Now face Goliath.
1: Ọlọ́run máa fèsì ẹ̀.
2: He's going to face Goliath.
1: Wọ́n ní kó má lọ.
2: Say don't go.
1: Àwa ẹgbẹ́ ń gan ha lè fèsì ẹ̀. Gbogbo orílẹ̀-èdè ha lè fèsì ẹ̀. Ọlọ́run máa fèsì ẹ̀. Òun ló fi sọ wípé ṣé kò há ní ìdí bí. Ó ní ibi tí Ọlọ́run fẹ́ lò fún. Bí kò yá ti ṣe gbéraga tó.
2: As Goliath take himself.
1: Bẹ́ẹ̀ ló ṣe ṣubú tó. Ṣe ga tó.
2: As he store.
1: Ọlọ́run ò tiẹ̀ wá lo àgbàlágbà.
2: God does not even look.
1: Kò tiẹ̀ lo ọ̀pọ̀ èrò. Ọmọ kékeré jẹ́njẹ́lé. Òun ló lò láti sọ ìgbéraga ẹ̀dá. Omi ìpè kò yẹ ká máa gbéraga. Gbogbo ohunkóhun tí ó ń ṣẹlẹ̀ sí wa láyé. Ó ní ìdí. Ọlọ́run mọ̀ nípa ẹ̀. Ẹ bá mi sáré wọ ìwé Psalm 139.
2: Let's look at the book of Psalm 139.
1: Verse 1-4.
2: Verse 1-4.
3: Olúwa.
1: Yes.
3: Ìwọ ti wádìí mi.
1: Olúwa. Ó ti wádìí wa, ó ti wádìí oníkọ̀ọ̀kan wa.
2: Kán
1: tó bí wa ló ti mọ̀ wá. Ó ní kán tó bí ẹ, òun ti mọ̀ ẹ́. Ọlọ́run wádìí wa, ó mọ̀ wá. Ó mọ nǹkan tó ń ṣe. Ó mọ nǹkan tó lè ṣe. Ó lè fi wa ẹ pamọ́ fún Ọlọ́run. Gbogbo ohun tó lè ṣe ló mọ̀. Gbogbo tó wà ṣe lọ́la ló mọ̀. Ṣebí òun ló da ẹ. Ṣé ẹni tó dá ojú àlè ṣaláì ríran bí? Oyè óyá kàwé.
3: Ìwọ́ sì ti mọ̀ mí.
1: Ó lò ti mọ̀ mí.
2: He knows me.
3: Ìwọ́ mọ ìjókòó mi àti ìdìde mi.
1: Ó mọ ìjókòó mi àti ìdìde mi.
2: He knows your seat and your standing.
3: Ìwọ́ mọ ìrò mi ní ọ̀nà jíjìn rere.
1: Dáfídì sọ pé ó mọ èrò mi ní ọ̀nà jíjìn rere.
2: Said he, you know my heart.
1: Kò tiẹ̀ tó rò rárá o ti mọ̀.
2: Before I think of it, you know it.
3: Ìwọ́ yí ipa ọ̀nà mi ká àti ìdùbúlẹ̀ mi. Gbogbo ọ̀nà
1: ìdùbúlẹ̀ ìdìde Ọlọ́run mọ̀ Ọlọ́run mọ gbogbo ẹ̀. Gbogbo ohun tó ń ṣe ó ní ìdí nítorí pé Ọlọ́run mọ̀ nípa ẹ̀ ni. Tọ́lọ́run ò bá mọ̀ nípa ẹ̀ kò ní lè ṣeé ṣe. Tó bá rí ìṣòro báyìí má fi wèrè pé Ọlọ́run má sọ pé bóyá Ọlọ́run ò gbọ́ àdúrà ẹ̀. Má sọ pé bóyá Ọlọ́run gbàgbé ẹ̀. Gbogbo ohun tó ń ṣẹlẹ̀ sí ẹ yẹn ìwọ ni òye ó yí Ọlọ́run ó ní ìdí. Ẹ kàwé.
3: Gbogbo ọ̀nà mi sì di mímọ̀ fún ọ.
1: Gbogbo ọ̀nà wa ló di mímọ̀ fún Ọlọ́run. Ìwọ ni ò di mímọ̀ fún.
2: You don't know.
1: Kó tó wà nínú oyún ló ti rí ẹ.
2: Before you are big enough.
1: Òun ló fi ẹ sínú ikùn ìyá ẹ.
2: He's the one that put you in the belly of your
1: mother. Òun ló mọ iye ọjọ́ tí wà á lò ń bẹ̀.
2: He knows the.
1: Oyún ẹ lè ju oṣù mẹ́sàn-án.
2: You can use 10 months.
1: O lè tó oṣù mẹ́wàá.
2: You can use 10 months.
1: Kì í ṣe pé bóyá agbára ayé ni.
2: He knows that maybe it's the power of
1: any. Fi fún wọn.
2: If God does not give
1: us,
2: they will not do
1: it.
2: Ó
1: ní ìdí.
2: There's a reason.
1: Ẹ kàwé.
3: Nítorí tí kò sí ọ̀rọ̀ kan ní ahọ́n mi.
1: Kò sí ọ̀rọ̀ kan ọ̀rọ̀ wo la ṣe ń sọ. Ọlọ́run mọ gbogbo ẹ.
2: Talk in our tongue.
1: Ó ní ìdí.
2: There's a reason.
1: Yes.
3: Kíyèsí Olúwa ìwọ mọ̀ ọ́ pátápátá.
1: Ìwọ mọ̀ ọ́ pátápátá. Kí ló tún fẹ́ sọ. Ó ní ìdí. Ọlọ́run mọ gbogbo ẹ.
2: God knows everything.
1: Kó tó rò lọ́kàn ó ti mọ̀.
2: Before you think he knows it.
1: Kó tó sọ ó ti mọ̀.
2: Before you think it knows what you.
1: Ohun tó máa dà ó ti mọ̀.
2: What you are going to become, he knows.
1: Ohun tó wọ́n fẹ́ wá fún ẹ ó ti mọ̀. Ohun tí wàá jẹ ó ti mọ̀. Irú ọkọ tí wàá fẹ́ ó ti mọ̀. Irú aya tí wàá fẹ́ ó ti mọ̀. Irú ọmọ tí wàá bí ó ti mọ̀.
2: Kind of children
1: you are going to give birth to. Ìwọ ló kàn ń ráhùn. wa lo kan complain olorun mo gbugbu e o mo ta se e ti ba mi sare wewe ebero ri kerin
2: the book of Bruce chapter 4
1: ese kejila si kerin la
2: verse 12 to 14
3: nitori oro olorun ye
1: oro olorun ye
3: o si ni agbara
1: o lagbara
3: o si muju idakida oloju meji lo o si nguni ani titi de pipin okan ati emi
1: oro olorun ye
2: the word of god is
1: o lagbara
2: very powerful
1: oro olorun ye
2: won
1: lo je ki nkan to sele si e ma sele si e o ni di ko so nti olorun ko le se ko se nti olorun o le gba to okan oga e ba le
2: if the out of your purse is
1: to beru e
2: and you are
1: boya ko je ko si olorun ni
2: doesn't want you to serve god
1: boya ngbogun ti e o ni e lara ni
2: giving you problem
1: agbara olorun kaju e
2: the power of god
1: o ye olorun
2: god knows about
1: kawe
3: ati orike ati ora inu egugun o si ni olumo ero inu
1: o lolumo ro iko oko eyan gege bi ati so lekan o ri o mo gbogbo to ma se
2: everything you are going to do
1: gbogbo to sele si e o ni di
2: that is happening to you it has a
1: o de mo nkan to ma se
2: you know what is going to
1: iwo lo ko mo
2: iwo
1: lo ko ri ibi to mu e lo o mo
2: he knows it
1: ma soro ju
2: don't talk too much
1: ma fi re pe olorun
2: don't use my
1: ma bu olorun
2: don't curse god
1: ma soro di
2: don't talk another
1: ma soro di si obi e
2: don't talk to your parents
1: pe on lo bi e si ru family
2: yi
1: ma soro si oko e
2: don't talk to your husband
1: bi pe iwo lo fi owo sile
2: don't put money
1: iwo lo toju mi to
2: you don't take care of me
1: bi owo se si lokwo
2: ko eye
1: o ni di ojo la ma dara
2: oya
1: kawe
3: ero inu ati ete okan ko si si eda kan ti ko fara han ni waju re
1: ko si eda kan ti o fara han
2: there's no anybody that will not come in
1: she eni to da oju ali se lai riran
2: ni
1: olorun to da oju to da okan to da inu to mo ibi ti wa rin de to meni ti wa pade lona to ti create eni to ma sore fun e nitori pe iya si nje bayi o ti pade olorin to olorun ti yan o ni di o ni di ma fi re pe olorun yes
3: sugbon gbogbo ni o wa ni oho ti a si
1: ohun gbogbo lo wa ni oho iwaju olorun ti a si paya to n wo losan to de n wo lori ma mi lo sinu iwe owe
2: to de akoko
1: iwe owe orika edogun ese
2: keta
1: o mo to n se o ni di o mo bi to n lo
2: lori
1: oro aye e
2: oya
1: kawe
3: oju oluwa n be ni ibi gbogbo
1: oju oluwa n be ni ibi gbogbo o n wo
3: awon eniyan buburu ati
1: eniyan rere awon eniyan buburu ati eniyan rere ki se eniyan buburu nikan lo wo ati eniyan buburu ati eniyan rere o wo won o yi olorun ko ha ni di bi o ni di o mo bi to mu e lo o mo agbara to le le lori o mo lati ba agbara yen je o mo lati ro won loye o mo lati doju ti won gbogbo awon to ni e lara yen olorun wa nipa ti e o yi olorun ko ha ni di bi onidi gbogbo to nja e
2: onidi
1: o mo bo se debe o se mo bo se ma kuro o mo bo se ma gbe nija o mo bo se ma kuse fun e o mo bo se ma bo omo o le bi omo to po onidi
2: o
1: se wa si wa loke lohun
2: gbogbo
1: aladura ni oruko jesu akoko ti a ti fi sile
2: lati
1: sin olorun a o ni kabamo lori e
0: amen
1: jesu kristi
0: lowa wa amen amen amen ni oruko jesu mo ki yin baba ekun lati kan o
4: Olorun iranlowo wa se ranwa fun mi
5: sísúnmọ́ ọlọ́run ló ṣe pàtàkì lásìkò tá a wà yìí o. torí olúwa ọba lọba wa ni arí ni akẹ́ ni agbé ni ọ̀gbàgbà tí ń gbani nígbà tí nǹkan bá ń pò bìrì kò lórí ẹ̀ la ṣe ń pè yín. gbogbo yasi celestial church of christ calvary parish nísìmí lolúwa olóko àgbálùkù arigidi àkókò londo state prophet dr alex

àwọn kan wọ̀yá ìjà. Gbogbo nǹkan wọ̀nyí ló ní solution tẹ bá ti dọ́dọ̀ sẹ̀lẹ̀ alẹ̀. Ọ̀sọ̀dọ̀ Tuesday ni ètò àtúnyẹ̀wò go by 10 AM to 12 noon. Sunday service sì máa ń wáyé ní normal time. Bẹ́ẹ̀ lẹ sì lè pe bàbá sẹ̀lẹ̀ alẹ̀. Survivor àti evangelism. Ilé ìjọsìn tàbí níta gbangba. And you can call him for special prayer and counseling. 0803-524-8215. Iṣẹ́ ìyanu pẹ̀lú ìwòsàn àti blessing pẹ̀lú multi supernatural breakthrough. Ó ṣẹlẹ̀ ní CCC Calvary Parish. Olóko àgbálùkù.

àbí mi ọlájùn wọn Janusa Jibet King Imule mi ti mo mẹnu ẹ dáadáa ṣàlàfíà ni ẹ kalẹ̀ o Èyí mo fẹ́ mi àríkí adé Àwọn èèyàn ti wà ní Facebook yẹn dáadáa Ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa ní Facebook Adégbòye Gàlà ní oníkẹ́ fi darapọ̀ mọ́ wa ṣe rí láṣálẹ̀ yà máa tan ara wálẹ̀ àti back on track ẹ gbà mí gbọ́ ìrànlọ́wọ́ kan ni kẹ́kàn ṣe fún mi ẹ̀yin tẹ́ ẹ wà ní social media yìí ẹ bá mi sáré ṣíẹ̀ fídíò yẹn dáadáa ẹ jẹ́ kó rí ìjà àwọn èèyàn olúwàbùkọ́lá ẹjọ́ dọ́dọ̀ àwọn èèyàn dáadáa ẹ bá mi ṣíẹ̀ ẹ bá mi ṣíẹ̀ ẹ jẹ́ kí kọ́mẹ́ǹtì máa wọlé wá gbogbo ẹ̀yin jùdí ṣáàrí òótọ́jọ́ mélòó kan ṣàlàáfíà mo bá yín gbogbo ẹ̀yin sugar mummies gbogbo ẹ̀yin sugar daddies gbogbo ẹ̀yin olólùfẹ́ dégbé ìgalà ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń fẹ́ mi tí mi ò mọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń fẹ́ mi tí mi ò mọ̀ èmi gan mọ̀ ṣé ká mọ̀ tanra wa mo níyàwó tó pọ̀ ń ta mo láwọn sweater àti tó pọ̀ ń gbòòrò ṣùgbọ́n mi ò dá wọn mọ̀ mi ò mọ̀ wọ́n mi ò mọ̀gbà tá a ṣe wedding mi ò mọ̀gbà tá a bẹ̀rẹ̀ eré ìfẹ́ ṣùgbọ́n mo ṣáà mọ̀ pọ́n pọ̀ náà ni inú mi dẹ́ dùn inú mi dùn ẹni tá a bá fẹ́ la máa ń bá rìn ẹni tá a bá fẹ́ la máa ń tẹ̀lé mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin olólùfẹ́ dégbé ìjà gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò ọ̀rọ̀ ìfẹ́ ibi tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ lálẹ́ rèé mo fẹ́ dúpẹ́ thank you gbogbo ẹ̀yin àgbààgbà tẹ́ ń gbọ́ mi gbogbo ẹ̀yin ọmọ kéékèèké tẹ́ ń gbọ́ mi gbogbo ẹ̀yin akẹgbẹ́ mi náà tó ń gbọ́ mi mo dúpẹ́ lọ́wọ́ yín gan mo ń gba àwọn ìpè kan ìgbà kan là ń bẹ̀bẹ̀ lórí ètò ẹ dákun ẹgbẹ́ polówó ẹ ṣe gbogbo ẹ ẹ̀yin lẹ jẹ́ kọjá mi ó mọ̀ tà ẹ̀yin lẹ ń bá mi rajà mi ẹ̀yin lẹ ń bá mi ra tí mo gbé sórí igbá yìí àwọn èèyàn tó ń ṣe ìpolówó lórí ètò yìí by the time tó bá pè mí fún mi feedback mo máa ń dúpẹ́ pé Adégbòye Gàlà ni ẹ ṣe adúpẹ́ ẹ ṣe gan changes wà nínú business àwọn ìgbà tí mo wá rò dáadáa mo wá wò pé bí n bá polówó ọjà lórí ètò yìí bẹ́yìn olólùfẹ́ Adégbòye Gàlà ni ò bá rà á ibo ni mo ti fẹ́ gboríyìn yẹn ná like from where ṣé ẹ rí bẹ́ẹ̀ ṣe ṣe pàtàkì tó nínú ayé mi báyìí ọlọ́run ló mọ̀ ọmọ ìyọ̀ǹda yín fún mi mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín àjọṣe wa ò ní bàjẹ́ o lọ́la láhàólà ìlàkùátà ìlàbìlà ilẹ̀sìn bí n bá sọ dáadáa ẹ bá mánèjì ẹ bẹ́ẹ̀ prince kayode aliyo asake alaga ẹ̀ka alẹ́ ṣe dáadáa mo bá yín alright a ti wà lórí ètò ọ̀rọ̀ ìfẹ́ olóró kan tí mo fẹ́ sọ ọ̀rọ̀ yẹn ni

ṣe pẹ̀lú DNA o. DNA. DNA. Ṣé mọ́tò yẹn èèyàn ọkùnrin ẹlẹgbẹ́ wa? Àwa ọkùnrin mo fẹ́ bá sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú mẹ́ta péré. DNA. Ìbànújẹ́ ń DNA. Ẹni tó bá ti ń wà wákùwà ó máa rí nǹkan tí ò yẹ kó rí. Òótọ́ ni fact tó wà ń bẹ̀ nìyẹn o. Ìbànújẹ́ ni DNA. Èmi á máa preach ẹ̀ má dẹ̀ ṣì sọ pé ẹja fòpin sọ̀rọ̀ pé à ń lọ wo DNA. Ṣé mi mo lọmọ àbí mi kọ́ mo lọmọ? Ó rọrùn fún yín tọ́jọ́ orí yín ò bá tí ju 35 years lọ. Bẹ́ẹ̀ bá lẹ fẹ́ lọ wo DNA, ẹ lọ rè wò ó. Ewo ni ti bàbá 59 years, bàbá 60 years, bàbá 55 years tó lò ń lọ wo DNA. Nígbà tẹ́ ẹ bá wá wo DNA, tẹ́ ẹ rí pẹ́yìn kan lẹ lọ́mọ, ẹ wá dà wọ́n ọmọ nà síta. Ṣé 55 years, 60 years lẹ ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣàbíyamọ ni? Àwọn àgbàdo kan bẹ tọ́lọ́run bá ti dà sínú gbá èèyàn bó Jésù náà ló dà sínú gbá èèyàn. Ní àwọn àkókò kan ó ti di yíyan fún yín ẹ mọ yán lọ ni. Yes, èmi gbàgbọ́ wípé ẹni ọmọ tó bá ti dàgbà sákàtà yín, tó bá ti dàgbà sábẹ́ òrùlé yín, tẹ́ ẹ lórí ọ̀fẹ́ àti tọ́ tẹ́ ẹ fóúnjẹ sí lẹ́nu, tẹ́ ẹ daṣọ sí lọ́rùn, ọmọ yín ni o. Ẹ má jẹ́ kí spam yín tàn yín. Ẹ má jẹ́ kátọ̀ yín tàn yín pé àtọ̀ mi kọ́ ló dọmọ ẹ̀. Ìyàwó yín rìnrìn kùnrin, ogboyún olóyún wálé. Ó bímọ sínú àkàtà yín. Ẹ̀yin lẹ tẹ́wọ́ gbọmọ yín nínú ẹ̀jẹ̀. Ẹ tẹ́wọ́ gbọmọ nínú ẹ̀jẹ̀ tẹ́ ẹ fún lórúkọ. Ẹ rán lọ sílé ẹ̀kọ́. Ọjọ́ jíjẹ ọ̀kẹ́rẹ́, ọjọ́ pípé bí sùn ọ̀kẹ́rẹ́. Ọmọ wá jẹ́ èèyàn tán. Àwọn kan sọ ń tàwọn lẹ́yìn kọlẹ̀ lọ́mọ. Inú bí yín ẹ sáré gbọ́ hospital lọ. Ẹ lọ ṣe DNA. Nígbà tẹ́ ẹ ṣe DNA tán, ẹ rí pẹ́yìn kọlẹ̀ lọ́mọ. Lárúgbó ọjọ́. Lógbó ara ẹ lọ wá nǹkan tí ò sọnù kiri. Bẹ́ẹ̀ bá lórí ọ̀fẹ́ tọ́lọ́run bá jẹ́ kẹ́ ẹ mọ̀ pé obìnrin mi yìí ó rìnrìn kùnrin. Tó bá rọ̀ yín lọ́rùn ẹ lé ta inú mọ́ lọ lé bàbá ẹ̀. Kì í ṣe kẹ́ ẹ mọ́ wá DNA ẹ̀ka lógbó ara. Ìbànújẹ́ ń DNA o. Ẹlòmíì àwo DNA báyìí ọjọ́ òpin ayé àádẹ́ẹ̀dẹ́ lójú ẹsẹ̀. Ẹlòmíì wọn ò tí ì gbé sí kòtò ṣògbó ti dòkú látàrí ọ̀rọ̀ pé DNA. Ọmọ méjì ọmọ mẹ́ta ẹ ṣe DNA àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn lẹ́yìn kọlẹ̀ ní. Irú ẹni bẹ́ẹ̀ ti dòkú gùrò. Kí làwọn wá káàkiri? Níwọ̀n bá ìgbà tẹ́ni bọ́dì ò bá ti wá sábẹ́ òrùlé yín sọ pé ọmọ mi lélẹ́yìí. Dádì mi sà, ẹ máa gbélé ayé yín lọ láyọ̀ àtàláfíà, ẹ má bínú. Ohun tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀. Ẹ̀yin kọ́lẹ̀, wọ́n ti sọ pé ẹ̀yin kọ́lẹ̀ lọ́mọ àbí? Bẹ́nìkan bá sọ fún yín ta pé òun kọ́ ló lọmọ yẹn, ọmọ ọlọ́mọ ló ń tọ́jú. Ẹni kan wá prove ẹ̀ fúnra lára wọn. Tí wọn ò bá ti lè prove ẹ̀ fúnra lára wọn, ẹ mọ́ gbọ́ hospital lọ ló gbọ́ ara pé ẹ fẹ́ lọ wá DNA. Ìbànújẹ́ ń DNA o. Ẹ mọ́ bínú. Bọ́rọ̀ yìí bá bí bó bá ṣe bákan lára ti yín, ẹ má bínú. Ṣùgbọ́n òótọ́ tó wà bẹ́ẹ̀ nìyẹn. Bẹ́lòmíì bá gbọ́ pé nǹkan lòun lọ́wọ́, wọ́n gbé DNA result lé lọ́wọ́, á tàtà kí á dẹ̀ mú lójú ẹsẹ̀. Ẹ mọ̀ ìjà tara wa kò sẹ́ni tó fẹ́ gbọ́ pé sà result yìí ẹ̀yin kọ́ lẹ lọmọ mẹ́tẹ̀ẹ̀ta tírú ẹni bẹ́ẹ̀ ò ti ní kọ́kọ́ dòkú lójú ẹsẹ̀ náà. Fúndì èyí, ẹja fẹ́ ohun tí ò sọnù, ẹja ohun tí ò sọnù ẹ mọ̀ ìjà wa, ẹ dákun, ẹ yọ̀ǹda ẹ̀. Nǹkan tó ṣẹlẹ̀ ó ti ẹ wò ó. I don't know. Ṣùgbọ́n òótọ́ tó wà ńbẹ̀ ni pé ìbànújẹ́ ń DNA. Bẹ́ẹ̀ bá ṣe wà ń 35 years tẹ́ ẹ lọ ṣé ẹ lè dàyà àtọmọ ta kẹ́ ẹ fẹ́ lòmíì. Tẹ́ ẹ bá sì bẹ̀rẹ̀ sí ní bímọ ó ṣeéṣe kẹ́ ẹ jẹun ọmọ yín láìpẹ́ ọjọ́. Ṣùgbọ́n ló gbọ́ ara 55, 56, 57, 60, 69, 70, 80. Bàbá 80 years mí ṣì lọ ń wá DNA. Ṣó ló ń lọmọ àbó nǹkan ló ń lọmọ? Bàbá, bẹ́ẹ̀ bá ti pasẹ̀ DNA rẹ sókè lọ́hùn-ún, ẹ̀yin lẹgbẹ́ mi ara yín. Àwọn obìnrin dẹ̀ wọ́n lágbára kan o. Obìnrin lè sọ fọ́mọ ẹ̀ wípé bàbá yín onírìnkúnrin máa ní, ṣebí ìgbà tá tọ́ ẹ ò dọmọ ló jẹ́ kí n wọ́nà àbáyọ sọ́rọ̀ ara mi. Wọ́n á chẹ́ǹjì máìdì àwọn ọmọ wọ̀nyẹn, àwọn ọmọ wọ̀nyẹn á tún sọ yín dọ̀tálé lórí. Nǹkan tó yẹ kẹ́ ẹ jàre
awon ma ya tun so yin delebi obi mo ni to le ka won mo e wole tan ko gba omo aya e mejeji mu ko ni ewo se ri baba yin nigba ti mo bi yin onirekunrin ni o na bi mo ta ko kan so fun yin ni won si change mindset awon mo imo yin lowo omo le gboran si ya lenu ju baba lo e mo wa nti o sona ki e dakun ibanu jendie ni ibi ti ma fi si lale ire.

agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo, ọ̀gá àti ajímọ̀ Àbáyọ̀mí Abdulkazeem, ṣàlàyé àlẹ́wà. Àwọn alára 1PPR ò ń kọ́ fọ̀tò abibili àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo dúpẹ́ ọjọ́. Yèyé Aladé Àìná Ìyálọ́jà Ìbúlẹ̀ Ṣọ̀rọ̀ Mama Junction fúnra lára wọn. Ẹ kú àjọ ìlú tí ó wáyé lọ́la. Ẹ kú ọdún.

0: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, aráyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
3: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
4: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
5: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
6: Ìjẹun wo ọ̀nà láti dáàbòbò àmúlò dátà rẹ? Ìdáàbòbò àmúlò dátà rẹ wà lórí áàpù rẹ. Yọ àwọn áàpù tí ó wúlò mọ́ kúrò lórí fóònù rẹ, àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí data rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ láǹfààní lórí àmúlò data rẹ. Gbé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
7: Ẹgbà mi, ẹrà mi kalẹ̀, ọ̀rọ̀ kọ́ mi yìí, má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe ẹ̀kan sùn lọ ni.
8: Abà, ajọ́ òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abà Mixure. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abà Mixure kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, àfọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà. Ó da alágbò ara 24/7 Abà Mixure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 09160626253 09160626253. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abà Mixure. Gbogbo ìgbà ìjàwá ìjà òsì always guide me.
9: You. Yes, you wait to hear me like this. Make you bring one finger down. If you don't leave something where you won't buy before, but come they wait, they hope say in price go come down before you buy them. Make you bring another finger down. If you don't come out one shop, come waka go another place until say it dey cheaper for there. As far as say you don't put one finger down, now him be say you self they like go where he pay you pass. So why your choice for bank go come different?
10: You self don't try for this your hustle. Download Smart Cash app today. Make your money come the hustle for you. You go get 15%. Interest per annum for your savings. No shishi ash charges for any withdrawal way you do. Oh, now free of charge and get up to 10% cash back for data bundles. No be cha. Terms and conditions apply. Oh, Smart Cash now by Airtel.
11: Live it. My fault.
12: Eddie ABA.
11: Eddie 9 Adaba.

0: lórúkọ bàbá tọmọ
1: tẹmọ
0: ọrẹ ti january jẹ ọ ti february jẹ ti march jẹ ti april jẹ ti may jẹ ti june jẹ
1: lóyà
0: gbà o tu jìyà mú indanemọjú ẹ̀yẹ máa ń gbàdúrà wọnú ojú rẹ
1: you can pray into favor
0: Psalm 102 verse 13
1: ẹsẹkẹtàlá
0: Psalm 102:13 a fẹ́ gbàdúrà ojú rẹ
1: we want to pray into favor now
0: gbogbo ń bari ẹ gbọdọ fojú rẹ
1: wẹ people that you must favor you
0: people must love to do this
1: with you wọ́n gbọdọ fẹ́ràn
0: láti rẹ lọ́wọ́ kàwé sà
2: ìwọ dìde
0: ọlọ́run wọ́n dìde
2: ìwọ sànú fún sioni
0: dáfídì gbàdúrà débẹ̀
2: ni o nítorí
0: ìgbà àti ìṣojú rẹ
1: sí nítòótọ́
0: àkókò
1: náà dán
0: ayé
1: gàdàbà rẹ ṣẹ̀dí à
0: bí ìmọ̀jọ́ tó ti ń
1: sàdágbé
0: àdásọ
1: látòní lọ
0: kàríà yìí
1: lọ kàríà
0: gba ojú rẹ
1: rìsìtẹ́gọ̀
0: oh my god destiny yìí
1: that destiny
0: gba ojú rẹ
1: rìsìtẹ́gọ̀
0: ẹ̀yọ ọmọ ológo yìí
1: you glorious ones
0: ẹ gba ojú rẹ
1: rìsìtẹ́gọ̀
0: kò sí tó burú bí kẹ́yìn mọ̀ dá nǹkan
1: gbé there's nothing as bad as doing this
0: you need sponsor
1: o nílò àwọn alátìlẹyìn
0: people that will favour you
1: àwọn tó máa ṣojú rẹ sí
0: ẹ willingly from their heart
1: láti inú ọkàn wọn wá
0: wọn kàn sọ wípé
1: o just say
0: ó kàn wù mí
1: I just like it
0: ẹ̀mí mi kàn sọ
1: pé my spirit just
0: been
1: like
0: helping
1: you
0: sọsọkè dada ojúrere amúkan fi ti ẹnìkan lẹ wá sí tiẹ they will leave somebody else and they will come to you my spirit deal with you o de sin tani ẹ bẹ
1: ṣe
0: de mo sọkọ
1: torí
0: favour ló ń sọrọ lẹni ẹ fi kọrin
1: àánú
0: rẹ ló ń sọrọ o bàbá o.
1: Agbára mi máa kọ́ o, ìwọ ni.
0: Lábẹ́ má jẹ̀mú ojú rẹ̀.
1: Ọjọ́ ìṣọ́fúnná sọ fẹ́ bọ̀.
0: Wà á rí tiẹ̀ ṣe.
1: Náà ìṣà mi pọ́sibù.
0: Wà á dìde.
1: Náà ìṣà mi lifted.
0: Wà á dìde. Wà á dìde. Anywhere you go.
1: Ibikíbi ọba lọ.
0: As from today.
1: Láti òní lọ.
0: Let favour.
1: Ojú rere.
0: Follow you.
1: Bẹ́ẹ̀ lọ.
0: Exodus 11:3.
1: Exodus 11:3.
2: Exodus 11:3.
0: Ẹ̀fọ̀sọ́kẹ́ sọ pé lójú gbogbo àwọn ènìyàn. Olúwa fún mi ní ojú
1: rere.
0: Ní ọ́fíìsì mi. Láàrin àwọn ọ̀rẹ́
1: mi.
0: Ẹ fún mi ní ojú rere. Lọ́dọ̀ aládùúgbò. Ẹ fún mi ní ojú
1: rere.
0: Ṣé ọ̀rẹ́ tó bá rọ́jú rere. Gbogbo nǹkan lórí.
1: Yá
0: parí sí mi lé. Tẹ́wẹ̀. Ǹjẹ́ mo gbàdúrà. Ọlọ́run ojú rere. Fi iyọ̀ yẹn sí ọwọ́. Gbé owó yẹn lé.
1: Let's that money on it.
0: Monday ni.
1: Bẹ́ẹ̀ni that's our Monday.
0: Àṣírí owó kìí tú.
1: Bẹ́ẹ̀ni secret of money can not expose.
0: Iyọ̀ kìí tẹ́lẹ̀ àwùjọ àwọn
1: sẹ́mi. Salt can never be disgraced.
0: Màdúlẹ̀ ọ̀sà.
1: Oh, thank you.
0: Iyọ̀ kìí sọ adùn rẹ̀
1: ni. Bẹ́ẹ̀ni salt never lose its salt.
0: Èèyàn kìí dọ̀kun kó má bàyọ̀.
1: You don't get to see another
0: meeting salt. Àṣírí favour mo máa ń fi Monday ṣe.
1: I will do the secret of favour.
0: Ẹyọ mọ ọkọ yìí ẹ.
1: You don't understand.
0: O lè mọ kàn káàkiri lásán.
1: You
0: can't dẹ́nẹ̀ àárọ̀lá gbogbo ẹyí tí ẹ wà ní gbogbo Lagos state
1: all of you in Lagos state
0: ló ń lo Boston
1: yẹn
0: ní fagbà yẹn
1: ibẹ̀
0: yẹn máa ṣọ́
1: ti dà
0: màzá gàdúà torí mo sì máa fi ọ̀gbàdúà
1: fún mi
0: bó ṣe dì í mọ́wọ́ ọwọ́ rẹ dọ̀ wà jẹ́ ó di ọwọ́ rẹ kò ní gbẹ fún owó kò ní gbẹ fún owó kò ní gbẹ fún
1: owó
0: mo sílẹ̀kùn ọ̀sẹ̀ ìfọ̀ máa ra mọ ọwọ́ bẹ́ẹ̀ máa ra mọ ọwọ́ bẹ́ẹ̀ mo sílẹ̀kùn
1: wíìkì
0: kó mú ìrẹ́ lajà
1: dé
0: tàṣẹ ni mo sọ kó mú ìbùkún jáde ẹni ọ̀la ẹni ọ̀la ìdánimọ̀.
3: ẹ sáré gbàdúrà
1: mi. lẹ́mi kí kí president ti bẹ̀rẹ̀.
3: ogun tó fẹ́ fi ọjọ́ orí ẹ̀ sùn.
1: bàtú da wọn tọ west your head.
3: ogun yẹn ṣe wọ.
1: They are buried.
3: Ale
1: ailemu.
3: In the name of Jesus.
1: Asekeji re.
3: Yes, second authorization.
1: Ogun tó fẹ́ para mọ́ ni.
3: Bàtú da wọn tọ kí your potential.
1: Olúwa run.
3: Agbára ilé tó fẹ́ gbé ọmọ.
1: Àwọn àgbà wọn tó swallow you.
3: Olúwa kò gbé.
1: Ègún
3: bí tá a ti bí
1: ọ. Get off your bad place.
3: Tó lóò ní wúlò
1: fún tẹ̀gbọ́n. That's why you can't be used for yourself.
3: Ah!
1: Oh my
3: God. Olúwa kò gbé.
4: Ara yi ti